0: ṣe láìsí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá. Tí òǹdè ń gba ìtúsílẹ̀. Tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church. Ìjọ ìmọ̀lẹ̀ alàyè. Iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday. Ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníchòkúta Hall, Sàgámù, Ogun State. Àkòrí Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Ṣílò. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Sioni. Gbogbo ìwọ tó ń jáde lónìí gbọ́ bó ti ń jáde kó ráàánú gbà wá gbọ́ o ẹbọ tí ayé torí rẹ gbé pé tó bá lọ kó má dé lónìí iná àti àrá kó tú ká dànù gbọ́ o egbò tí wọ́n torí rẹ wà wípé kó má bà dáa fún ẹ ewé tó torí rẹ já pé kó lè jábọ́ lórúkọ Jésù ó yá kó di asán ó wà ní jábọ̀ ẹgbẹ́ ẹ̀yẹ nìyẹn yìí jábèsè a pè ní ọmọ ìbànújẹ́ nínú ìwé First Chronicle. Gbọ́ ará mi olùfẹ́ chapter 4 verse 9 ó ní jábèsì sì ṣe ọlọ́lá ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ ṣùgbọ́n mọ́ gbàgbé nígbà tá a bí ọmọ ìbànújẹ́ ni nígbà tí ó dé verse 10 ó ké pe ọlọ́run ó ní olúwa má jẹ́ kí n rí ìbànújẹ́ jẹ́ kí agbègbè mi kó di nílà ọlọ́run dẹ̀ gbà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bíbélì wí mo wá gbàdúrà bí ayé bá ti ń wù ẹ́ bí ẹni tí ò lè níláárí mọ́ bí ayé bá ti ń wu ọmọ rẹ bí ẹni tí ò lè níláárí mọ́ lórúkọ Jésù gbọ́ mi dáadáa ọfà tí kìjẹ́yìn ò níláárí tí kìjẹ́yìn ò lọ́lá kò fi ayé rẹ sílẹ̀ lọ ṣe rere Jésù olúwa wa amín. Ará mi olùfẹ́ ẹ mọ́ gbàgbé ìsọjí ń lọ báyìí níbo nìyẹn ni Oníjòkú Town Hall nílùú Sàgámù tẹ́ ẹ bá ti dé Sàgámù ẹ lẹ́ lọ sí Sabo Under Bridge Oníjòkú Town Hall aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ àbọ̀ ni gbìyànjú kó wà ńbẹ̀ lónìí gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná ẹ gbọ́ tẹ bá ń bọ̀ tẹ bá dé lónìí màá fún yín ní mantu ìkejì tẹ bá ń bọ̀ ẹ mú pure water kan ọsàn kan ẹ mú dání wá kẹ wá mú nǹkan kan dání pẹ̀lú ẹ òun ni àlùbáṣà ire tó sá fún ẹ á padà wá sínú ayé ẹ má pẹ́ dé lónìí o ìsọjí yẹn ni àgbàrá ẹ wá gbọ́ gbogbo ẹ̀dá alàyè tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi ẹ gbọ́ o ẹ̀yin ènìyàn mi nílùú Èkìtì lágbára lọ́wọ́ Elédùmarè tó bá di ọ̀dí 20 wọ́n máa bá yín kó òróró yẹn wá ìdí ni wípé kò sí bí a ṣe fẹ́ ṣe nípa ti ìsọjí a fẹ́ kó ṣe díẹ̀ so kí insecurity yẹn kó lè lọlẹ̀ a dẹ̀ dúpẹ́ ní ọwọ́ ìjọba nítorí pé ọlọ́run ti ń gba gbogbo ògo lórúkọ Jésù wàhálà ń gbà ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ Jésù olúwa wa amín. Ẹ má gbàgbé ará mi olùfẹ́ ní ọjọ́ Tuesday mo ń bá o ní Surulere níbo níbẹ̀ Fuja Street Community Hall tó wà ńbẹ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀ láìpẹ́ ṣùgbọ́n ará mi olùfẹ́ Ọlọ́run ló ń ṣe kì í ṣe mi ẹ wá gbọ́ ẹ jẹ́ sọ àsọtẹ́lẹ̀ gbogbo ìwọ tí ó dàbẹ́ ni wípé ìrìn àjò rẹ ti wọ́ látòní lọ gbọ́rọ̀ olúwa lẹ́nu wòlíì rẹ̀ gbọ́ ọ̀run kó ṣe àtúnṣe rẹ̀ ẹ wá gbọ́ mo fẹ́ sọ nǹkan kan fún yín gbogbo yòówù tẹ bá ń là kọjá má para ẹ o mi dẹ̀ fẹ́ kó ronú tàbí kó lọ tọwọ́ bọ nǹkan tí ò sí agbára kan bẹ nínú ẹ̀jẹ̀ Jésù tó jẹ́ wípé ó lè ṣeun gbogbo ní ẹ̀yin ènìyàn Ọlọ́run ẹ má gbàgbé nírọ̀lẹ́ òní mo fẹ́ fún àwọn ènìyàn Ọlọ́run ní mantu ẹ̀yin 400 tẹ bá kọ́kọ́ dé ẹ gbà ń kájì fún yẹn ní ọ̀fẹ́ ẹ ní sanwó ẹ níbo nìyẹn Oníjòkú Town Hall Sabo Under Bridge ní Sàgámù ní aago márùn lónìí ìsọjí yẹn ń lọ lọ́wọ́.

0: lọwọlọwọlọwọ ẹ já pàdé ń bẹ nírọlẹ òní so ni ẹ bá ti dé sagam ẹlẹ́ẹ̀ lọ sí sabo underbridge oníjòkúta hall aago márùn sí aago mẹjọ àbọ̀ ni dẹ́n ní sùúrù lérè mo ń bọ̀ ní sùúrù lérè ní ọjọ́ tuesday láàárọ̀ aago mẹjọ àárọ̀ sí aago méjìlá níbo ni ní sùúrù lérè tẹ bá ti dé sùúrù lérè ará mi olùfẹ́ ẹ̀yin ti orílẹ̀ ẹ̀wọ̀ mọ́tò shitta underbridge tẹ bá débẹ̀ ẹ kò sọ pé ẹ ń lọ sí Fuja Street Community ọ̀ tó wà ńbẹ̀ wọ́n ń tún àlùwẹ̀ ṣe lọ́wọ́ ṣùgbọ́n ibì kan wà tí à ń lò ńbẹ̀ tó dẹ̀ wà òkè ní orúkọ Jésù ẹ̀yin ti Lawanshin ẹ lọ sí ojúwòye ẹ rí mọ́tò Fuja Street direct ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti Mushin bákan náà àti ojú ẹlẹ́gba ẹ rí mọ́tò Fuja Street direct so lórúkọ Jésù yóò dára fún yín bákan náà ní ọjọ́ Wednesday mo ń bọ̀ wá àná ìtìyín ẹ̀yin ti sùúrù lérè ẹ múra láti wá gba òróró tiyín o òróró àti mo fẹ́ fún yín ní ọjọ́ Tuesday tẹ wá gbà á so ẹ̀yin ti ìlógbò ẹlẹ́gba bàdágìrì oko afọ́ òkòkò kankan àgbárá tẹ bá ti dé ìyànà ẹra bus stop ẹ kàn sọ pé ẹ ń lọ sí ìlógbò ẹlẹ́gba town hall ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù pàápàá ẹ̀yin tí ẹ̀ ń tajà ẹ wá gba òróró yẹn òṣìṣẹ́ àti àánú àti rírí ṣe ní orúkọ jésù dẹ̀ ní kò dẹ̀ gbàdúrà dáadáa so aago mẹjọ àárọ̀ sí aago méjìlá ni ẹ má gbàgbé gbogbo ẹ̀yìn ará ògìjo ẹ múra sílẹ̀ fún ìpàdé ògìjo ní on the 26th oṣù tá a wà yìí on the 26th níbo ni lógìjo St John Anglican Nursery and Primary School ní ògìjo bus stop aago márùn ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́ ni lórúkọ jésù yóò dára fún yín ọkọ yín yóò sì balẹ̀ o wà ní dààmú gbọ́ ìwọ ni ẹ̀rí kan ará mi olùfẹ́ ní ìlú Mushin ẹ kú ìmúrasílẹ̀ ìpàdé oṣooṣù friday kejì ní gbogbo oṣù ní august ẹ múra lẹ̀ friday kejì níbo nìyẹn tí ẹ bá ti dé Mushin ní onílé gogoro bus stop ẹlẹ́ẹ̀ lọ sí cinema hall ìdẹ̀ra cinema hall mo ń bọ̀ ná ará mi olùfẹ́.
1: Ṣíláìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ni mo náà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láì káàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Underbridge oníjòkúta Hall Sagam Ogun State àkòrí ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròyìn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́.
0: Ará mi olùfẹ́ ó kọjá bẹ́ẹ̀ ṣe rí ẹyin ti Èkìtì ẹ lọ sí nípa ti òróró back to sender iyọ̀ àánú àti òróró àánú yẹn àti iṣẹ́ àdúrà àánú ti ọṣẹ yẹn ẹ lọ sí Adó Èkìtì ní pavilion Fajuyì pavilion ní on the 20 bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ àárọ̀ ẹ gbọ́ sí aago mẹ́ta ọ̀sán ọjọ́ tó máa lò ń bẹ̀ ọjọ́ méjì ni wọ́n wà ń bẹ̀ ní on the 20 àti 21 ẹ gbọ́ dáadáa tó bá di 21 yẹn wọ́n máa kú ńbẹ̀ so ẹ̀yin ti ìbàdàn ẹ lọ sí dùgbẹ̀ ní on the 20 yẹn náà tẹ bá ti dé dùgbẹ̀ ẹ gbé ọ̀kadà àbí kẹ́ wọ mọ́tò tó lọ sí onírèké local government ẹ rí àwọn èèyàn wa lẹ́nu géètì yẹn lápá òsì ìyẹn nìkọ́kọ́ ẹ̀yin ti Ìkirè ní Ọ̀ṣun state ẹ lọ sí Ìkirè local government ẹ wo ẹnu géètì yẹn náà ẹ bá àwọn ènìyàn wa ńbẹ̀ so ṣùgbọ́n ẹ gbọ́ iṣẹ́ àdúrà àánú ti ọṣẹ yẹn tó bá ti fún yín ẹ fún wọn ní 8000 ẹ fi soul seed pé mo fi soul seed iye ẹ nìyẹn òróró back to sender ẹ fún wọn ní 13 ẹ fi ránṣẹ́ ránṣẹ́ lọ́wọ́ òróró àánú ẹ fún wọn ní 1000 then iyọ̀ náà the same thing ẹ fi ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ọlọ́run yóò sì ràn yín lọ́wọ́ then ẹ̀yin ti Àkúrẹ́ tó bá di on the 23 ọjọ́ méjì náà máa lò ń bẹ̀ ẹ lọ sí Àkúrẹ́ NEPA car park ẹ gbọ́ ọjọ́ ẹ lọ aago mélòó ni aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́ta náà ni lórúkọ Jésù yóò dára fún yín God bless you pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-67-17-0079 gbọ́ lẹ́ẹ̀kan sí 070-67-17-0079 God bless you it is well with you.
1: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alàyè ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkútán Hall Sàgámù Ogun State Àkórí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́.

0: pumping it up on Adaba FM.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
0: Adaba FM.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó, Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé-iṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.

àkọlé ọ̀rọ̀ mi tòní ni mo pè ní orí. Orí ló mọ̀ jà jù wọ́n o, orí ò sì ṣe farawé o, kó o farabalẹ̀ kó o gbọ́ ọ̀rẹ́ mi o, mọ̀ ṣe fa orí wórí o. Béèyàn bá forí wórí tó bá kẹ́gbẹ́kẹ́gbẹ́, orí máa ń fìyà jẹ́ èèyàn ni o. Ìdáta adátayé kọ́la dákàìndé o. Lóòótọ́ wọ́n jọ wà nínú àpò kan náà ni, wọ́n jọ wálé ayé ni. Táyé ló kọ́kọ́ wáyé kí Kẹ́hìndé tó dé ni wọ́n fi ń pé Kẹ́hìndé lágbà. A mọ̀ ní èrò júra wa lọ o, ẹ̀dá tí ò bá sì mọ̀ ní èrò. Irú wọn máa ń sọnù lájò ni. Ọgbọ́n ń bẹ fọlọ́gbọ́n, òye ń bẹ fólóye, ìmọ̀ ń bẹ fún ẹni tó nímọ̀. Ẹ gbọ́ mi bí, Àkànbí ní ìmọ̀, ó sì mọ̀ nípa n tó ń ṣe ni. Nítorí pé kíni, ó ti ṣe àròjinlẹ̀ dáadáa. Àròjinlẹ̀ ní sì ṣe ni lọ́jọ̀gbọ́n. Ewu ń kọ́lé, ewu ń rotejò, ó sì ń rotọ́ máa dárí hun. Kéwu tó tojú ẹ̀sẹ̀ tó kò dànù. Ẹ jẹ́ ká sùn ká rorí. Ngbà tá a pera wa lọ́mọ ìyá mẹ́ta, gbèsè ò kàn mí, gbèsè ò kàn yín. Kò sì yẹ ká máa fi gbèsè sasọ sọ́rùn. Mo fi sọ pé ẹ la lọ́rọ́ tuṣu délẹ̀ kòkòrò. Ntẹ́ ẹ gbọ́, ẹ gbọ́, àlàyé mi ó sì yí kálukú.

0: èyí ló mú kí gbogbo ọmọ ará ọ̀rẹ́ ojúlùmọ̀ ìyáàfin Mrs. Florence Eyisa fi kéde ìpakùdà àti ìsìnkú ìyá wa ẹni tí ó sùn ní ọjọ́ kọkànlá nínú oṣù kẹfà ọdún yìí lẹ́yìn tí wọ́n lo 72 years lókè ìpẹ́ bí ètò ìsìnkú olódodo yóò ṣe lọ nìyí tó bá wá dé ní on the 23 nínú oṣù yìí ni a lọ gbé ara mama kúrò ní First Mercy Special Hospital ti ìlú Àkúrẹ́ wá sí ilé wọn ní Utaja Road Odode Ìdọ̀rẹ́ dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ni a ó tẹ mama ní ìtẹ́ẹ̀yẹ pẹ̀lú àṣàyàn orin onígbàgbọ́ on the 24 ni a ó tún ṣe ayẹyẹ ìsìnkágbá onígbàgbọ́ fún mama nílé mama bákan náà lẹ́yìn rẹ̀ a ó fi eérú fún eérú erùpẹ̀ fún erùpẹ̀ pápá ìṣeré Mákindé Event Hall along Technical Road Yaba Odode Ìdọ̀rẹ́ ni a ó ti gba òbítíbitì àlejò ẹni ọmọ sí.
1: Ọmọ ìjùmọ̀ wà tún ẹ̀ṣọ́là Florence Mogunlóńdó ọmọ Tanlat ọmọ àdìjọ́ ọjà ọ̀dà àbọ̀jà ọmọ gbòjà lámọ́ ẹgún dídẹ́ ọmọ Nájà mọ́ òótú ọmọ lọ́dẹ̀dẹ̀ yìí tàn bọ̀ lámọ́jọ́ ọmọ Lájì gbowó ọmọ Lájì rẹ mọ́mọ́ gbòògì kan nẹ́sìn ọmọ gbóògùn ládùbọ̀rùn lẹ́òye mi.
0: Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ni ó kẹ́yìn mama onínúure àpapọ̀ ọmọ àti ẹbí ló ní máa sùn mama lóòkan àyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tá ò sì ní pín yàrá.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
5: Aww. My love, what's happened?
4: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things done already there, house?
6: Abba, since last month.
4: Ah, pastor, continue the wedding.
7: Yay!
6: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest. Normal market price. Download CityCare today.
8: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Asumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare. Pay small, small. Live big.

0: lopo igba awon eyan ke mo bi data won se man tete jotan emi gaga bi ero ibanisoro alagbeka wa je kin je si bo ti se man sele gan kete ti olowo mi ba ti sun ni ma ti ma se ohun ti ko ni mo to ba si mo apere kin sare se auto updates niye ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gia 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji e gbo on to ma nwi
1: ye mo gbe o data ti mo sese se ma ti tan
0: se mi o so fun e
1: jara e ma je ki phone e ma fi data re se oble se akiyesi auto updates pa awon apps ti o ko ba nilo nigba ku gba
0: ero ibanisoro la so le mi o kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re
1: je igbadun data re ni welemu leave it 100 mtn
2: Yi la finki gbogbo awon eyan wo tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni.
3: E ti igbeyawo laye.
4: E jowo, e duro na jare.
5: Ah, ilo sele.
4: Ki won to so wa po. Njo o ranti pe o sele ri television fun mi. Fridge nko, ero ofoso. Ise le wa ma fowo ofoso nle en 2026.
2: Eh, ni tuto.
4: Ka ja so pe o ti ran won abi?
2: Ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
5: Emo lo tun je CDK bayi.
2: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
4: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
2: Ah, lati osu to koja ni mo ti ra
4: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ. 24/7 Abba Make Sure. Gbogbo

0: world say.
1: Big bag.
2: Gaining velocity on Adaba FM.
3: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture. Kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn. Ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
4: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
5: Abba aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Aba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ ti jà 3. gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tán.
6: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Like a big, big, big, big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: A ó máa tẹ ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 Kí ni ilé ẹsẹ̀ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni ilé ẹsẹ̀ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kẹ́bẹ́kẹ́bẹ́ ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ́ọ́ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò ẹ̀wọ̀n ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa ma ta kẹ́bẹ́kẹ́bẹ́ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọ̀ ọdẹ a lè rìnrìn ọgbọ̀n ìṣẹ́jú a lè rìnrìn wákàtí kan a lè rìnrìn ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 070-60-60-6419 070-60-60-6419 àlàáfíà ara wo ní bí fíafíà.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ajẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kan òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù aboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola Oníagbóabayín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, laptop ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas ni o.
2: Bẹ́ẹ̀ fẹ́ ra àga, ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà ń bẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà. Kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta àwọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo bẹ́ẹ̀ bí n pè ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀díẹ̀ àbí báwo ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀. Tí wọ́n bá ti ń rà á, tán bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n ń sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí. Tán bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì. Tán bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sà.
1: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn èèyàn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún wọn?
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ woru mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995. Lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́ rẹ lónìí, o lè bá àdẹ́tí ò ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó

0: mi. Orí CD Kia ni mo ti ra won. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì ríru èyí o ti fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CD Kia ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
2: CD Kia, making life easier.

0: Lọ́gọ́rin 79 years ọjọ́ sátidé ọjọ́ kejìlélógún August 22 ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ̀ ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ Sacred Heart Cathedral ọba Dísìjà Road Àkúrẹ́ rẹ̀ laago mẹ́wàá àárọ̀ ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìndì àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé àwọn ọmọ màmá Prince Adéwùmí Victor Adésìdá Prince Engineer Adétayọ̀ Patrick Adésìdá Princess Adéfúnkẹ́ Adétóyìnbó Prince Adéníyì Adésìdá Princess Timilade Nelson Abiodun Prince Engineer Adébáyò Adésìdá àtàwọn ọmọ Dr. Adéolúwa Adésìdá Adébídé Adésìdá Nífẹ̀mí Adétóyìnbó Sínú Ayọ̀mí Nelson Abiodun King David Adésínà Ọlásùnwòmí Esther Adésìdá lóní kẹ́ ẹ bá wọn kí màmá Adédọ̀rin.
1: Ọmọ lògbó kọ́ ọmọ tó kọ́ bọ́ la bí rẹ̀ já ni. Ọmọ wẹ̀jọ́ mẹ́jọ́ pa ẹgbẹ̀gbà. Ọmọ ṣubúlé ẹ̀rọbẹ̀ ẹ̀rọbẹ̀ ruṣu ya múbu. Ọmọ ṣùpá lárọ̀ tó dé jàbọ̀. Ọmọ rúgbẹ káyà ó mọ lànà yìí o.
0: Ó ṣàyàwó lákùrẹ́ olóyè mẹ́kù.
2: Ọmọ ìgbìmọ̀ tó kẹ̀dà kẹ́rẹ́ ọ

0: Wow, 3-in-1. O mini koloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Ọlọ́gbọ́n obìnrin fi ọwọ́ ara rẹ̀ kọ́ ilé ara rẹ̀, ṣùgbọ́n òmùgọ́ obìnrin fi ọwọ́ ara rẹ̀ tún ká.
4: Obìnrin ni mí, èmi láńgẹ̀lì ọmọ ẹlẹ́dùnmá rẹ̀ lọ́mọ
3: mi. Èyí ni ó mú kí gbogbo obìnrin rere tí ìjọ The Gospel Faith Mission International Ìgbọ́kọ̀dá District Èbúté Aláyọ̀ Zone tí ó wà ní ìlú Èbúté Ìpárẹ́ ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ ní ìpínlẹ̀ Ondo máa pe gbogbo ènìyàn sí ibi àjọ̀dún àwọn obìnrin rere wọn Good Women Anniversary tí wọ́n pe àkórí rẹ̀ ní Jàkadì Ogun Ìpínlẹ̀ lórí ìdílé Kristẹni tí a ó rí nínú ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ kíní títí dé 17 tí yóò wáyé ní Monday 20 títí di Sunday 24 oṣù keje ọdún 2026 àlàkalẹ̀ ètò rẹ̀ rèé Monday 20 ni ẹ̀sìn ìbẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà tí ó gbóná janjan ní dédé agogo 5 ìrọ̀lẹ́ Tuesday 21 ni wákàtí àsọyépọ̀ wa lórí àkọlé gbangba bí Kristẹni ṣe lè borí ogun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 ìrọ̀lẹ́ Wednesday 22 ni àṣálẹ̀ gbígbé ogun ìpínlẹ̀ mi Thursday 23 ni ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ti ń ṣe òróró ọṣẹ àzá bleach àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ ní dédé agogo 4 ìrọ̀lẹ́ Friday 24 ni wákàtí ìtúsílẹ̀ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà Saturday 25 ni títú àyíká àti ilé olúwaṣẹ Sunday 26 gan ni àjọ̀dún bẹ̀rẹ̀ ní dédé agogo 8 òwúrọ̀ Sister Taiwo ẹwà jáde moderator Sister Kainde Ogundeji fire coordinator Dickiness Fokunsi Ogundeji matron Dickin John Gabriel women coordinator Pastor Mrs. A.O. Elebiju Pastor M.O. Elebiju Pastor Incha Dickiness Esther Dada district women coordinator Pastor Gabriel Kayode Dada district pastor Pastor E.O. Abina general overseer àwọn àti gbogbo ìjọ lóní KMC Oyesco máa kéde ẹ̀.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi starch tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi starch yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèd

0: Admission. Sheikh Abba College Ijodu provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheikhabbacollege.com or come to Sheikh Abba College, number 1, Akinlose Abba Street, Badore, Ijodu. For inquiries, call 081-4977-9479.
1: Sheikh Abba College Ijodu. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheikhabbacollege.com àbí kí o lọ sí Sheikh Abba College tí ó wà ní number 1 Akinlose Abba Street, Badore, Ijodu. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade, Olùkéde.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Tó bá fi máa jẹ ọjọ́ kẹ̀ndọ́gbọ̀n, oṣù tá a wà nínú rẹ̀ yìí, ìlú Àkùgbà máa kú fọ́fọ́. Ẹsẹ̀ ò ní gbèrò. Gbogbo àwọn mìlú títì, mìlú tí àjà, ìlú kẹ̀tìkẹ̀tì, títí kẹrẹ àwọn lọ́bọ̀lọ́bà ìpínlẹ̀ Ondo. Ló máa péjú pẹ́sẹ̀ nígbà tí ayẹyẹ ọdún kan. Ṣé aláyélúwà ọ̀kan kókó kì í nú ọmọ Oòdùà? Royal Majesty. Ọbẹ̀ Ẹ́sàkà Hùsẹ́nì Adú. JP Agure wa. Ọ̀dúndà Sódédèrò. Alálọ̀fà Àkùgbà Àkókò Kingdom. Bánlọ lọ́wọ́. Agure wa. Ọbàdù Ọba. Adéjú Adé Ejigbara Lẹ̀kẹ́ Olúra àwọn ọlọ́mọgbà. Dandógó Ọba sọ gbalẹ̀ gbalẹ̀ gbarawé. Iná sugi teru teru. Sọ́sọ́ ẹyin ò ṣe pò mọ́lẹ̀ bí ẹ̀sùn iṣu. Ká bí èsì o. Ẹkú ọdún. Ẹkú ìyẹ̀dú. Àní ká ẹpẹ́ lórí àpèrè bàbá yìí kan ní kéṣe. Àìtì Babátúndé Israel. Ògún jẹ́mi tó. Olóyè Kankarabàtà. Bí ọba Bòmí. Àlágùrẹ̀. Ti ìlálẹ̀. Ló máa ń kí kábíyèsí. Àti gbogbo ọmọ àdúgbò ìlálẹ̀. Lápapọ̀. Fún ayẹyẹ ọdún kan. Tí ẹ pé lórí ìtẹ́ bàbá yín. Bákan náà. Láńkì àwọn wọ̀nyí. Lábẹ́ olóyè gíga. Àlágùrẹ̀. Àìtì Pàṣúbà Kọmọláfẹ́. Olúlẹ̀gbìn. Bákan náà láńkì. Gbogbo kọmití. Látòrí alága. Prince Dáre Ọlọgbọ́nyọ. Àti akọ̀wé. Ọmọ ọba Mukala Muhammad. Bákan náà láńkì akọ̀wé. Láńkì kọmití. Kọmire Tọ́pẹ́. Ọgbọ́n Ìkọba. Bákan náà láńkì ọmọ bàbá mẹ́fà. Gẹ́gẹ́ bí ẹbí. Ó wà ní ìlálẹ̀. Ọmọ bàbá Agure Moko. Ọmọ bàbá Arókùn. Ọmọ bàbá Odúalẹ̀. Ọmọ bàbá Olúgbadé. Ọmọ bàbá Ìlẹ́gbìn. Ọmọ bàbá Àjíkẹ́. Bẹ́ẹ̀ náà látún kí gbogbo ìhàrẹ́ ìlú Àkùbá. Káábíyèsí. Kẹ́ ẹ̀ gbó ka ẹ̀tọ́. Gbogbo ìlálẹ̀ lápapọ̀. Lábẹ́ olóyè gíga. Babátúndé Israel. Ògún jẹ́mi tó. Ní alágùrẹ̀. Ti ìlálẹ̀. Ló kéde.
5: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòǹgbò ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53
7: ń fi àsìkò yìí pe gbogbo àwọn tí orúkọ wọn jáde ní ìpínlẹ̀ Ondo síbi ètò àyẹ̀wò ìyẹn super tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 títí di ọjọ́ 24 oṣù keje ọdún tí a wà yìí ní dédé agogo 9 òwúrọ̀ títí di ago 4 ọ̀sán ní àwọn oríkò tí ó súnmọ́ yín. Government Technical College ní Òkìtìpupa Industrial Training Fund Àkúrẹ́ lẹ́yìn iléepo Mobil ní Ilesha Garage nílùú Àkúrẹ́ àti Industrial Training Fund Vocational Skill Training Wing lẹ́gbẹ̀ẹ́ Àgbàòde High School ní Ìkàrẹ́ Àkókò. Gbogbo àwọn tí wọ́n forúkọ sílẹ̀ ni à ń rọ̀ láti mú NIN wọn dání fún ìdánimọ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 08063774504 tàbí 08137878799 àti 08064272855. Dr. Hafiz Oluwatoyin Ogun, adarí àgbà fún àjọ ITF ni olùkéde.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: This world is not my home.
2: Though the years have passed, cherished memories remain forever. We, the Ajanakus, remember our brother, father, uncle, and grandfather, late Pa Daniel Adejowa Ajanaku, fondly called Baba Tishadudu, who peacefully slept in the Lord on July 19, 1983, in Idogun, Oselugu government. A passionate teacher who served in several schools across Ondo State. A devoted lay reader of St. James Anglican Church, Isara Idogun, a respected counselor in the Old Owo Division and a committed action group member. Pa Ajanoko lived a life of faith, service, humility, and dedication to humanity forever in her heart. Sleep on, Baba. Lovingly remembered by Mrs. Elizabeth Mayomi Ajanoko, Taiwo Victoria Luge, Honorable Itowu Emmanuel Ajanoko, Kende Benjamin Ajanoko, Taiwo Margaret Akinloye, Itowu Samson Ajanoko, Alabak Comfort Akisente, grandchildren, and the entire Ajanaku family. And also, Honorable Idowu Emmanuel Ajanaku, Commissioner for Information and Orientation, Ondo State.
3: What's up, Berry? Who will shall I make panel in Lakoko, a quick job for it across or real lamon lebimi? Oti eda oti gbogbo won ni fe sini mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
4: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
5: Awa mo ilu oka odo umoti Progressive Union, Ibadan Branch, Iwara oka koko ke kabiyesi wa, His Royal Highness, Oba Pius Omiye Jola Akonde Ajabaluku 1, Chief Araba. Awon loye ati gbogbo ilu lapapo kori ire ti odun ijesu titun, ti yo waye ni Saturday, ojo kedogbon, osu keje odun 2026. Eshan ba je kupen o, ilu oka odo yotuba, yotu sheni akoko onye la she idumari. Oju yo ma rodun, kabiyesi o, ogbo asin, aba o. Ogbeni Afolabi Ogunro Alaga Francis Jombo Akowe Umoti Progressive Union Ibadan Branch Loni Asheyi Sopo Ewu
6: Wẹ̀ni àgbẹ̀ tí ń bẹ lákòókò gidi Osaka ti kórè wa báyìí o ìròyìn ayọ̀ rí gbà níbi tí Ondo State Agricultural Commodities Association Osaka olúborí àwọn àgbẹ̀ ni wọ́n ṣe àgbékalẹ̀ zonal training workshop tí àkórí rẹ̀ jẹ́ ìlànà iṣẹ́ àgbẹ̀ òde òní tó pọ̀ ojoojọ́ mu fún ìkórè rẹpẹtẹ àti àbọ̀njẹ climate smart best management practices for improved productivity and food security níbi tí wọ́n ti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀gbìn sóyà ẹ̀wà àti ẹ̀gẹ́ lọ́nà ìgbàlódé gbogbo ẹ̀yin àgbẹ̀ ní àkókò northeast àkókò northwest àkókò southeast àti àkókò Southwest. Ẹ̀yin ni ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ kan yìí wà fún eléyìí tó máa wáyé ní ọjọ́ Wednesday 22nd oṣù July ọdún 2026 ta wà yìí agogo mẹ́wàá àárọ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ àkókò northeast local government secretariat ni ìdánilẹ́kọ̀ọ́ ti máa wáyé gbogbo ẹ̀yin àgbẹ̀ tí ń bẹ jákèjádò àkókò ẹ̀ má ṣe aláìwá síbi ìdánilẹ́kọ̀ọ́ yìí torí ó máa ṣe yín láǹfààní púpọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 0803-389-9640 Osaka PRO ló kéde Osaka o ìṣọ̀kan àgbẹ̀
7: Ẹgbẹ́ olúborí àwọn àgbẹ̀.
8: Ayẹyẹ ọdún kan ti kábíyèsí aláìlúwà ìgbìnrin bí àti àkùn àpá àráwì ọpá àṣẹ kan ṣoṣo tí dẹgbẹrún ìbéèrè láàmú iná kojú gbangba orí adé tí ò ṣe táwọ́ sí his royal majesty ọba isaka hussein adu jp agurewa ọdúdú asòde dẹrọ alálọfà àkùgbà àkókò kìdọ̀ òṣì ọlọ́run ọba tí í ṣe motomoto múnimúni gbarigbani olúayé tà lè tó tà lè mú tà lè gbà arúgbó ọjọ́ tí pàṣẹ báyẹ ní ti rí ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì síra rẹ̀ sọ́ra rẹ̀ bí kẹ́ribìtì gbogbo ẹbí agure tó máa dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ọlọ́run aláìyẹ máa ṣe kó rẹ̀ tẹ̀ ṣe fún aláìláì tó bá sì tẹ̀yìn nínú ayé wa báwo ni ìbá ṣe rí àdúpẹ́ gbogbo àwọn olórí ẹbí bí bàbá wa báwà hí al
9: Ajá, Fafise, Bolade, Padio Babalola, àti gbogbo ẹbí Agure Palapata, Roman Kíkábíyèsí, fún ti ayẹyẹ ọdún kan, lórí ìtẹ bàbá wọn, àti Àkùbádé, tó máa wáyé ní ọjọ́ kẹ̀ndọ́gbọ̀n, ó ti ta wà yìí, Kábíyèsí, kẹ́ẹ̀gbọ́ kẹ́ẹ̀tọ́, kẹ́ẹ̀fọwọ́ pẹ́wú, àní kẹ́ẹ̀fẹ́rì gíjóbi, bẹ́ẹ̀ náà láti gbogbo àwọn olóyè nílé lóko, gbogbo àwọn ọ̀tọ̀kùnú ìlú Àkùbá, ọ̀dọ́ọ̀lù, àti gbogbo àwọn àgbààgbà, má jò bàjẹ́, ẹ kú àdúró ti Kábíyèsí, ọpẹ́ wa pàtàkì, lọ sí ọ̀dọ̀ Ọlọ́lá gómìnà wa, His Excellency Dr. Lucky Olumisa Ayédàtiwa, gómìnà ìpínlẹ̀ Ondo, fún ìparí ibiribi tẹ kó, ìlú Àkùbá lọ́dún tó kọjá, ìpínlẹ̀ Ondo, a máa tẹ̀síwájú, a gòkè àgbà, kò dẹ̀ ní bàjẹ́ nígbà tí yé, ìlú Àkùbá, a gbé wa, bàbá wa, Báwa Hill, Alàjà, Fafise Tubalade, àti Ipa Adéọba Babalọla, ni wọ́n ń kéde lórúkọ ẹbí.

0: lè láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa.
1: Ní gbogbo oríkò tí ẹ ti ń gbọ́ wà láàárọ̀ yìí láti ń kí n pé ojúre mọ yín lónìí.
0: Ṣé dáadáa lẹ́jí lè ní o.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léè tó mú wa lọ láti òpin ọ̀sẹ̀ tí a lò tẹ́ tó tún wa padà lónìí.
0: Ọlọ́run a dúpẹ́ o.
1: A dúpẹ́ nítorí pé a sì ń lé ìjọ àwa wọn kó kéré wọn tẹ̀ tó ń fọmọ lé. A sì lọ́jà ẹ̀ wọn sì paṣọ wàdà. Bẹ́ẹ̀ ni wọn kó pàǹtí sórí tábìlì dè wákà tó dé.
0: A dúpẹ́ o. A dúpẹ́ o Ọlọ́run ayọ̀ o bàbá. A kó pàǹtí síbẹ̀ o fọwọ́ gbanù. Bẹ́ẹ̀ ni.
1: Kíkú lẹ́kùn náà ti wá jáwé.
0: Bẹ́ẹ̀ ibìkan náà ló kù sí.
1: Kán wá jáwé fún mi.
0: O kò síbi kan náà ni. O kò sẹ́gbẹ̀ títì. Àwọn kúlẹ̀ kú náà tí wọ́n bá fọkàn ko.
1: Yorùbá bọ̀ wọ́n lóò sí ilé. Òde òní a. Ó ṣe máa jẹ́kìn léwúrẹ́ mi bí mẹ́ta mẹ́ta ló bí gbogbo wa ẹ̀ wá gbogbo bóyá wà nígbà tó bímọ.
0: Kò yé mi.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ó káàbọ̀ ìrìn àjò.
1: Ẹ ṣeun jàre. Ẹ kú ìmúléró.
0: Wà nìyẹn.
1: Gbogbo owó ọbẹ̀ náà ló jẹ náà tẹ́ ti tẹ́ fọ gbogbo ìkòkò ọbẹ̀ yóò gbẹ funfun ní nìyẹn. Bẹ́ẹ̀ni wọ́n kẹ̀ rà.
0: Kò ní funfun. Ẹ tó yẹ pé ṣe ni mo fọkàn sí bí kíre. Bẹ́ẹ̀ni.
1: A jẹ ìdénú ilé kò sí kankan.
0: Lọ́sí.
1: Kọ́lọ́
0: ṣáná. Ìtẹ̀ púpọ̀ la fẹ́ gbà.
1: À ń bọ̀ ni. A dúpẹ́ owó ta tún ti padà sórí ètò yí ètò atajumọ mọ àwọn kókó tó bá súyọ náà àwọn ìwé ìròyìn ojoojúmọ lẹ àwa sétí gbọ yìí.
0: Àtúndé lónìí.
1: Láàárọ̀ èyí àtúndé fún àwọn ìwé ìròyìn ọ̀hún dé.
0: Ó tún ti pọ̀ bí wa.
1: Bẹ́ẹ̀ ni Kọ́lọ́run ó ṣàánú fún wa.
0: Bá mi Ọlọ́run.
1: A máa ṣe láwẹ́láwẹ́ a máa yọ àwọn kókó tó súyọ náà àwọn ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe wa. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe láwẹ́láwẹ́ bí ọdún.
0: Ẹ
1: ṣe bí Yorùbá bọ̀ wọ́n ní bí abárokò ti síbẹ̀ láfàbọ̀ sí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ṣùgbọ́n ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ o. Ká tó bẹ̀rẹ̀ sí ní roko ibìkan láàrọ̀ a tó débẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: ẹni tí ó yẹ̀nà ò ní dénú oko o. Mo fẹ́ dá tọ́ mi.
2: University of Medical Sciences, UNIMED, Ondo City, Ondo State, hereby invites qualified candidates to apply for the post-UTME direct entry admission screening for the 2026-2027 academic session. Candidates who chose Ondo State University of Medical Sciences as their most preferred choice institution in the 2026 UTME and scored 150 and above are eligible to apply for the post-UTME screening. Also, candidates who did not choose UNIMED and are willing to change to the institution as their most preferred choice are also advised to apply for the post-UTME screening. Eligible candidates should log on to the university website www.unimed.edu.ng and follow stated instructions. The 2026 post-UTME screening exercise will be both virtual and on-site, which will be held from Monday 3rd to Friday 7th of August 2026. For inquiries, please visit www.unimed.edu.ng or call 0705-121-2222 or 813-551-3654.
3: Àjọ̀dún oríkádún ẹtì second anniversary ti ẹgbẹ́ obìnrin rere CAC Good Women Association ìparapọ̀ Ondo àti Ekiti State Babalọla International Miracle Camp kejì ara kejì ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ló ti ń wáyé lọ́dọọdún Wednesday July 29 di Saturday August 1 òun làjọ̀dún náà. Kókó ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ayérayé sí àwọn obìnrin onígbàgbọ́ God's timeless message to women of faith. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó wà lóríṣiríṣi ijó yípo àyíká Babalọla Miracle Camp nínú èyí tí àdúrà yóò wo di jẹ́ Jẹ́ríkò ayé wa. Àwọn akọrin ẹ̀mí bíi Evangelist Ṣètò Akínṣẹ́tẹ̀, Kíkẹ́ lọ́mọ Ọláìyá, Dúpẹ́ Adéọ̀ṣun. Wọ́n forin ẹ̀mí dá wa lárayá nínú ìsìn àṣálẹ́. Friday July 31 ni àjọ̀dún ọpẹ́. Ta ó gbàlejò rẹpẹtẹ. Ààrẹ CAC káàkiri àgbáyé. Bàbá wa nínú Olúwa Pastor Ẹ̀sùn Ọládélé, Pastor Yòó Ọdẹ́jọbí, Prophet Ezekiah Ọládèjì, Pastor Joe Jacob àti Pastor Gideon Obiwálé ti Odúbànjọ́ Region. À ń kí gbogbo yín káàbọ̀ lórúkọ Olúwa. Deaconess VO Akíbọ̀dé, Secretary Conference Planning Committee, Deaconess Honor Bulola Fagbemi, leader Good Women Association Nigerian and Overseas. Àwọn ló kéde.
4: Ojúmọ̀ ìró ni o.
5: Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ náà dàbí àìrìnàjò wa, àmọ́ mọ́ ni pẹ̀pẹ́ làwọn tí ìpínlẹ̀ ayé ṣe. Ilé àpapọ̀ ẹbí àjànàkú fi ń ṣèrántí bàbá wa, ẹ̀gbọ́n wa, bàbá wa. Late Pa Daniel Adéjùwọ̀n àjànàkú tọ́pẹ̀ yẹn mọ̀ sí bàbá Tíṣàdúdú ẹni tó sùn lóluwà lọ́jọ́ 19 oṣù keje ọdún 1983 nílùú Ìdògún Ọ̀sẹ́ local government. Akínkanjú olùkọ́ tó ṣiṣẹ́ sílùú láwọn iléèwé káàkiri ìpínlẹ̀ Ondo, olùfọkànsílẹ̀ Reader, ìjọ St James Anglican Church, Ìsàrà Ìdògún, olùgbaninímọ̀ràn tí ó ṣe múyàn kan ye old our division omo igbe action group tokun tokun pa janoko gbe pe aye igbagbo ifara energy oniwa irele da olufokantan lai lai la o ma siranti re o sunre o papa awon mo re Mrs. Elizabeth Mayomi Ajanoku Taiwo Victoria Longe Honorable Idowu Emmanuel Ajanoku Kende Benjamin Ajanoku Taiwo Margaret Akinloye Idowu Samson Ajanoku Alaba Comfort Akisente awon momo ati gbogbo ebi Ajanoku lapapo lo siranti re Honorable Idowu Emmanuel Ajanoku Commissioner for Ireland ati Itanije nipele Ondo lolukede
6: Nje eyin wale iwe to bo nje fe gbe gbawo bo nile yi e ma wule da mujina mo jare ile iwe Queen and Crown nilu Larabo kini pinle Ondo gan lo kaju e Nile iwe Queen and Crown nilu Larabo kin nibe lawon oluko wa tin farajin lati ko awon adari re lojo waju nipase eto eko to maye lori pelu iwa omo luabi to nti iwa Olorun gege bi ile iwe to bo nte gbase ijoba lati ma se eto idanwo wa e gati neko be la tun lawon yara lati ile iwe lako bere titi de grammar ninu ayika eleyin to duro re pelu abo to peye lori awon omo yin to fi ma awon yara ikawe to je ti igbalode eleyin ti awon nkeko aye ode oni kun be fofofo day and board ni wa nile iwe wa awoyanu a ni yara igborin jade wa iyen music studio to fi ma ilegbe fun awon akeko to je ti boarding igbani wole fun sa eto ikeko 2026-2027 lo ti gbera so bayi eto idanwo ase wole ni yo bere lojo kokanla osu keje ati ojo kedogbon osu keje be ni to ma te waju ni ojo kejo osu kejo titi di ojo kejilelogun osu kejo odun yi fun ekunrere alaye ati iforuko sile e pe 0706-071-9708
7: Awọn afani tutu miran tutu de o nipile Ondo eto ipolongo oja e lo so loja nbo si oja to sumo yin pelu eto irori lagbara ati imolara lori awọn aseyori eto ohun otun ti Aare Bola Ahmed Tinubu e darapo mo wa ni oja igbara oke lojo 14 osu keje oja ifon ojo 16 osu keje oja sabore ojo 4 osu kejo oja oke agbe lojo 16 osu kejo oja kiribo ojo 16 osu kejo oja ita ogbolu ojo 17 osu kejo eto itoju ilera ofe wa waye ni Ondo East ojo 21 osu keje Ifedore ojo 23 osu keje Akoko Southwest ojo 17 osu kona Ile Oluji Okegbo ojo 29 osu keje Ilaje ojo 18 osu kejo ni ogunjo osu keje awon obirin GMT ni ipile Ondo yo se ifowo si gbangba fun Aare Bola Ahmed Tinubu leyin na
8: awon omo Ibira yo se ifowo si gbangba ti won ni ojo kefa osu kejo awon omo Igbo yo se ti won ni ojo ketala osu kejo nigba na ni awon omo Hausa yo se ti won ni ogunjo osu kejo
7: GMT ipile Ondo lo seto awon eto won yo pelu atileyin minister fun oro abele honorable doctor Olubunmi Tunji Ojo
1: ka titi ya ka se se ni papa papa tori tabagun tabagbe le ju yo tutu
0: ah atutu ati eto gan
1: ehn
0: bo be po si lori yo papa gan
1: eh laya ti jona ipo la fi ma ra mala lori
0: bo ba gan
9: ya du
0: kayade
9: oludije sipo gomina ninu egbe oselu alabrada pdp nipinle ekiti ninu eto idibo sipo gomina to waye logunjo osu kefa odun ta wa nipinle ekiti ni omo iwe wole oluyede un ni o mo ti salaye idi aba leyi ti o fi pada lo si ile ejo to si gba ejo to pe leyi ti o fi ntako esi idibo sipo gomina to waye ni odun ti a wa ile to so pe gbogbo ohun ti ohun se ohun pata o da lori eto araalu ati bi oro orilede Nigeria bi osise koko oluyede oni o kede atileyin re fun iyansipo Aare Bola Ahmed Tinubu ni odun 2027 ninu eto idibo sipo are ti o waye lodun to nbo ohun be lo ro gbogbo awon oloselu to rese wale bi pe ki won mo foju lama eto wo oro wi pe a nse iko iyanjo ni ese kuku o saju eto idibo si ipo are na ti o waye oludije ninu egbe oselu PDP na so wi pe eto idibo to waye ni ogunjo osu kefa odun ti a waye won lo je pe o ti koni leko leyi to ye koro to se pataki lati ri daju wi pe awon oloselu won boju to awon ete ati awon ona miran papa julo awon ti o je eni oro kan ninu eto oselu ni ati ma gbaradi o ati wi pe eto idibo sodun ni odun 2027 le to je ti gbogbo won lo se pataki to se koko be lojuwe eto idibo bi kan to je gbogi to si je wi pe àwọn méjì wọn lè jókòó sórí àga kan ṣoṣo ó ní ṣùgbọ́n kì í ṣe wípé ẹni ló wọlé tàbí ẹni ló pàdánù olóhun tó kàn ṣẹlẹ̀ ni wípé ó ṣe àfihàn àwọn ohun kan nípa àwọn olùdìbò àti nípa ìkó òyànjọ ní ẹsẹ̀ kùkú àti bí àwọn olóṣèlú bọ́n ṣe jẹ́ olóòótọ́ sí pẹ̀lú àwọn ewu tó wà nínú kéèyàn máa fojú bí tí ń wo àwọn olùdìbò olúyẹdẹ ló sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tó pe àkọlé rẹ̀ ní èkìtì 2026 léyìí tí ó fi sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí kẹka yòókù bẹ́ẹ̀.
0: káyọ̀dé ẹgbẹ́ òṣèlú pdp àti ẹgbẹ́ òṣèlú apc ti ń ṣèjọba ní orílẹ̀-èdè yìí ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn ọmọ òye wọn sí ipò gómìnà àti ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan sọwọ́ sí ojú òpó ibi tí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí gbé kalẹ̀ pé kí wọ́n mọ̀ fi orúkọ wọn sí o látàrí ètò ìdìbò gbogbogbò yìí tó máa wáyé lọ́dún 2027 ngba to n ba awon asoju koroyin soro lana ode yi eni ti se akowe isito ninu egbe oselu pdp iyen umar bature o mo je ko di mimo oni lati ojo abameta ose ta lo tan yi eni egbe oselu pdp ti bere ti ni fi oruko awon omo egbe won de to je pe won pegede ninu eto idibo abele won sowo si ajo eleto idibo be gege ni eni kan pataki ninu egbe oselu apc to so pe ki won fi oruko bo ohun lati ri nitori pe won fohun lase lati pe ko o soro sita lo so oni looto ati lododo egbe oselu apc na lo je pe awon na ti bere si ni fi oruko awon ti won je omo oye won si ipo gomina ati ti ile igbimo asofin kọkan sọwọ si oju opo ti ajo eleto idibo na o won ni sugbon o lowo ta wa yi awon ti yo dije si ipo gomina ati ti ile igbimo asofin awon nikan ni won yo si fi oruko won sọwọ si odo ajo eleto idibo títí di ìgbà tó jẹ́ pé ìgbìmọ̀ èyí tó ń gbọ́ ẹ̀sùn tó súyọ lẹ́yìn ètò ìdìbò abẹ́lé wọn àti ti ìgbìmọ̀ tó jẹ́ ti amúṣẹ́ṣe ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọn yóò sọ pé eléyìí gan ni àwọn fọ́ sí láti pé kó lè jẹ́ ọmọ òye wọn. ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kúnrẹ́rẹ́.
10: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ń bẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti ríra.
11: Daddy Junior Jọ Jensen, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
12: Mommy Junior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
11: Fi mi lẹ̀ jàre.
13: Bigota abakasu ló tún ṣe kóró.
11: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
12: Bó ló ń sá lọ?
11: Rúnà Daddy Junior, ọgbọ́n wo ló dá?
12: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ Bigota abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí dání. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kóúnjẹ wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bigo Kababa Capsule irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
14: Ọba wa gbọ́dún kan lórí àpèrè àbárayọ̀ bára dúpẹ́.
15: Oníyanlélórí mi, mo ti yan ọ̀run pa, mo ti yan lájọ̀run pa, mo ti yan.
14: àparapọ̀ àwọn ẹgbẹ́ iyì àti ẹ̀yẹ tìlú ayébọ̀dé èkìtì ló fọ pẹ́fẹ́lẹ́ dùwà fún ti àjọ̀dún ọdún kan ti his royal majesty ọba olúṣọlá emmanuel ọmọlayọ akẹ́tẹ́pẹ́ the third tí wọ́n gbadé gbọ̀ pa àṣẹ lọ́dún 2025 kábíyèsí adúpẹ́ fún ìṣọ̀kan àti ìdásílẹ̀ ilé epo àkọ́kọ́ sínú ìlú wa a sì tún fẹ̀mí ìmoore hàn bí ẹ ti ṣe fi oyè bàtàbanta olú ọmọ tìlú ayébọ̀dé èkìtì ta ẹni wà wọ́n dr lásẹ̀yìndé adéwùsì lọ́rẹ àti tọ́pẹ́ ọlọ́run tọba gẹ́gẹ́ bí gbọ́ba níyì tìlú ayébọ̀dé èkìtì a gbàdúrà pé àjẹgbó àjẹtọ́ ni yóò jẹ́ o àmì kábíyèsí àsìkò yín tó ń tù wá lára yìí ó ń tẹ́ wa lọ́rùn yóò máa tẹ̀síwájú ni o elédùá máa tì yín lẹ́yìn àṣẹ àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù ọdọọdún ni sápó ń rúwé ọdọọdún lèrú wá ń wà ọdọọdún la ó máa rí yín o àṣẹ ǹjẹ́ ẹgbẹ́ iyì àti ẹ̀yẹ tìlú ayébọ̀dé èkìtì òun ló ń dáwọ́ ìdùnnú lórúkọ gbogbo ọmọ ìlú ayébọ̀dé èkìtì pé
15: kábíyèsí o.
16: Ìwọ Sátidé
17: ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi èmi ayafẹ́mi alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ junction ní ẹgbẹ́ democracy park ní Àkúrẹ́.
18: Ká máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 hotel.
17: Tábọ́rí ìwọ obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ti nìkan rí tó ṣì ń wá sí ni tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n dáta sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbòdì sí máa bọ̀ kẹ́ a fi fún ni
18: tàbí ìwọ tí òun tó wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa
17: nọ́mbà wa rè 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn onífẹ́ ara wa ṣe ibùgbé o àmì.
19: Tunjire Ma Foundation ọkan gbòógì lára àwọn ilé iṣẹ́ eléyinjú àánú tó lé téńté nípínlẹ̀ Ondo tún gbètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kalẹ̀ fọ́gọ́rùn akẹ́kọ̀ọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama níléèwé The Lanterns International nílùú Ọ̀rẹ́. Àwọn tó bá nífẹ̀ẹ́ ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí ni kí wọ́n tètè lọ gba fọ́ọ̀mù ní ọ́fíìsì Tunjire Ma Foundation ní Lọ́sùnlá Junction lẹ́gbẹ̀ẹ́ UBA nílùú Ọ̀rẹ́. Àwọn tó bá yára lọ gba fọ́ọ̀mù ló máa jẹ àǹfààní ńlá yìí o. Àwọn ọjọ́ ìfọ̀rọ̀wérọ̀ àti àyẹ̀wò pẹ̀lú àwọn tó gba fọ́ọ̀mù ni wọ̀nyí: Sátidé ọjọ́ 15 oṣù keje, Sátidé ọjọ́ 15 oṣù kẹjọ àti Sátidé ọjọ́ 5 oṣù kẹsàn-án. Àwọn tó bá wá pegedé ni yóò gba ìwé ìgbaniwọlé fẹ́kọ̀ọ́fẹ́ fún sáà ẹ̀kọ́ ọdún 2026 àti 2027. Máa sọ àǹfààní tó ṣọ̀wọ́n yìí nù. Tunjí Rema Foundation ríronì lágbára ṣíṣàrò ìdájú ọjọ́ ọ̀la tó sàn bíbu iyì fún ayé àwọn ènìyàn. Ẹ pé 0805-522-3858 tàbí 0816-494-0000.
15: Ẹ̀kọ́ dára púpọ̀.
20: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
21: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
22: Tani ẹsì jẹ́ kí lè ọmọ yẹn tó máa kan lẹ́kùn ni ṣé ò sí.
23: Kò sí jàre ọ̀rẹ́ mi ntí ẹ̀rọ̀rùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
22: Ẹ bó ló ṣe rọrùn sùn ńgbà tí tìmùtìmù ti wà àtàwọn ọmọ fi ń sun ọ̀yàtọ̀ sí pálí ẹja.
23: alabajo nbo ni mo ti wa le ri ojulowo mattress ra bayi
2: o ko si meji jobe nu gbo odo omo jesun ni number 1 gbeleju street legba ile epo glovin ni ode irele ni kan lo ti le ri ojulowo mattress ra o bi won se je alagbata fun le ise good mattress pelu warranty odun merin sangeliti lori gbogbo nto abara lodo won fun iruru form te ba nfe bere latori form omo ile iwe to bi dori 3.5, 4.5 pelu awon family mattress na ti won je 6, 9, 12, 18, and 20 sheets be la tun lawon timutimu lokan ojo kan ti en dabi mato kale dori awon pillow stick ironi lorun pelu awon kan ojo kan ojulowo bed sheet
3: an fi alagbata kaakiri ipinle ondo
2: wo ma wule re kore bade mo ma pe omo jesun lo re le sori
4: 08122129990
2: abi 0703801 0434 omo jesun ojulowo alagbata form lo re le
0: Kayode
9: lara won ti awon ajinigbe kimole ni popona otupo ogobia ni pele benue ni won ti yonda o nigbati awon agbebon na ti won yonda wako oku ti nbe ni akata won ati ikan lara won omo meta to je ti omo loku ohun gege bi iroyan se so awon ajinigbe na bo le je pe won ni meji ninu awon omo eni to salai si ohun ni won si fi sabe o to si nbere 30 million naira ki won to le yonda won gege bi iroyin ti oniroyin fi sita ni pe awon molebi ohun ni won so pe won rin rin aju lati ilu Abuja lo si okleyi ni ijoba ibile opoku nipinle benue lati lo fi le se aso asile fun iya awon to ja laisi nigbati oko won to dede yowo ni popona otupo ogobia hun ni bi won se tan sibe ni lati nigbati oko won o ti sise ni won so wi pe awon gidi gan ku ajinigbe ton di amara ogun ni won gegun di won o tun se be ti won ra won mu awon molebi ohun lo so ninu oro won wi pe awon ajinigbe na nigbe ngbe ni won yonda wako ti won si gbe oku arabire na ti won gbe le won lowo o won si yonda ikan lara won mo oku ori pe ki won lo sin oku won le tu je pe oku arabire ohun e na ti gbe lo si opoga nibi ti won ti lo fi ile se aso asire fun bo ti le je wi pe bi won se yonda ikan lara won omo oku ohun en won si so wi pe dandan ni o awon gba 20 million naira ki won to le yonda awon meji to ku to wa lakata won gege bi re lati odo omo lebi awon ajinigbe ohun na ti bere si ni pe awon ebi na ton si nbere 20 million naira na wi pe ti won o ba gba won ni yonda awon meji to ku to wa lakata won awon omo lebi ohun na wa so wi pe won ti se ise ase mole diju bayi o lati ri daju pe owo na ni won wa o won si ro awon eso alaabo pe ki won dakun dabo ki won tesan mo oro na lati ba won gba awon to wa lakata awon ajinigbe ohun ki won gba won wale igbese na lo ku fun awon molebi bayi le to je wi pe oro ohun lo tin ko won lominu o nigbati won ni bi won ti se ri oku iya na ati awako ti won tesi lo sun won ni idamu apa abe yen o tesi wa di ana o sugbon lori awon omo loku meji to wa lakata awon ajinigbe won ni won ti mo bi ori nbese re o e wo te ba fe kayoku e lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Punch ati awon iwe iroyin mi to jade loni
0: kayode
9: dodun
0: ketiketi bayi ni awon eyan ti nbe ni ijoba ibile ila orun ariwa akoko ni ipile Ondo ini won se be ni won peju pese si ilu Ikare Akoko nibi to ti je pe won bere si ni yo ti won si njo ti won ki eni gan tin se senator won yan Jide Ipinsagba wi pe o kaabo pelu bo se je pe o jawe olubori ti won si fun ni ticket pe ko lo pada soju ekun Ariwa Ipinle Ondo nile Igbimo Asofin Agba ile yi eyi gan lo fun awon ti won je alatileyin re ti wo fun won ni agbara daada lati pe ki won le tubo ma se atileyin fun o nibi ti won tin se ayeye kini kaabo na opolopo awon adari awon omo egbe oselu ati ore ojulumo gbogbo won pata ni won poju pese sibe ngba to nsoro nbe Jide Ipinsagba o fi moriri re han pe won seun o pelu iye ati eye yi to je pe won se fohun o si se ileri pe ohun o ni doju ti won o ati pe ohun yo ma soju won daadaa be gege ni lo dupe lowo minister to wa fun oro abele nile yi iyen Dr. Olubomi Tunji Ojo olu omo ati omo amuyangan ti ipinle ondo pelu orisirisi atileyin re eyi to se ati patoko ko to di pe boya ohun le jawe olubori na odupe lowo opolopo awon alaga eyi ti won wa sibe ati gbogbo awon eyan ti won wa sibe to si se ladua pe lagbara olorun isejoba awarawa yo to gbogbo won lowo ewo e koja lo sinu we iroyin daily trust ke lo ka lekun rere
4: Àwọn aláṣẹ àtolúdarí aṣíwájú Transportation Movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká mọ́ ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nú ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́ ká tó jáde lérìnrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdùn fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yìí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè aṣíwájú on your mandate we shall stand

àgbẹ̀ẹ̀ràn ní ìpínlẹ̀ Ondo ẹgbọ́n o. Lábẹ́ ètò ó dìrọ̀rùn ti gómìnà Lucky Orímísùn Ayédàtiwa, ètò Helpress pẹ̀lú ìrànlọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé World Bank àti ìjọba àpapọ̀ ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àjẹsára ọ̀fẹ́ fún ẹran ọ̀sìn, màlúù, ewúrẹ́, àgùntàn àti adìyẹ yín yóò gba àjẹsára lòdì sí àrùn tó léwu bíi CBPP, àìsàn Newcastle ti ẹsẹ̀ àti ti ẹnu. Àfojúsùn wa ni láti dín àrùn kù, dáàbò bo ẹran ọ̀sìn, mú kí wọ́n pọ̀ sí i, kí o sì rí èrè tó pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ yìí. Ìfilọ́lẹ̀ ètò yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026 ní aago mẹ́wàá òwúrọ̀. Ibi tí ó ti wáyé ni pápá ilé ẹ̀ka ìtọ́jú ẹran ọ̀sìn, ọ̀gbìn àti igbó ọba. Lẹ́yìn èyí, àjẹsára yóò wá lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo fún ọjọ́ mẹ́wàá. Ẹ má sì jẹ́ kí àǹfààní yìí fò yín ru o. Ọ̀fẹ́ ni Helpress, mímú iṣẹ́ ẹran ọ̀sìn dàgbà, fífi agbára sí i àti mímú èrè rẹ pọ̀ sí i. Olùkéde ni Mr. Olúfẹ́mi Adéogun, alákòóso ètò Helpress ìpínlẹ̀ Ondo.

0: síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kíákíá láti kún àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún lọ́wọ́ nígbà tí agbẹnusọ náà wá ṣe àlàyé síwájú sí wípé pẹ̀lú iṣẹ́ àkànṣe eléyìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tí wọ́n ṣe òun ló mú kí àwọn agbésùmọ̀mí ọ̀hún kí wọ́n fi gbogbo àwọn ọmọ tí wọ́n ti kó kí wọ́n fi wọ́n sílẹ̀ tí wọ́n sì bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ láì ṣe wípé wọ́n rí akẹ́kọ̀ọ́ kan mú dání lọ ó ní wá ṣe àlàyé pé lára àwọn ohun amáyédẹrùn tó wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún èyí ló bàjẹ́ o lásìkò ìgbà tí wọ́n jọ dojú ìbọn kọra wọn nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi tìpátì kúkù tí wọ́n fi yọwọ́ kílàńkó àwọn agbésùmọ̀mí náà kúrò láwo lásìkò ìgbà tí wọ́n jọ dojú ìbọn kọra náà tí wọn ò fi rí àwọn akẹ́kọ̀ọ́ náà yìí gbé léyìí tí ìbàjẹ́ òbítíbitì ìṣerùbàlú àti àkọlù gẹ́gẹ́ bó ṣe sọ akẹ́kọ̀ọ́ 54 ni wọ́n ṣe bẹ́ẹ̀ jàjàbọ́ lọ́wọ́ kí jíjí wọn kú àwọn òlé ìtàn ti kú wọn lọ sí bárẹ́kì ológun ti kìnnàṣára léyìí tó wà ní mògúnó ẹ wo tẹ́ ẹ bá fẹ́ ka ìyókù ẹ mọ́ ṣàkiri o ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
1: Up National Progress. Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí sétí ìtónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn Bàìkà gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ní Iléṣà gáràjì ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa gbogbo ẹ̀yin tẹ̀ sì fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà gáràjì kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà gáràjì Comrade Ojo Ajayi Aṣeré Èṣù Àjàpadà Branch 1 Comrade Olúwatayọ̀ Samuel Ọmọga Àjàpadà Branch 2 Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́hunwà Comrade Òní Fúnmilayọ̀ Aláwùlẹ̀ Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó Òsọ́rọ̀ Comrade Ṣédù Lámídì fún àlàyé tàbí ìbéèrè 08034163492 tàbí 08034626592.
2: Ó mà tún ti dé o ọkùnrin pàtàkì ni àrí ìró àlá òfìrìbájì gán òfìrìbájì gbọ́ àtókì àtókì ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì í Jésù ni ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà the right hand of God miracle ministry tí a mọ̀ sí ní orúkọ Jésù ní jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́ gbogbo Tuesday lè tó bá mi ṣe ní 9-11 gbogbo ọjọ́ tóòzé sì ní ètò pàtàkì tá a pè ní I disagree mi ò fara mọ́ gbígbẹ̀gẹ̀lẹ́ every Saturday ìletò operation go for maximum níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi ò ní bá ni padà lọlé mọ́ ògbóǹtagì àfàdúrà jagun ni prophet alfred shitu àwíṣẹ jésù fún ara ẹ òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹngbẹngbẹ tí ó máa fi já ìdè tú ìdè tí gbogbo èṣù àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù Prophet 0806671774 ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o God bless you as you come.
3: CAC Mountain of Deliverance Present Festival of Glory Second Edition in 2026 ti a pe akọle rẹ ni and it shall turn to you for a testimony iwọ lo ma kan lati so eri
4: Ọlọrun abọsege to fina da wọn adura mi
3: iwọ kan darapọ nibi Festival of Glory Second Edition to ma waye ni July 25 oṣu ta wa nu e gan ni Festival of Glory

0: akunba
1: nile yi ati loke okun
0: wipe aku odun aku iyedun
1: e wa je ki gbugbu wa bo wale
0: lati je ki akunba de ti odun tun lanrin ju ti ateyin wa lo
1: aseyi samodun o
0: be ba wa ngbo
1: baba wa chief okimukaila bayode
0: ti won je araba akunba ati araba akoko merin lohun kede
2: Biadun Minister Keji foro abo ni orilede yi tele ri iyen Musliu Oba Nikoro lo ma ti soro nkan gan to fa to fi je pe Are Bola Ahmed Tinubu o fi jakule ninu eto idibo gbogbogbo yi to waye ni ipinle Eko iyen lodun 2023 o ni nkan to fa ni pe pelu bi Are Bola Ahmed Tinubu bo se je muslimi to tun lo gbe muslimi gege bi eni ti yo se igba keji re o lo gan ni won so doran ma lowo o ti won fi dibo fun ni ipinle Eko Oba Nikoro je ko di mimo o ni ki se pe boya ogbeni Peter Obi lo jawe olubori ma Are Bola Ahmed Tinubu tabi to feyin re jele o ni sugbon oro muslimi si muslimi le ti Are Bola Ahmed Tinubu to se ogan lo fa o oni sugbon sa o pe lowo Olorun oba nitori Are Bola Ahmed Tinubu o doju ti gbogbo awon elegan tori ngba na won ro pe Are Tinubu yo gbogun ti awon Christian ti oni je ki won ri mumi oni sugbon Are Bola Ahmed Tinubu gẹ́rẹ́ tó dórí oyè ó ní kò mọ̀ síbẹ̀ ó ní torí Are Bola Ahmed Tinubu kò gbé ẹ̀sì lérí rárá ó ní ṣèbí ìyàwó Are Bola Ahmed Tinubu ó ní ṣèbí pásítọ̀ ni ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọ rẹ̀ ṣe yìí ó ní kìrìsìtẹ́nì ni ó ní lóòótọ́ àti lódodo ni wọ́n bí gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní ṣùgbọ́n nígbà tó yá ń ló di kìrìsìtẹ́nì paraku ó ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n bẹ nínú ìṣèjọba Are Bola Ahmed Tinubu ló jẹ́ pé kìrìsìtẹ́nì ni ọ̀pọ̀lọpọ̀ wọn ó ní ṣùgbọ́n eléyìí gan ni àwọn kan dìmú ní ọdún 2023 tí wọ́n fi rò pé tìtorí pé ó jẹ́ mùsùlùmí tí ó tún lọ gbé mùsùlùmí gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ tí wọ́n sọ pé wọ́n ní dìbò fún tí wọ́n sì mú ìlérí wọn ṣe tí wọ́n dìbò fún lásìkò náà ó ní kì í ṣe ọ̀gbẹ́ni Peter Obi ló fi ìdí Are Bola Ahmed Tinubu janlẹ̀ nínú ètò ìdìbò ọ̀hún o ìpinnu ọkàn àwọn èèyàn ni lórí ọ̀rọ̀ ní mùsùlùmí sí mùsùlùmí o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́ Kayode
3: ile ejo giga ti ipinle Anambra to je ikeji to wa ni ekun ti ogidi in lo ti se be da ejo fun arakunrin kan ti won si ran ti won ran James Onora ni ewon odun 25 pelu ise asekara lori esun ifipa ba omo odun 24 obin kan lo be na tun fun ni ewon odun meje ni alekun o lori iwa to wu ohun ile ejo ohun leyi ti onidajo Shudi Nwako to wa lori re lori pe eni tin jejo on je bi esun meji ti won ka si lese ninu meta le ti won gbe ko Olorun wa sile ejo gege bi iwe ejo ohun HID/46/2025 ti o te onoyin lowo ni okala na ojo Aiku idajo ohun ni won gbe kale ni ojo 17 osu keji odun ta wa to je ojo eti to koja leyi ti o waye laarin ipinle ohun ati James Mary Onora gege bi eni ti o jejo on to gbe lo swaju ile ejo lori esun meta le to da lori ifipa banilo ti ijiya re si wa labe iwe ofin orilede yi abala keta esere ikini ati ipin ha pelu abala keji lori esun rogbodiyan si eniyan gege bi eti ipinle Anambra todun 2017 bo se se alakale re won ni iwa to wu ohun lo ni ijiya to nipa lori o ni abala keji ti iwe ofin kan na pelu iwa to

0: òkùnkùn láti inú omi àti wípé ọkọ ọ̀run ó ń da ọmọ náà láàmú ó nílò ìtúsílẹ̀ ní ilé rẹ̀ nígbàtí ìyá sì gbẹ́kẹ̀lé ọ̀gá akọrin ọ̀hún òun ló bá yọ̀ǹda àwọn ọmọ rẹ̀ o kán lọ máa gbàdúrà ní ilé ẹni tí ó ń jẹ́jọ́ ọ̀hún tó wà ní ojúlé kẹjọ àdúgbò àmánàfọ̀ ní àwàdà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún arákùnrin náà mọ̀ ṣe bẹ̀bẹ̀ ó tan ọmọbìnrin ọ̀hún ó fipá bá a lò èyí tó òfin lóyún débi pé ọmọ ọ̀hún tó tún bí ọmọ ẹ wo tẹ bá fẹ́ wo gbogbo bí ọ̀rọ̀ ṣe lọ tẹ fẹ́ ka ìyókù lẹ́kùnrẹ́rẹ́ àti bó ṣe mú ẹ̀gbọ́n rẹ̀ náà tó tún pa obì rẹ̀ tó dà á sẹ́nu ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Àwọn ẹgbẹ́ ìyìn àti ẹ̀yẹ tìlú Ayébọ̀dé Èkìtì ló fọ pẹ́fẹ́lẹ́ dùwà fún ti àjọ̀dún ọdún kan ti His Royal Majesty ọba Olúṣọlá Emmanuel Ọmọlayọ̀ Akẹ́tẹ́pẹ́ the third tí wọ́n gbadégbọ̀ pa àṣẹ lọ́dún 2025 kábíyèsí àdúpẹ́ fún ìṣọ̀kan àti ìdásílẹ̀ ilé epo àkọ́kọ́ sínú ìlú wa a sì tún fẹ̀mí ìmoore hàn bí ẹ ti ṣe fi oyè bàtàbàtà olú ọmọ tìlú Ayébọ̀dé Èkìtì ta ẹni wà wọ́n Dr. Lásẹ̀yìndé Adéwùsì Lọ́rẹ àti Tọ́pẹ́ Ọlọ́run Tọ́ba gẹ́gẹ́ bí gbọ́ba níyì tìlú Ayébọ̀dé Èkìtì a gbàdúrà pé àjẹgbó àjẹtọ́ ni yóò jẹ́ o àmì kábíyèsí àsìkò yín tó tù wá lára yìí ó ń tẹ́ wa lọ́rùn yóò máa tẹ̀síwájú ni o Elédùà máa tì yín lẹ́yìn àṣẹ àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù ọdọọdún ni sápó ń rúwé ọdọọdún lèrò wá ń wà ọdọọdún la ó máa rí yín o àṣẹ ǹjẹ́ ẹgbẹ́ ìyìn àti ẹ̀yẹ tìlú Ayébọ̀dé Èkìtì òun ló dáwọ́ ìdùnnú lórúkọ gbogbo ọmọ ìlú Ayébọ̀dé Èkìtì
2: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ẹ tún ọgbẹ́ ìyàwó láyọ̀.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fíríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé
2: ẹni 2026. ní tòótọ́
4: ká sọ olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
6: iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
0: Ogun ẹ̀dẹ̀ sìnkú ló ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀sìn ṣe
7: wọn. Adúpẹ́ o.
0: Ẹni tí ẹ ń ṣe àtìlẹyìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ́rírì yín o. Gbára lọ́wọ́ lọ́yìn lè lájọ máa rí bára.
7: Àmì Ọlọ́run.
0: Lókun ẹnì kejì mi.
7: Aishif Commander Abiodun Ilorin lè mí jẹ́ Aládé Alẹ́lẹ̀ lóko tó fi ń gbé mi lárugẹ.
0: Olúkàdé ló kọ tèmi Akínwéyèdè Fálẹ̀gàn bàbá tó bí mi lọ́mọ.
7: Roko,
0: kò gbà
7: gbé ilé.
0: Ó yà fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ àánúyá lẹ́rìí jiyàn Èkìtì.
8: Ire dé ire wọ̀lúwà kú oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Kudi Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Student loan fún Masters program ní UK àti Canada. Bákan náà ni a ní student loan fún undergraduates ní Canada. Ẹ̀wà gbọ́ guaranteed admission processing, study visa processing assistance. Kò tán síbẹ̀. Kudi Berries Moringa Man ń ràn ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀. Tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún. Tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí éka kan láàrin ọdún kan. Kí ló wá ń dúró de? Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man. Wọ́n wà ní Akure Tech Hall, Futa Southgate ní ìlú Akure. Telephone 08020814434. Lẹ́ẹ̀kan sí 08020814434. Ọ̀rẹ́ wa pẹ́ra.
9: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò.
10: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣu ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
9: Gbogbogbò oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara ìgbòlẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde àjọ NAFDA sì fọwọ́ sí.
11: BNC capsule wà káàkiri.

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fún ni ní ìfọ̀kànbalẹ̀ tó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ̀ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 Òpópónà Abimbola ní Ìsọ̀lọ̀ Industrial Estate ní Ìsọ̀lọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434-0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, aròyìn kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

ìjẹunwó ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Security watch.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibanisoro la so le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Live it,
3: my father.
4: ADABA.

0: lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming. Tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu. Àbí àwọn ìwà tí ó yẹ kí a wù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì. Èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì, tí Bíbélì bá sọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa kú ilé o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tuntun tí ó tún fún wa láti tún gbọ́ nípa ètò ìlera ní ìwọ̀nba ìṣẹ́jú péréte. Lónìí a fẹ́ wò nípa èékánná. Èékánná jẹ́ ohun tí Ọlọ́run ti dá mọ́ wa láti inú oyún wá pàápàá. Torí ńgbà tí a bá rí ọmọ ọwọ́ kékeré tí a ṣẹ̀ṣẹ̀ bí, a rí tí èékánná rẹ̀ dàbí wípé ó fẹ́ máa gùn. Bẹ́ẹ̀ náà ni àwa tí ó ti dàgbà náà tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́, èékánná wa máa ń dàgbà lọ́wọ́ àti ti ẹsẹ̀ wa. Báwo la ṣe ń tọ́jú rẹ̀? Tí èékánná bá ti gùn jù, gbogbo àwọn kòkòrò àìfojúrí ni yóò máa wà ní ibi abẹ́ èékánná. Tí a bá dẹ̀ lọ fi jẹun, ó lè fa àìsàn kí a máa yà gbúgbúrú nítorí àwọn kòkòrò wọ̀nyí, ó lè fa ìjàm̀bá. Kò sí gbogbo iṣẹ́ tí a bá ń ṣe tí kò ní wá máa dúró sí abẹ́ rẹ̀. Nígbà mìíràn tá a bá jẹun tán pàápàá àti fọ gbogbo oúnjẹ yẹn tán kúrò nínú ọwọ́, ó lè má ṣeé ṣe nítorí pé díẹ̀ tún ti dúró sí abẹ́ èékánná. Kí wá ló yẹ ká ṣe láti tọ́jú èékánná wa o? Àwọn tó ń ṣe nǹkan tán fi ń gé èékánná wà fún tọmọdé àti fún àgbà ní kọ́tà. Tọmọdé àti fún àgbà. Ó tún wá ní mímọ̀ lò ó. Nítorí náà a gbọ́dọ̀ tún kọ́ bí wọn ó ṣe lò ó, kó má di wípé a tún fi gé awọ ọwọ́ tàbí ẹsẹ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ wa náà la tún wá máa ń lo eyín. À á lo eyín láti fi gé. Ó dàbí pé àwọn tó ń lo eyín láti fi gé ọwọ́ pọ̀ ju àwọn tó ń dúró wípé kán lo blade tàbí nekọta yìí lọ. Ta bá ṣe eléyìí, kòkòrò tí mò ń sọ pé ó jẹ́ aláìlèfojúrí yìí, kíá ló máa ma wọnú ara wa ní gbogbo ìgbà. Nítorí náà a nílò wípé kí èékánná wa kí ó má gùn. Ọ̀pọ̀ ló tẹ̀ wá máa ń ṣe àwọn oní artificial nail tí wọ́n á ṣe èékánná ṣọbọṣọbọ sí ọwọ́ sí. Tí ẹ bá wò wọ́n nígbà mìíràn, bóyá wọ́n ń jẹun, bóyá ẹ lọ sí òde àríyá kan tẹ wò wọ́n tán fẹ́ jẹyán, àánú wọn á máa ṣe yín. Nítorí pé bí wọ́n á ṣe máa jẹ́ àkàn máa pa yín lẹ́rìn. Bẹ́ẹ̀ tìtorí pé à ń ṣoge yìí náà ni. Ẹ jẹ́ ká rántí Ọlọ́run tó dá wa. Kò dá wa ní igun, kò dá wa ní àṣà, ó dá wa ní ènìyàn àwòrán ara rẹ̀. Ó sì ní bí ó ṣe fẹ́ kí èékánná wa rí ká bàa lè jẹ́ ẹni pípé, ẹni mímọ́, ẹni títọ́ níwájú rẹ̀. Tí a bá rántí, à ń rántí àwọn ọmọ Ísíráélì tí wọ́n á sọ wípé kí wọ́n kí ó wẹ ara wọn mọ́, kí aṣọ wọn kó mọ́, kí wọn kí ó tó wá síwájú Ọlọ́run. Ó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run fẹ́ kí a tọ́jú, ká lè jẹ́ pípé, ká lè jẹ́ títọ́, ká wá lè jẹ́ ohun èlò tó lọ́lá ní ọwọ́ rẹ̀. Nígbà tí a bá fẹ́ wàásù sí ènìyàn tàbí a fẹ́ gbani níyànjú, tí èékánná ọwọ́ wa dàbí ti igun, wọ́n á wò wá bí wípé ẹni yìí ò tiẹ̀ serious. Torí pé àwa náà kọ́kọ́ rí kán tó rí Jésù tán fẹ́ rí ní ara wa. Nítorí náà ẹ̀yin ọmọ Ọlọ́run, gbogbo àwọn nǹkan kéékèèké tí a rò wípé kò jẹ́ nǹkan kan yìí, kò já mọ́ nǹkan kan yìí, ẹ jẹ́ ká kíyè sára wọn. Nítorí pé bí a bá ṣe rí wa náà ni wọ́n ṣe máa bá wa sọ̀rọ̀. Ìrínisí ni ìsọnilọ́jọ̀. Nígbà tí ọwọ́ wa bá dúdú tó kó ìdọ̀tí, tí a wá ń sọ̀rọ̀ ìmọ́tótó fún ẹlòmíràn, àbí a tilẹ̀ fẹ́ gbà níyànjú ohun gbogbo tó yẹ kó máa ṣe nínú ilé láti tọ́jú ẹbí tí ó rí wa náà bí a ṣe rí, tí ojú wa ní kó ìdọ̀tí, tí eyín wa dọ̀tí, tí itọ́ ń ṣe bákan ní ògùn ète wa, gbogbo rẹ̀ ni yóò wò mọ́ra. Tó dẹ̀ wò wá wípé ẹni tó ní kí n ṣe eléyìí, eh torun re lo de ye kin koko wo to wo tara wa lo to ti ko si nkan kan ti o dara tori tori na oluwa ran wa lowo lati ni eti bo ati aya igbase si on gbogbo ti a nso yi gbogbo re ni o dara fun idagba soke rere lo dara wi pe ki a le wa ni alaafia ki gbogbo on ti a ba nse ko le ma mu ayo wa fun wa tori na oluwa ran wa lowo lati ni eti igbo ati aya igbase lati gbe awon igbese wonyi ki on gbogbo ki o le dara ki o si tuba tuse fun wa adupe pe olorun yo ran wa lowo asimo pe yo se sugbon je ka wa na ka gbe igbese ki o le fun wa ni alaafia gege bi o se ni o dara fun okan wa ni o dara fun wa ni oruko jesu a o tun ma tesiwaju ni ojo mejo lori awon okan miran ire o.

ni fun Olorun fun oro iye ti a ti gbo bakan na ni adupe pupo lowo gbogbo eyin ti e tin se onigbowo eto yi lati eyin wa agbadura pe ki Olorun tubo ma bukun yin se ni opo yanturu olu ile ise ijowa ti o se agbateru eto yi ni a mo se Sunday Adventist Church Ijapo Estate Akure Ondo State ti a ba wa ri eni ti o fe ran eto yi lowo e le sanwo si apo ifowopamọ eto yi oruko eto yi ni Sunday Adventist Herald of His Coming account number 101-637-3401 lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name account number ni 101-637-3401 Zenith Bank tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́ ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí àlùfà Ayọ̀dèjì Ajayi 08034906542 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí àlùfà Ayọ̀dèjì Ajayi 08034906542 ẹ lè pe ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 08033500203 lẹ́ẹ̀kan sí 08033500203 ẹ tún lè pe lẹ́tọ̀ ìlera wa sí 08034440612 08034440612 tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 07033221182 ire ni fún gbogbo wa o lórúkọ Jésù a ò ní kùnà ilé ológo.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Adaba FM, adding value to broadcasting.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: On your track. Set.
3: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.

0: àti pẹ̀lú àtìlẹyìn àwọn aláṣẹ ilé iṣẹ́ yìí pàápàá jùlọ bàbá wa Martins Ayọ̀lá tí wọ́n jẹ́ general manager ilé iṣẹ́ yìí.
1: Oya ko wa ni so so oju oja
0: ati gbogbo awon somogbe won ti won je ki gbogbo egun gege ki lala o ma lu ka kutukutu o ma wo ki nkan o ma gbe nkan anu
1: o se nlo ni goro kataja karaja are mu be wa sabe
0: aki gbogbo won wi pe won ku oju mai be na la ki gbogbo eyin olugbo wa te n gbo wa eyin te je olufe adaba 88.9 fm ẹyin kan tó wà tó jẹ́ pé ààrẹ musa adébíyí òun náà lẹ jẹ́ olólùfẹ́ wíchẹfà gbogbo bá ti wù kó jẹ́ akíyin pé ẹkú ojúmọmọ a kú ọjọ́ ajé ètò ní ajọ́ ìyálé ẹnìkọ̀ọ̀kan wa yóò fi ṣe gbogbo pẹ̀lú ògùn
1: ọlọ́run
0: ọlọ́run ọba tó sún ògùn ọjọ́ yọ tó jẹ́ pé ojúmọ kan ò ní mọ́ kí ọjọ́ ọmọ yọ yóò sún ògùn oyin yọ nínú ọ̀sẹ̀ yìí àgbẹ̀nu omi ń sanra ń tẹ́jà àgbẹ̀ tí odò dàgbà ń tọgẹ̀dẹ̀. ayé ọmọ rọrùn fún yín láti gbé ẹ̀mọ yọ̀tọ̀ mi lórí òkè ìpẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní bá wọn tọrọ jẹ́ o ẹ̀ ní gbélé ọ̀tá yín fàyàwọ́lẹ̀ wípé kó fún yín lóúnjẹ pẹ̀lú ògùn ọlọ́run. Ẹni táwọn wí ni wípé lórí ètò yìí tá a wà lónìí bẹ́bẹ́ ń bẹ lálà ń lo àkutukutu wo nǹkan gbé nǹkan hanu lójú ọjà lètò ètò ni lójú ọjà pẹ̀lú pírẹsẹ́ńtà yín tó bẹ́ẹ̀ kẹ̀sìkẹ̀bẹ́jẹ́ olúwaye tí bántì ẹ má gbàgbé wípé ọmọlúàbí bakery and confectionery àti àwọn ilé iṣẹ́ tó wà lábẹ́ wọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ní ṣáájú ẹ jẹ́ ká kọ́ jíṣẹ́ àwọn onígbọ̀wọ́ ètò yìí ná torí pé onígbọ̀wọ́ ló lètò ètò ló lo onígbọ̀wọ́ yẹn tá gbéyẹ̀wò lónìí à ń rí sa wípé ní àwọn ilé epo kọ̀ọ̀kan ní ìlú Àkúrẹ́ a rí pé àwọn kan ti ń tilẹ̀kùn bàbá débẹ̀ wọn ò tilẹ̀kùn bàbá béèrè pé ṣé wọn ò lépo ni wọn ò ní wọn lépo wọn jí epo tà fáwọn kan ṣùgbọ́n wọn ò tepo fún jẹ́nẹ́rà bó ló ṣe jẹ́ ìyẹn gan òun náà la fẹ́ ṣèwádìí ṣé bẹ́ẹ̀ náà lórí ní àwọn state tó kù wọ́n láwọn kọ̀ọ̀kan nígbà táwọn kọ̀ọ̀kan ti tilẹ̀kùn wọ́n láwọn kọ̀ọ̀kan ti ń sọ ti wọ́n di bí 1130 1150 ṣé bẹ́ẹ̀ náà lórí láwọn ìpínlẹ̀ tó kù ó lágbèyẹ̀wò lónìí bí ọba wa rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n tọwọ́ ọmọ wọn bá sọ ọ́ onígbọ̀wọ́ ló lè to ètò ló lo onígbọ̀wọ́ ẹ jẹ́ kí n ya ilé iṣẹ́ ọmọlúàbí bakery and confectionery mò ń bọ̀ ná.

mọ̀lúù àbí bread. Ó ti gbọ̀nà tún jáde o. Adùn lè ń pèlè kesi ṣáàni. Pákéjì tó fanimọ́ra lọ̀rá tá a fi bò ó. Tẹ́sítì adùnyògbàyògbà tó pàtàyà. Ó ń pèlè kesi ni. Torí àwọn èròjà aṣaralóore táwọn professional bakers ọmọlúù àbí ṣẹ̀ṣẹ̀ gbárí sáṣẹ. Táwọn elétò ìlera tún fọwọ́ sí pé ó dáa fún àgọ́ ara ló fà á. Ọmọlúù àbí bread yóò dẹ́mú kẹ́ni tí ó jẹ́ ó lè yó ni. Èwo ni ká tẹ búrẹ́dì lọ́wọ́ kó ṣe páfe? Kó mọ̀ lè ru ga mọ́. Àjẹtẹ́rù jẹ tún jẹ lọmọlúù àbí bread. Ẹ̀yin alágbàdá tálára tó tà. Àtẹ̀yìn tẹ́ fẹ́ bára lẹ́yọ bèrè fún ọmọlúù àbí bread. Ó ti wà káàkiri. Iléeṣẹ́ ọmọlúù àbí bakery and confectionery ló ṣe. Number 204 lẹ́gbẹ̀ẹ́ first bank ìdójúkọ Adélànkẹ́ sọ́mẹ̀lì. Ìtọ̀rẹ̀ ròdù Àkúrẹ́. Àti ní plot 16 block K ìgbójà lọ́wọ́ fàwọn ròdù Àkúrẹ́. Telephone 08035086685. Ọmọlúù àbí bread. Bàǹjà kan sí.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń sílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ń bẹ̀ fún oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun. Ìbá ìjẹ́ ní take away Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ́ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Fún ìtẹ̀ fẹ́ràn alẹ́ yẹyọ àbẹ́yàn lára tún tà.
0: Bàbá ń bari wálé ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
0: Blue Sky. Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: ẹṣeun ṣeun púpọ̀ ojú òní tìyín. ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ tòfò tàrùn kọ́ máa gbẹ́nu ìgbẹ́ wòyìn tówó tọmọ kó wálé kó wá kí gbogbo wa. bẹ́ẹ̀ tí ń bá mi gbádùn ètò yìí alákè òní torí tìyín kéńlé àjà òní torí tẹ̀yìn jìn lọ́ọ̀dẹ̀. àwọn tí wọ́n ń dẹ́ka lóríta ò ní fẹ̀jẹ̀ tiyín dínta àlékún àlékún lásán pèrègùn tójú tẹrùn ilé alákàn yìí gbóná ayé ò ní dẹ̀yìn lókùn mọ́lẹ̀ bí ọ̀gá.
1: kò sóhun tó ní o àtọ́ lè fi jẹ búrẹ́dì ọmọlúwàbí o.
0: ǹjẹ́ lẹ mọ̀ wípé nílé iṣẹ́ ọmọlúwàbí bakery and conventionary àǹfààní wà fún ẹni tí ìbá sọlẹ̀ láti lọ ṣiṣẹ́ ńbẹ̀ a sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá lọ bọ́ọ̀bá tí gbọ́ tó máa gbọ́ báyìí ní òkè àró nílùú àkúrẹ́ ní ìdojúkọ adélànkẹ́ sawmill lẹ́gbẹ̀ẹ́ first bank number 204 iléeṣẹ́ ọmọlúàbí bakery and conventionary tó wà ńbẹ̀ wọ́n nídi ẹni tó bá ní ond nce wọ́n nídi ẹ̀ tó jẹ́ pé wọ́n á fún níṣẹ́ ńbẹ̀ ẹni tí ò bá kí ń sọlẹ̀ ebi ò lè pa ní orílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n fún níṣẹ́ tó yanrantí bákan náà a sọ fún yín ń jẹjọ wípé ní ọmọlúàbí bakery and conventionary bákan náà wọ́n nídi driver tó ní driver's license eléyìí tó jẹ́ pé current ni o kì í ṣe pé kò sọ pé o ti gba driver's license nígbà tí wọ́n ń fi páálí kan báyìí gbà o the current one tó sì mọ mọ́tò wà dáadáa tó ní experience wọ́n nídi ẹ̀ ní iléeṣẹ́ ọmọlúàbí bakery and conventionary bákan náà ni baker tí musemuse ẹ̀ tó dá musemuse tó yanrantí wọ́n nídi ẹ̀ ní ọmọlúàbí bakery and conventionary gbogbo ẹ̀yìn tẹ́ bá wà ní agbègbè awulẹ̀ ẹ bèrè ọmọlúàbí bakery and conventionary nínú awulẹ̀ wọ́n nídi driver lélẹ́yìí tó jẹ́ pé wọ́n ó fún lówó ẹni tí ó sì mọ gba discount náà ó wà nínú wọn ẹ pé number 08032151617 number tí ẹ pè nìyẹn lónìí kó tó di pé wọn ó jùṣẹ́ ti blue sky mall ẹ jẹ́ kí n lọ sí ìlú àkúrẹ́ ni wọn ó ti bẹ̀rẹ̀ lónìí lọ́dọ̀ ọ̀gbẹ́ni ibrahim isaac ziak esinloku tó jẹ́ aṣojú wa ní ìlú àkúrẹ́ ọdún ẹ̀ láti bẹ̀rẹ̀ lónìí bákan náà bó ti ń bẹ lójú òpó mi báyìí isaac ti ń bẹ ní ojú òpó mi báyìí pẹ̀lú ògo ọlọ́run ṣùgbọ́n nọ́mbà yìí náà lẹ́ pè tí ẹ bá fẹ́ iṣẹ́ ní ọmọlúàbí bakery and conventionary ẹ tún lè pe nọ́mbà ilé yìí 0703-848-8779 ọgbẹ́ni isaac ibrahim ẹ mọ̀ káàárọ̀.
2: ẹ káàárọ̀ olótú.
0: bó o ní ọjọ́ àìkú àná tí ń ṣe ọjọ́ sunday.
2: adúpẹ́ lọ́jọ́ ọlọ́run.
0: ìlú àkúrẹ́ ń kọ́.
2: àlàáfíà ni a wà ní ìlú àkúrẹ́.
0: ní tìbútòrò nílùú àkúrẹ́ àlàáfíà la wà.
2: àlàáfíà ni a wà.
0: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá wa kábíyèsí. Deji tìlú àkúrẹ́ ńkọ́.
2: àlàáfíà ni bàbá wà ní ààfin bàbá ń jọ ọlá mùtẹ̀mùtẹ̀ ń bẹ̀.
0: a sì rí wípé àlàáfíà jọba ní bùtòòrò takùrẹ́ àmọ́ gbọ́ tàtà táò káwọn èèyàn máa sá wọlé ọrọ̀ ajé ṣó ń lọ bó ṣe yẹ kó lọ nílùú àkúrẹ́ láàárọ̀ yìí.
2: adúpẹ́ lọ́dọ̀ náà ó ń lọ bó ṣe yẹ kó lọ gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ.
0: àwọn babalájẹ àti ìyálọ́jà gbogbo wọn ti wà ní ìṣọ́
2: wọn. wọn ti wà ní ìṣọ́ wọn.
0: adúpẹ́ o ẹnu ọpẹ́ wa ò ní kan o. gẹ́gẹ́ bí n ti àwa fún yín níṣẹ́ ṣe wípé kẹ́ ẹ bá wa ṣe káàkiri nílé epo nílùú àkúrẹ́ gẹ́gẹ́ bí awuyewuye tí à ń gbọ́ kí ni tó ń ṣẹlẹ̀ nílùú àkúrẹ́ pẹ̀lú ọ̀rọ̀ epo.
2: adúpẹ́ olótú gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹgbẹ́ràn wa ti lọ káàkiri kódà ní àti àná ni a ti ń ṣe iṣẹ́ yẹn bọ̀ a ti wá lọ káàkiri ní ìlú àkúrẹ́ ní àárọ̀ yìí. a rí wípé púpọ̀ nínú àwọn ilé epo ti ń bẹ ní ìlú àkúrẹ́ wọ́n ń ti ilé epo wọn báyìí tí ò dẹ̀ ní ìdí kan tó ṣe pàtàkì torí ilé epo ta rí pé wọ́n ti ilé epo tó wá di bí ẹ̀yìn ọjọ́ méje ọjọ́ mẹ́ta tó ń tún padà ń ṣe náà ṣe pé mọ́tò wọbẹ̀ tó wá já epo fún wọn tó ń tún padà ṣe tó wá ń tepo ṣe mọ̀ pé irú nǹkan báyẹn ó yẹ ká rò sí
0: won roti won reti iroyin ti o ni fe bara lu ni
2: ti o ni fe bara lu bo se ri niyan because a ri wi pe lenu ose melo kan seyin si bi ta wa ri pe epo yen ti n wale die die ta ti dupe lowo ijoba gan pe won se sugbon wa ri wi pe lenu ose tutu koja si bi ta wa yi ton tun gba wiye wiye pe boya ilu kan tun ibi kan ati ibi kan tun won tun be si ni pe ile epo ti latara pe won sa wa nkan ti o ma favor won be ti o ni favor aralu tori ose to koja bayi ose meta seyin ba ri won tin tepo ni 1001 betenu ose ta tu lose to koja sose bayi ari won tun fi 30 naira si 50 naira si so iyan lawon lepo to si ni o yato sawon de pon won gbeti ti won ro ti iroyin buruku to ye pon won nikan lo ma
0: favor
2: lo ja anfani e
0: se asiri awon lepo kan ti won gbeti laaro yi
2: bẹẹni olotu won po kaakiri ni igboro Akure koda atu aserin ajowekere ni owo lo si owo owo lana ari ohun lo je ka mo ko sa Akure nikan to je kin le fi gbenu so pe kaakiri Ondo state wa ni ni ilu owo na aserin ajowekere lo sibe lana ari pon le po kan na ti na bakan na so to tumo si pe titi le po yen kaakiri Ondo state ni bi sugbon awa emi o wa mo re bi yan kan boya ben lo sele ni other state
0: ni ipinle mi e seun pupo ogbeni Isaac Ibrahim esin loku ojo ni tin e ni ri ngbe sonu bi o se bi omo bo se ri ni e nipa epo ni ilo Akure Oloye Mekun ati Ondo state ati kaakiri won ni pe awon kan ninu awon ti won tepo won to tin sori bi orun won tin gbianju lati je wi pe ki won fi se epo ohun latari pe awon kan o ti awon kan o si iru system yen awa fe wo boya be lo se nsele kaakiri na ati pe se won ti increase e ni awon ipinle to ku na o na ni awo a lo si ipinle Osun a lo si ipinle Ogun bakan na ni a wa si ipinle Oyo pelu Ogun Olorun lati mo bo se nlo papapa e seun pupo oju oni tin
3: Oluwa be bread.

0: Omolua bi bread. O ti gbono tu jade o. Adule npele ke si shani. Package to fani mora lora ta fi bo. Taste adun yugba yugba to pataya. Npele ke si ni. Tori awon eroja sara lore ta won professional baker so Omolua bi sese ngari sa se. Ta won lete ilera tu fowo si pe o da fa agwara lo fa. Omolua bi bread. You demo demo ke ti o je o le yoni. Ewo ni ka te bread lo wa ko se pa fe. Komo le ru ga mo. Ajeteru je tu je Omolua bi bread. Eyin alagba ta lara tu ta. Ateji te fe bara leyo leyo. Before Omolua bi bread, who did work hard? He is Omolua bi bakery and confectionery. No she number 204. Let me first bar. It don't do quite enough. Get some mail. It on the road. Akure. At the plot 16, block K. It go down. Wolf on the road. Akure. Telephone 08035086685. Omolua bi bread. Banja kasi.
1: Moki asoju wani ipinle osun. Ogbeni Yakub Mudasir. Boni.
2: Awa koju molotu.
1: Ah. Boni ipinle osun la aro yo.
2: Ìpínlẹ̀ Ọ̀sun àlàáfíà la wà ní ìpínlẹ̀ Ọ̀sun ìpínlẹ̀ Ọmọlúàbí.
1: Ẹ sì kú mọ́ ẹ kú mọ́ra ti dìbò gómìnà tí ń bọ̀ lọ́nà yìí.
2: À ń múra díẹ̀díẹ̀.
1: Ọlọ́run ó jọ lọ ní ìrọwọ́rọsẹ̀ o.
2: Àmìnìyà lọ.
1: Pẹ̀lú ògùn Ọlọ́run ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé fún yín.
2: A ti káàkiri ilé epo ní òwúrọ̀ yìí tí a ò sì rí kíw nílé epo kankan àwọn èèyàn rí po wọ́n ń jáde ni. Kò sí ìyàtọ̀ láàrin tí a pè ní ìjẹjọ àti òní. Ní àwọn tó jẹ́ independent marketer bí àwọn tó ta mobi matrix 1,115 naira ni àwọn ń ta epo wọn.
1: Epo wọn gẹ́gẹ́ bí tìjẹjọ.
2: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tìjẹjọ tí àwọn tó jẹ́ alábọ́dé bí àwọn orange ilé epo cabello odunwoye brothers àwọn ń tà ní 120 naira bẹ́ẹ̀ sì láti ráwọn ti ń tà ní 190 naira. Bẹ́ẹ̀ náà ni ti dísù náà kò sí yàtọ̀ nígbà tí àwọn independent marketer bí àwọn bovas nipco àwọn ń tà 1,600 naira tí àwọn yòókù sì ń tà 1,070 naira ok 1,570 naira àti 1,575 naira. Ní àwọn tí ó dá wálẹ̀ tí wọ́n tà nù. Tí afẹ́fẹ́ gáàsì náà sì jẹ́ 1,400 naira nílùú Ṣogbo ní òwúrọ̀ yìí.
1: Ó dà ọ̀gbẹ́ni Mudasir, ṣé àárí pé ilé epo kan àwọn kan ń ti ilé epo bóyá kí wọ́n tì í kí wọ́n ní òsèpo képo sì wà?
2: Kò sí ní òwúrọ̀ yìí nílùú Ṣogbo. Kò sí ẹni tí ó ti ilé epo rẹ̀. Àwọn èèyàn wọlé
1: wọ́n jáde. Ẹ sì kẹfí bẹ́ẹ̀ ní bí òpin ọ̀sẹ̀ tó kọjá lọ ìbóyá bíi jímọ̀ tàbí ọjọ́ sátidé.
2: A kẹfí rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá láti bíjọ Thursday Friday àwọn kan ti ilé epo wọn pa àmọ́ ní ìjọ Monday ti ń ṣe òní yìí àgbúrò rẹ̀ láti ara.
1: Àwọn gbogbo wọn ti ṣílẹ̀ epo wọn.
2: Wọ́n ṣílẹ̀ epo wọn sílẹ̀ lẹ́nu.
1: Ìtumọ̀ ẹ ni pé ìròyìn tí wọ́n ń retí wọn gbọ́nu.
2: Bẹ́ẹ̀ni tó pé àwa náà retí pé ó ṣeé ṣe. Kí wọ́n fi owó kún owó epo wọn ní last week but lówùúrọ̀ yìí gbogbo ilé pátá náà sì lè po wọ́n lẹ̀ tí àwọn sì ń wọlé
1: tí wọ́n jáde. Ẹ ṣeun púpọ̀
2: ẹ ṣeun púpọ̀
1: ojú òní tí ò ń.
2: Àmú bàbá.
1: Ó dà ẹ ṣeun.
2: Adúpẹ́ sá.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé.

fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dùndú létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Aṣiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to n gbe labẹ ilana erongba ireti otun the renewed hope agenda n tan mọlẹ si gbogbo korokondu orilede yi itesiwaju n wole o afọlọta eniyan ni ope ba bu walai eka bo sori eto iriju mi eto kan wa yami ti o mo salakale awon ilana isejọba to wa lode awon igbese ti isejọba le yi n gbe kayi o le gbe gẹgẹ mara tuto nile atalejo lara la mo pe ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba sebe ridagba soki awon amaye mugba rorun to fi dori oro aje atokowo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wa di gbogbo ojo aje monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori kan ni adaba 88.9 FM Akure. Ega gbe ka won ka sira won wo ka jo lubulubu. Awon asijori ti sojaba re Bola Tinubu nse. Eto iriju mi lori ikanni adaba. 88.9 FM. Gbogbo aje Monday ni o. Ago meji osan sa ago meta ni e mo mi si e. Minister to ri soro abenu. Olubunmi tun ji ojo lo sagbateru e.
2: Ora yen wa le mo kin pe akure de asiko yi ya de kabo. Asi ori akoto eto iriju mi ni ikanni adaba 88.9 FM. Bi eyin na ti mo lojo mejo ni eto yi ti se be ti o ma gori ategun. Ni ojo mejo na ni a soro nipa agbon oselu ni orile ede yi. Akitiyan isejoba Bola Ahmed Tinubu lati mu igbaye gbadun ba gbogbo mo orile ede Nigeria. Ati gbogbo to nlo ni oselu ni orile ede Nigeria ati ni ipinle Ondo fun ti ose yi kuni Shalai yato ale jomi eni ti ajo ma foro jomi to roro lori eto fun ti ose yi awon na ti wa nkale sugbon fun ipa meji oni o ma pin si lakoko agbejoro ati eni to je ogbon tarigi omo egbe oselu APC ni ipinle Ondo iyen Tobi Ogunleye awon ni awon akoko foro jomituro lori ohun to nlo lagbon selu ni ipinle yi bakan na de akoko ba to ona ni olubadamoran pataki oluranlowo pataki fun gomina ipinle Ondo tele ri iyen honorable body oba nla awon na ma se be ti won ma dara ko mo wa ni ori eto fun ti ose bi a se ma se o ni e sugbon ba se soro yi agbejoro Tobi Ogunleye ti won se be tun je omo egbe oselu APC awon ti wa pelu wa fun ti osan yi mo kin re ka san e ku dede asiko yi
3: atokun
2: ora abo loju ojo ni odo ti yin
3: adupe ojo weli weli nro lodo wa ni bi o
2: ora e je ki a se bayi ibere akoko ti ma bi ni leyin ora be ni pe eruku eleti o se leyin eto idibo abenu egbe oselu APC ipe ko ti sile awuyewuye si n lo lowo lowo ele to tun wa nbe ni pe yato si leyin ti igbimo amuse ya egbe oselu APC ti won fi oruko awon ti o yege ti won fi ni eto idibo abenu ohun lati je oludije labe si egbe oselu APC ni ipinle Ondo fun senate ni ati ilegbimo asoju sofin ati house of assembly ti won fi ranse si ajo INEC orisirisi o ni o n lo sugbon ni ose ti o koja o ni a ri pe gbo pe awon ti won je loyalist awon ti won wa pelu gomina ipinle Ondo yen Lucky Aiyedatiwa ati inu n bi pe won ti gba yanda gomina lati lo si ile ejo lati gbe egbe oselu APC lo si ile ejo e je koko bere lowo yin na pe kini oju wo ni e fi ri ile eyin gege bi omo egbe oselu APC o ati gege bi amofin
3: atokun mi o e ma je kin tori mi ni fe du lori aiso oro kan pe oro okere ti o ba le kan ade kan e je pe koko so pe mi o ni ero wi pe gomina ipinle Ondo olola wa Lucky ori mi sun aye ati wa o le fowo si wi pe ki awon kan kan lo so pe won fe lo le ejo lati pe ejo to je abo abi umbrella lori gomina na to ba te je pe ori be se gba awa lawyer awa agbejoro ando lori aye so a je wi pe e wọ́n ní àdá ò lè mú tún títí tí kò gbẹ́ ìkú ara rẹ̀ a jẹ́ wípé àdá gómìnà wa ti mú tó fẹ́ gbẹ́ ìkú ara rẹ̀ nítorí pé ó ti jẹ nínú inú igbá yẹn náà rí inú ètò kò mẹsẹ̀ ó yọ mẹsẹ̀ kò mẹsẹ̀ yọ ní tí a ṣe tó gbé gómìnà wọlé ìbò tá a pè ní direct primary tí a ṣe ṣé gómìnà wa lè sọ wípé mo mọ̀ pé pásọ̀nà jẹ́ ní tí mo mọ̀ ní ṣáàpù wa ní government house gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run tí a máa rí wọn lórí ẹ̀rọ alátagbà mo mọ̀ pé kò lè parọ́ mo mọ̀ pé ó lè sọ pé wọ́n dìbò fóun pé òun ló wọlé ó wá láti ìlàjẹ́ lórí lókù gọ́ọ̀mẹ̀ntì sí ìgbà tó fẹ́ wá sí primary election ẹ̀wọ̀n ìjẹ́ kó lè dúró ariwo òkè náà pa nílẹ̀ ìrẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú wa nítorí pé a mètò wọ́n ní òun la fẹ́ ẹ má bínú atọ́kù ẹ má bínú.
2: Mi ò bínú ẹ tẹ̀síwájú.
3: Mo ní ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ orin. Mo ní orin kan tí mo fẹ́ kọ. Ó ṣe é ṣe kí gómìnà wa máa gbọ́. Ṣé bá fún mi láì ṣe mo lè kọ́ díẹ̀.
2: Ẹ tẹ̀síwájú ẹ tẹ̀síwájú ẹ ṣe kíákíá.
3: Ìgbà àkọ́kọ́ wọ́n ní ká ṣẹ́ńpẹ́. A ṣẹ́ńpẹ́ fún Bọ́lá Tinúbú. Ìgbà kejì wọ́n tún ní ká ṣẹ́ńpẹ́. A ṣẹ́ńpẹ́ fún Bọ́lá Tinúbú. Nítorí ẹgbẹ́ wa o. Ìgbà tí wọ́n wá dé. Wọ́n wá ń bínú wọ́n ní wọ́n fẹ́ gbẹ́ wa lọ lé ẹjọ́. Wọ́n ní wọn ò ní ṣẹ́ńpẹ́. Ní ìgbà àkọ́kọ́ wá lé akíntẹ̀rìn wá ṣẹ́ńpẹ́. Nítorí ẹgbẹ́ nítorí Bọ́lá Tinúbú.
2: Ọ̀dà nítorí
3: àpò ó yẹ yín sà.
2: Ó ti yé mi.
3: Ẹni tó bá ń bínú sí ó ti jẹ́ ní ti pẹpẹ. Ó fẹ́ wó pẹpẹ dànù. Òun ni mo sọ pé mi ò ní ìgbàgbọ́ pé gómìnà wa lè ṣe bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ a jẹ́ wípé ó fìdí sún ẹgbẹ́ tó ṣe lóore ni.
2: Ọ̀dà mo kọ́ kí n tó bèrè lọ́wọ́ yín lórí ó ní ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín ó sáré wá sọ́kàn mi sì ṣùgbọ́n kí n tó gbàgbé jẹ́ sáré bèrè pé ǹjẹ́ bí nǹkan ṣe rí ǹjẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Aiyedàtiwa ǹjẹ́ ó ṣó tiẹ̀ yẹ kó jẹ́ pé àwọn tó jẹ́ olólùfẹ́ àti àwọn alátìlẹyìn gómìnà pé wọ́n á sọ pé wọ́n á gbèrò pé àwọn fẹ́ gbé ẹgbẹ́ òṣèlú APC lọ sílé ẹjọ́ gómìnà adé gbọ́ gómìnà adé bóyá fún wọn láàyò àbí kò fún wọn láàyò ṣùgbọ́n ó rí pé wọ́n gbé ẹgbẹ́ òṣèlú APC lọ sílé ẹjọ́ ṣé kò tiẹ̀ yẹ kí gómìnà dá wọn lẹ́kùn ẹ̀ pé ìgbésẹ̀ tẹ fẹ́ gbé yìí ẹ má gbé nítorí mo rántí pé Jimoh Ibrahim ó gbé ẹgbẹ́ òṣèlú APC lọ sílé ẹjọ́ ní ọjọ́ sí wọ́n bá sọ̀rọ̀ Jimoh Ibrahim ó dẹ̀ yọwọ́ ó dẹ̀ fa ẹjọ́ yẹn kúrò so ṣó yẹ kí gómìnà tó jẹ àǹfààní irú eléyìí kó tún ṣe bẹ́ẹ̀ tún lòdì sí ẹgbẹ́ òṣèlú APC tí ò bá tiẹ̀ lọ́wọ́ sí tó bá tiẹ̀ ń gbọ́ ṣé kò yẹ kẹ bẹ́ẹ̀ ṣe ń wò pé kí gómìnà pè wọ́n pé ẹ má jẹ́ ká ṣe báyìí.
3: Atọ́kù gẹ́gẹ́ bí orin tí mo kọ ṣáájú yẹn tẹ bá fi òye gbé lọ àtàwọn tó ń gbọ́ mi nígbà tó dé bá olúgbọ́n wá lé akíntẹ̀rìn wá lé akíntẹ̀rìn wá fi ṣoṣo fi kunra nígbà tó dé bá arẹ́sà wá olúṣọlá òkè arẹ́sà olúṣọlá òkè fi ṣoṣo fi kunra nítorí pé wọ́n ní ìbọ̀wọ̀ fún ẹgbẹ́ wọ́n dẹ̀ mọ ohun tí ẹgbẹ́ jẹ́ wọ́n ṣe pé mo ní mi ò ní ìgbàgbọ́ pé gómìnà ló ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ẹlẹ́ a jẹ́ wípé a fi ibi ṣó lóore nírú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ti gẹ́gẹ́ mo ń pẹjọ́ wọn rò mo sì ń pẹ̀rí wọn jẹ́ pé kò hàn lè ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti jẹ́ nídìí pẹpẹ yìí tí wọ́n bá wá wó pẹpẹ nísìnyìí a jẹ́ wípé bóyá wọn àìsàn ọmọ ẹgbẹ́ wa gidi ni o àbí wọ́n jẹ́ ẹni tó
2: fẹ́ da ẹgbẹ́ rú. Ẹjẹ́ sáré béèrè lọ́wọ́ yín ìbéèrè yìí nínú ìwé òfin electoral act eléyìí tí à ń lò 2026 tá à ń lò lọ́wọ́ yìí àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó tọwọ́ tí ó fi bọ́wọ́ lù tó di òfin tá à ń lò lọ́wọ́ yìí ǹjẹ́ ọmọ ẹgbẹ́ ayálà gómìnà ni o kọmíṣánná gómìnà ni o olólùfẹ́ gómìnà ni o ǹjẹ́ ọmọ ẹgbẹ́ ó ní ààyè ó ní ẹ̀tọ́ láti gbé ẹgbẹ́ òṣèlú ẹ̀ lọ sí ilé ẹjọ́ pàápàá jùlọ lórí ìlànà ètò abẹ́nú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé bí ìlànà ètò ìdìbò abẹ́nú àbí àwọn nǹkan tí ẹgbẹ́ òṣèlú ń ṣe ní abẹ́nú ǹjẹ́ wọ́n ní ẹ̀tọ́ láti ẹ̀ ti ṣe bẹ́ẹ̀.
3: Atọ́kù ṣe mọ̀ pé ìwé constitution ti orílẹ̀-èdè yìí ló ṣo lórí gbogbo àwọn òfin ní abẹ́ constitution wa ni electoral act wà. Ọ̀rọ̀ kéèyàn dìbò ká dìbò fún yàn ẹ̀tọ́ ló jẹ́ fún gbogbo ọmọ bíbí orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ ti abẹ́lé ara wa ni òun náà fi pẹ̀tù sí ọkàn Jimoh Ibrahim tó pè é sí àjọ tínúrè òónú pé ediwo ló ń gbọ́ ilé tó bá ti dìde sí ara rẹ̀ ilé náà máa wó ni. Àwọn kì í gbọ́ kì í gbà míì lè lọ gómìnà lè lọ tó bá ṣetán pé òun ṣara ẹgbẹ́ wa mọ́. Àwọn àdàmọ̀dì èèyàn tó ń pera wọn ní ẹgbẹ́ náà tún lè lọ kọ́fà kíkọ́ nítorí wọ́n fẹ́ fọ ẹgbẹ́ dànù. Ẹni tó bá ní ìbọ̀ fún ẹgbẹ́ tó ní ìbẹ̀rù fún ẹgbẹ́ pé kí orílẹ̀-èdè yìí dákẹ́ ẹgbẹ́ dáa kò ní gbé ìgbésẹ̀ tó máa da ẹgbẹ́ rú. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ yí pé bí ọmọ àlè ò bá ti dàgbà nù lé ilé a máa tòrò ọjọ́ tí ọmọ àlè bá ti wá dàgbà ilé á dàrú. Ìgbàgbọ́ ni àdúrà ni mò ń pa pé ẹgbẹ́ wa ò ní dàrú olèlé ló máa ṣílẹ̀ kù fún tòde o.
2: Maisa Tóbi Ògúnlẹ̀ ẹ tí ì dáhùn ìbéèrè mi mo ní lábẹ́ òfin ǹjẹ́ wọ́n ní ẹ̀tọ́ bẹ́ẹ̀.
3: Mo ní abẹ́ òfin mo ti dá yín lóhùn mo ní constitution wa ṣàgbà electoral act àbí constitution of party ní abẹ́ òfin ti Nàìjíríà constitution wa ti 1999 as amended 2023 gbogbo èèyàn ló ní àṣẹ láti jà fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọlúàbí ẹgbẹ́ gidi a gbàgbé ti pé mo ní right mo ní ẹ̀tọ́ nítorí ẹgbẹ́. Ìdí èyí ni Sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim ṣe dúró tó kúrò ní court. Ṣùgbọ́n ẹni tó bá fà kékọ́rí nísìnyí á jẹ́ pé ẹni tó fẹ́ da ẹgbẹ́ rú ni.
2: Ó dà tí ọba jẹ́ pé lóòótọ́ wọ́n ní àṣẹ lábẹ́ ìwé òfin ẹ̀tọ́ lábẹ́ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà náà ẹ jẹ́ ká wá wò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC tẹ́yìn náà tí ẹ jẹ́ ògbóǹtarigi ọmọ ẹgbẹ́ náà. Now tí wọ́n bá pàrọwà tó ń gbìyànjú láti pàrọwà pé bóyá fún gómìnà kan ni o àbí fún àwọn alátìlẹyìn àbí ẹnikẹ́ni tí ìbàjẹ́ tó bá gbìyànjú láti pàrọwà tí wọ́n bá sì fà á tẹ́ irú ẹni bẹ́ẹ̀ bá fà ké kọ́rí ǹjẹ́ tí ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n bá sọ pé ó dá eléyìí tó ti fà ké kọ́rí o kúkú yẹra fún wa eléyìí tó ń pè ní suspension àbí kí wọ́n ní ó ń ṣara ọmọ ẹgbẹ́ wa mọ́ ǹjẹ́ eléyìí bófin mu àbí àti pé ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú kan lè ṣe irú eléyìí.
3: Dáadáa torí pé gbogbo ẹgbẹ́ òṣèlú ló ní ètò abẹ́lé oníkálukú tí ọmọ ilé tó bá ti bẹ̀rẹ̀ sí ń di ọmọ àlè àlè sọ pé ẹni iṣẹ́ ọmọ wa mọ́ ọmọ àlè ni gáfárà máa lọ ní ìmọ̀ bíi tí ìyá rẹ ti gbóyùn rẹ wá àlè kọ́ sílẹ̀ wọ́n á kọ́kọ́ sọ̀sìpẹ́ àbí kán le pátápátá kó lọ bá ẹgbẹ́ gangan tó ń ṣe nítorí pé tá a bá wò ó dáadáa jẹ́ pé ẹgbẹ́ kan lẹni bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ fún láti da ẹgbẹ́ gidi rú. So ìdí ni pé gbogbo ọ̀rọ̀ ìbò kò mẹsẹ̀ ó yọ pátápátá èyí tó ṣàgbàjọ ni ohun tí àwọn ẹgbẹ́ àti àlàkalẹ̀ ẹgbẹ́ wa bá ti wí ni. Ẹjẹ́ tún sọ lẹ́ẹ̀kan sí mo tún sọ pẹ̀lú ìgboyà gómìnà tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ ikọ́ ló wọlé o iṣẹ́ ó dìbò ni wọ́n dìbò àní mo ní lókù gọ́ọ̀mẹ̀ntì ti gómìnà tó jẹ́ ìlàjẹ́ kò lè dúró níjọ́ tó fẹ́ ṣe primary òkè náà ń pariwo. Ṣùgbọ́n olúṣọlá òkè sínú advocate of nigeria ó bọ̀wọ̀ fẹ́gbẹ́ ó sọ ọmọlúàbí wálé akínterìnwá ó bọ̀wọ̀ fẹ́gbẹ́ ó sọ ọmọlúàbí Jimoh Ibrahim ó bọ̀wọ̀ fẹ́gbẹ́ ó sọ ọmọlúàbí gbọ́kànlẹ̀ jẹ́ pé ó lọ sí ilé ẹjọ́ wọn tún pè wá ọmọdàdàríwá ẹjẹ́ máa wo ibi tí ó yọrí sí pé yóò lẹ́yìn.
2: Ṣùgbọ́n Barrister Tóbi Ògúnlẹ̀ ṣùgbọ́n ìtẹ̀yìn sọ ń sìn ni pé ẹni tán bá já mọ́ ń kẹ́ṣẹ́ pé kò lẹ́tọ̀ọ́ àti sunkún pé ẹni kó má sunkún mọ́ nìyẹn àbí tó bá sunkún díẹ̀ wọ́n á bẹ̀. mo n gbo yin
3: omo ti obi ba fe o lo bi n ba wi omo to ba mo baba ni baba o na lo n gboro se awon obi lenu nigba ti obi ba ti fe omo to se to sun ni kese sugbon kaka ko gbo to yari a pelu omo be ni o ma le
2: awon ohun te n lo e ba mi fe ke wa mindful choice of words
3: ti ti en lo atokun mo ni ti ababa mo wi nile yoruba omo ti obi ba fe nile yoruba ni obi n ba wi ti obi ba ba mo wi ti omo ba wa run ki bibeli pe yo parun lojiji lai ni atunse awon obi nile yoruba wa peru omo be ni omo ale mi o daruke eyan kokan oro yoruba ni mo n fi afiwe ni
2: oda eje ki awo nitori akoko wa ko to di pe mo fin lanfani lati ma tesiwaju awon kan ti en se ni egbe oselu APC ni ipinle Ondo pelu bi nkan ti se ri orisirisi ni awon kan ni awon eyan tin ko lori Facebook lori social media pe ba e kasa ba e kawodi orisirisi kinikan sugbon pelu bo se wa ri irepo ati ifowosowopo unity ninu egbe oselu APC bawo lo se ri ati pe ipenija wo gan gbogi lo wa bayi saju bi e se n gbaradi fun eto dibo odun 2027
3: da bawo kin la n pe gan ni oselu oselu o ni oruko ilu kan ni ifedore ta n pe ni ijare ta ba ja a tun re o ti se olugbo kan ri olugbo mu mara a o tori pe bo a se fe ko ri iru emi bayi akisere wa ni mo se a wa tori be gbegbeje awon agbagba ninu egbe ina te tin fi ina gba gba be omi ki kan ma ba baje gomina wa on lo lori gbogbo egbe wa ni ipinle yi mo ro won na to omode ba se bi omode agba ma se bi agba egbe ogudo tori won fo ko fọ lori alara ko fọ lori ajero ko fọ lori owa orogun ala owa orogun
2: owa orogun aga
3: be ni ta ko si ko fọ lori olowo ati lu igbaroke ko gbudo fọ lori baba wa gomina wa lucky ori mi so aye da ti wa
2: nje
3: gere ri ko na ko se dada nitori pe ohun ti a ba se loni itanilola akẹ́kọ̀ọ́ olùkíṣe tiẹ̀ o ti lọ ọkùnrin takuntakun wọn sọ̀rọ̀ ẹ̀ títí lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn gbogbo tó ṣe bó ṣe burúkú bó ṣe burúkú bó ṣe dáadáa ó ti kọ̀wé ilẹ̀ gómìnà náà kọ́ tiẹ̀ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ ògbúdọ̀ fọ́ lórí wọn.
2: ọ̀dà kí tó jẹ́ kí ẹ máa lọ ǹjẹ́ rò pé nítorí láti ìgbà tí wọ́n ti orúkọ ti jáde tán ti fi ṣọwọ́ sí àjọ INEC títí dì sìn kódà mi rò parí nínú ìròyìn níbi tí gómìnà ti jáde sọ pé ẹ̀yin tínú bí ẹ fọwọ́ wọnú ẹgbẹ́ òṣèlú báyìí ni ẹgbẹ́ òṣèlú wọn ni náà ǹjẹ́ rò pé àkókò ti tó báyìí fún gómìnà láti jáde sí gbangba láti bá láti parọwà sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àtàwọn tó wà pẹ̀lú gómìnà àtàwọn tí ò sí pẹ̀lú gómìnà ṣùgbọ́n tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC.
3: Gómìnà wa jẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ ìtumọ̀ orúkọ gómìnà wọn máa pè ní ayédàtiwa kọ́ ayé ò dàtiwa ayé kì í ṣe tẹnìkan ó mọ̀ bẹ́ẹ̀ pé ìgbà ló ní kálukú ń lò ayé ò dàtiwa kì í ṣe ayédàtiwa mo mọ̀ pé gómìnà wa ọmọlúàbí dáadáa ni torí pé wọn ò tí ì sọ̀rọ̀ ẹ máa rí pé wọ́n ṣe oríṣiríṣi wọn lọ ṣe ọ̀nà àkókò tí ń dé mo mọ̀ pé gómìnà máa pe gbogbo wa pátá ẹ̀yin ọmọ mi ẹ wá lè eléyìí tó bá pé àwa lè á lè lọ ṣùgbọ́n mo mọ̀ pé gómìnà ò lè lọ mọ ẹgbẹ́ mi mọ́ ilẹ̀ ti ṣú gómìnà wa APC ní tọkàntọkàn ó máa pe gbogbo wa àtẹ̀tinúbí àwa náà a ò lè dáṣe torí aṣíwájú bọ́lá ahmed tinubu agbedani ó láti ṣẹ̀kejì mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ènìyàn wa gbogbo tó wà ní abuja bto pààtì kan ni gbogbo wa ń ṣe gẹ́gẹ́ bí gómìnà àná ṣe bá gómìnà sọ̀rọ̀ pé ó ní gbogbo mínísítà tó wà ní ìpínlẹ̀ ondo yìí ó ní ọmọ gómìnà ni ó ní kọ́ pé wọ́n mọ́ra bàbá mímí kò ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ pé wọ́n mọ́ra ẹgbẹ́ ògúdọ̀ fọ́ kò dẹ̀ ní fọ́ kò ní fọ́ lórí mi kò ní fọ́ lórí gómìnà wa.
2: Ó dà ẹ ṣeun barrister Tobi Ogunlẹ́yẹ fún àkókò tí ẹ lò pẹ̀lú wa lórí ètò fún ti ọ̀sẹ̀.
3: Ẹ ṣeun ẹ ṣe atọ́kùn.
2: Ó dà ẹ̀yin yẹn wa ní gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ ètò yìí pé ipa méjì òní ó máa pín sí àbá Tobi Ogunlẹ́yẹ tí wọ́n jẹ́ agbẹjọ́rò àti wọ́n sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ òun náà ni a ti ṣe ṣùgbọ́n báyìí honorable Bọ̀dé Ọbánlá táwọn náà ti fi ìgbà kan rí jẹ́ ṣiṣẹ́ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ondo yẹn Lucky Ayédàtiwa àwọn náà máa darapọ̀ mọ́ wa ní orí ètò yìí láti bá wa wo níbi ibi tí ọ̀rọ̀ dé dúró àti ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wọn á ṣiṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú APC àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹjẹ́ ń sáré dátọ́mì díẹ̀ náà tí bá padà dé àmọ̀ tẹ̀síwájú.

0: aṣiwaju bọla tinubu to kan sara si pẹlu gbogbo awọn igbese itẹsiwaju to n gbe labẹ ilana erongba ireti ọtun dirilu do agenda n tan mọlẹ si gbogbo kọrọkọndun orilẹede yi itẹsiwaju n wọle o afọlọta eniyan ni ọpẹ baabu walayi ẹka bọ sori eto iriju mi eto kan wa yami ti o ma ṣalakale awọn ilana iṣejọba to wa lode awọn igbese ti iṣejọba alẹ yi n gbe kayi o le gbe gẹgẹ mara tuntun nile atalejo lara la mọ peyamọ ẹ labala labala eto iriju mi gori ikanni adaba ṣebẹ ìrídàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtọkọ òwò ìpèsè oúnjẹ ètò ẹ̀kọ́ àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀dẹ̀ yìí lé téńté. Ìpàdé ti wádìí gbogbo ọjọ́ ajé Monday bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra wọn wò ká jọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣọ̀jọba rẹ Bọ́lá Tinubu ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
1: Ọ̀dà ẹ̀yin ẹ̀yẹn wa mo kí pé ẹ ṣì wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan pe lori eto yi pe pa meji ni honorable body oba nla awon ti wa pelu wa lati ma ba wa se ayewo isokan ninu egbe oselu APC ati awon oro nipa anti party won sise won support egbe mi yato si egbe oselu APC honorable body oba nla won ti wa pelu wa mo ki honorable oba nla e kasan
2: Ẹgbẹ́
1: ọ̀sán olótù. Ọ̀dà ẹ̀ṣẹ̀ bó lójú ọjọ́ lọ́dọ̀ yín.
2: Ẹ kásán gbogbo èèyàn ìpínlẹ̀ Ondo àti ní Nàìjíríà lágbàpọ̀. Ẹ kásán o.
1: Ọ̀dà ìbéèrè mi sí àkọ́kọ́ ni pé ní pàápàá ní àkókò tí a wà yìí nítorí tá a bá ní ká máa wò ó àbí ká kàlé ní èjì ó fẹ́ẹ̀ ku bí ọ̀sẹ̀ méjì mi rò pé ọ̀sẹ̀ mẹ́ta mọ́ àti gẹ́gẹ́ bí àlàkalẹ̀ àjọ elétò ìdìbò ti ìpolongo ìbò ní ta gbangba tí ó máa bẹ̀rẹ̀ ìyẹn nínú oṣù kẹjọ oṣù tí a fẹ́ wọ̀ ìyẹn ṣáájú ètò ìdìbò ọdún 2027. Now ṣùgbọ́n báyìí láti lọ sí inú iṣẹ́ ilé tí ó ṣe pàtàkì ìrẹ́pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo bó lẹ ṣe rò pé ó ṣe ṣe pàtàkì sí àti pé ọ̀rọ̀ ìrẹ́pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC bó ibo ló dé dúró báyìí.
2: Ọ̀rọ̀ òṣèlú ni kìí ṣe ọ̀rọ̀ òṣèlú ni àna ọ̀rọ̀ ẹgbẹ́ dẹ̀ ni ẹgbẹ́ ta wà yìí is family àna kò dẹ̀ sí ó dàbí ọ̀rọ̀ ẹnu ilé wa gangan náà ni bó la fẹ́ tira wa sí bí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wa a máa ṣẹ́jú ẹ̀ náà ni àjókòó àjọsọ̀rọ̀ kò sí wàhálà olótù kò sí nǹkan ní diẹ kò sí wàhálà rárá.
1: Ẹgbẹ́ òṣèlú APC ǹjẹ́ ìrẹ́pọ̀ tó wà ń bẹ̀

0: wà United nígbà yẹn jù sí lọ.
1: Olóòtú wọ́n yín wọ́n rí náà nìyẹn ṣe bá adọ́ra wa wò ni a lọ sí ìbò abákúrò nínú ìbò ọ̀rọ̀ máa ń wà àgbàdí gómìnà ilé tó wà ń bẹ̀ nísìnyí ọ̀rẹ́ mi ayédàtọ̀ wà tó wà ń bẹ̀ ìgbà tó dìbò ó kọ́ rí bákan táwọn kan lọ kọ́ táwọn kan ṣe.

0: ọ̀sẹ̀ tó kọjá yìí ọ̀kúdà ó fẹ́ má sí ìwé ìròyìn tó wà lórílẹ̀-èdè nàìjíríà tí ò gbé tán wípé àwọn olólùfẹ́ gómìnà àwọn alátìlẹyìn gómìnà ayédàtiwa àti inú ń bí wípé wọ́n ti wọ ẹgbẹ́ òṣèlú apc lọ sí ilé-ẹjọ́ ìyẹn federal high court lórí ọ̀rọ̀ wọ́n yọ orúkọ wọn orúkọ tán fi létà àti bẹ́ẹ̀ kódà nínú àwọn ìwé ìròyìn wọ́n tún kọ pé wọ́n gba àṣẹ wọ́n gba ìyọ̀nda gómìnà ayédàtiwa kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó tó di pé wọ́n wọ ẹgbẹ́ òṣèlú apc lọ sílé ẹjọ́.
1: gómìnà tóbi tó lù ìlú ló tóbi ju gómìnà lọ apá ẹnìkan ò kálù apá ìlú ló ń ká èèyàn ẹgbọ́n kan ni mo sọ báyìí lótú gómìnà wọ́n lè fara hàn máa ṣe nǹkan tó ń ṣe wọ̀nyẹn ṣùgbọ́n apá ìlú bá dìde ẹ rí pé wọ́n ní ṣe mọ́ everything that I'm saying depends on leadership ni a ṣe lack ara pẹ̀lú mo ń sọ ní kódà gbé àwọn kan sọ fún mi wọ́n ní ẹ mo bá gómìnà jà mo hate gómìnà mo ṣe kínní kan mi ò hate gómìnà ọ̀rẹ́ mi ni he's my friend and the person I love so much is cool calm and collected ó kù lọ́wọ́ leadership yìí tọ́ba wà lẹ́gbẹ̀ẹ́ tọ́ba aráyè lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ àwa náà máa correct a máa sọ òṣèlú yàtọ̀ sí business this is politics pure politics it's not bread and butter.
0: ṣùgbọ́n ọ̀rọ̀ mo wà pẹ̀lú yín
1: ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí wọ́n lọ kóòtù wọ́n ṣe gbá wọn ṣàwó ìgbà tó yá gbogbo ẹ̀ á tún lọlẹ̀ nítorí pé èmi mọ̀ tó dá mi lójú pé gómìnà lọ́wọ́ sí kóòtù tó ń lọ ó dá mi lójú ó dá èmi lójú mi ò kí ṣé ọ̀kí mi olóòtú ni kì í parọ́ mi ò lẹ̀ kí fọ̀rọ̀ bo because ibi tí àwọn tí gómìnà fúnra rẹ kọrúkọ ẹ sílẹ torí gómìnà fúnra rẹ ló kọrúkọ wọn sílẹ tó ní òun fẹ allocate ipò fún wọn ó ní àwọn tó wà ń bẹ tẹlẹ pé wọn ọdá ò fẹ kú okúrò fẹ kọ àwọn bíìsì gómìnà fúnra rẹ ló ṣe bẹẹ ṣùgbọn bá tí wáyá tí òṣèlú bẹrẹ dáadáa àwọn tó campaign tó múra tó dẹ wà ń bẹ tẹlẹ tó ní fún àti ìkọná àwọn náà gbìyànjú ara wọn láti yé pé àti inec o àti security ni o àtẹ́gbọ̀dì ni o wọ́n kó wọn mọ́ra láti pé ìbò yìí o àwa la ní ìbò yìí gómìnà lè ní pé òun fẹ́ kọ́ àwọn kan jọ ṣùgbọ́n ẹ jẹ́ ká dìbò wọ́n dẹ̀ ṣe olótú pàtàsìkò tó wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe wọ́n gbà tí gómìnà ṣe ti ẹ̀tọ́ ní Ondo state wọ́n dẹ̀ kọ àpíìlì wọn sí torí pátì ẹyọ kan ló wà kò sí pátì méjì kò sí pátì local government kò sí ní state national party wà pátì kan ìṣoṣo ló wà gómìnà ti ṣe àṣẹ pátì ti ládòkè òun làṣẹ state ní tiẹ ó gbọ́n jẹ́ instrument láti ọgbọ́n jẹ́ àwọn administrative convenience ni lọ́ fi ní state administrative convenience lọ́ fi ní local government administrative convenience lọ́ fi ní ward ṣùgbọ́n pátì ẹyọ kan ló wà nígbà tó ń sọ fún wọn pé òkè pátì lélẹ́yìn tá a ṣe ìgbà tó ń tẹ̀sí wọ́n dẹ̀ ní ìwọ tẹ́ ẹ bá ṣe ní state o ó sì ní organ kan ṣùgbọ́n àtọ́túnyàn tó jẹ́ appeal fóun nǹkan ṣe kọ́dọ̀ wòye ní state ṣùgbọ́n appeal wà appeal yẹn national work committee láwo nǹkan tí appeal bá kọ wọ́n á wò dáadáa by the grace of God wọ́n ní about 720 petitions tó kọ wọ́n dẹ̀ consider oyè tó ń consider yẹn ní gbogbo nàìjíríà state mẹ́sàn-án péré náà consider tó ń dẹ̀ wo àwọn tó ní kùdìẹ̀kùdìẹ̀ ẹnu wọn tó dẹ̀ gbé jáde ìyẹn ni pé party ló ń take charge party nìyẹn na gómìnà lè máa mọ̀ wọ́n lè fi ti bí bóyá kan fi ṣòwò grievances sí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà máa parí lágbára ọlọ́run everything máa parí kò lọ́wọ́ sí o kò kàn mí.
0: ṣùgbọ́n kí ló wá dé kí ni ó dé tí ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo tí o fi wá rí báyìí nítorí lára àwọn ìpínlẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ṣe àwọn àyọkúrò àti àfikún kódà ìpínlẹ̀ Èkìtì wà ńbẹ̀ kò sì sáruwo ní ìpínlẹ̀ Èkìtì bí ó ṣe wà ní ìpínlẹ̀ Ondo kí nìdí títí Ondo tó fi wá yàtọ̀ tó tó bẹ́ẹ̀.
1: It is poor leadership. Poor leadership. Mo dẹ̀ ń sọ láti bẹ̀rẹ̀. Ibo gan ni governance gómìnà gan ni governance wọn. Àtúndì àwọn kùdìẹ̀kudiẹ ń bẹ̀. A lè fẹ́ yìí kù. Àwọn tó bá ṣe nǹkan a máa kọ̀rẹ́ tara wọn náà ni. Ṣèbí àtọ̀sọ̀rọ̀ politics gan. Ṣèbí gbà tí torí nǹkan tó ń kó dájọ́ pátì bá ṣe dáadáa ní state. Àwọn èèyàn inú àwọn ọ̀dọ́ pátì ọ̀hún. ọba ṣe dada ni national ìdọ̀mọ̀ ṣàdùn.

0: ṣùgbọ́n
1: ṣùgbọ́n àwọn ṣùgbọ́n lára àwọn candidate wọ̀nyí nítorí lára tí wọ́n sọ lórí social media òní pé fún àpẹẹrẹ ẹ jẹ́ kọ́kọ́ mú ọ̀rọ̀ ẹsẹ̀ odò ìpè àti senator àti house of reps àrògbò ward one níbẹ̀ ni àwọn méjèèjì ti wá pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a wá máa wò bó lè ṣe máa ṣeé ṣe láti yanjú eléyìí àti pé ṣé ìpẹ̀tùsáwọ̀ kankan lè wáṣá ní ìpínlẹ̀ ondo láì ṣe pé gómìnà ayédà ti wá fún ara ẹ̀ ló léwájú ǹjẹ́ gómìnà dẹ̀kẹ̀dẹ̀rẹ́ ṣó ṣetán láti léwájú.
0: Tó bá tọ́ àsìkò gómìnà léwájú olótùú ayílẹ́kọ̀ọ́ kánjú ìgbà àti ìbẹ̀rẹ̀ campaign abẹ̀rẹ̀ campaign bí gómìnà fún ẹ̀bá jókòó ló wá ṣe campaign tó bá ṣe campaign ó sì máa ṣe committee ìyẹn ìkọsílẹ̀ committee mọ̀mọ́ ti fọ́ọ̀mù ìnáwó wọ́n sì máa ṣe láti báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n bá ti ṣe ìkọsílẹ̀ committee yẹn ọmọ ṣe bìlí pé kí gómìnà bá tiẹ̀ fún wọn láṣẹ pé ẹ lọ ìkọ́ gómìnà kò ní initiate pé kò lọ kọ́ọ̀tì àwọn ọ̀fọ́lá lọ gbá gómìnà and nature gómìnà bí mo ṣe mọ̀ ọ́n dáadáa a máa wọ̀n nínú náà ni adáṣe máa wọ̀n nínú ìyẹn mi pé wọ́n á dẹ̀dá gómìnà wò nínú òun ó pè ní consent òun ó pè ní fàṣẹ sí ó lè má sọ pé ẹ lọ kọ́ọ̀tì wọ́n máa lọ gbá tán sọ gbórí ṣíṣe fún adáṣe máa wọ̀n nínú ni mo mọ̀ ọ́n dáadáa adáṣe ni kò ní sọ̀rọ̀ so wọ́n bá lè sọ̀rọ̀ consent ni àwọn yẹn máa lọ kọ́ọ̀tì ṣùgbọ́n mo fẹ́ rí iye olótùú àwọn kan sì ní àgbàlẹ́gbẹ́ yìí náà ní àti olódo state o àti lókè lọ́run wọ́n náà máa ṣe reconciliation wọ́n máa ṣe reconciliation gbogbo àwọn tó lẹ́jọ́ sí kóòtù yìí gbogbo wọn pátá kan máa rò pé ẹjọ́ yẹn wọ́n sì bí wọ́n lè ṣe dé tó sì ń ṣe because àwọn náà gbàgbé pé ẹgbẹ́ náà ń ṣe gómìnà tó yàn wọ́n tó fẹ́ àwọn ni àwọn ni àwọn ni gómìnà kò ṣe properly ó yẹ kó àwọn náà understand náà gbà tí party wọ́n tẹ̀sí náwọn committee ẹ̀wọ̀n ìjọsìn gbà tán fi ṣe gbọ́ ọ́n announce àwọn tó ń mú kí commissioner gómìnà ó bọ́ síta ó bẹ̀rẹ̀ sí protest against the national committee party kí ló kọ commissioner ẹ̀nu ẹ̀ tí ó ṣòṣèlú ni kí ló kọ tó kàn án ló fi ń tagbọ́ síta ó dẹ̀ tó wá jẹ́ appointee gómìnà mi rẹ̀ sí ìgbọ̀n pẹ̀lú gómìnà tó ti remind ẹ̀ pé ẹnìkan tó ṣe yí ò wọ́n ṣe bẹ́ẹ̀ ó ń pe matawale olè àbí mẹtawe olè ìyẹn sàmà ní pátì wa ó ń pe bìtì olè ó ń pe náírà wakọ̀ mi olè ni wọ́n wọ́n dey cascade wọ́n dey cast aspersions lórí pátì wa it is not normal but gbogbo kìíní wọ̀nyí owó tó kù díẹ̀ káàtó ni ẹ̀ ọ́n máa parí ẹ̀ lágbára ọlọ́run pátì ni ọ̀rọ̀ pátì ni a máa ṣètò ẹ̀ gómìnà tó sọ pé kò ní bọ́ léwájú gómìnà ó máa mú àwọn èèyàn kan misbehave ó sì máa ń dákẹ́ nísìnyí mo believe pé bó tiẹ̀ ní òun gbà kó máa lọ kóòtù yẹn gbà tó bá yá àwọn náà àríkò tó wà ń díẹ̀ wọ́n á gbé wọn ní lọ kóòtù mọ́ mo dẹ̀ sure and I'm very sure kí wọ́n ní lọ kóòtù ìgbà tí jimoh ibrahim lọ kóòtù lọ́jọ́ yẹn ti pàṣẹ ló pé pé máa lọ kóòtù ọ̀rọ̀ ẹgbẹ́ leléyìí jimoh ibrahim ó dẹ̀ bó ṣe lágídí tó ó dẹ̀ kúrò lórí ẹ̀ ẹnìkan wálẹ̀ kan ó sọ pé ayédàtúwa kọ́ ló wọlé nígbà yẹn pé kinní kan ẹni tó wá ṣe kinní ẹ tó bínú lọ kóòtù nígbà tán dìbò lọ́jọ́ yẹn ayédàtúwa wọlé quite ó wọlé dáadáa but ọ̀rọ̀ ẹgbẹ́ leléyìí ó wọlé dáadáa ṣùgbọ́n tí ẹ bá bínú nígbà yẹn wọ́n láti pẹ̀tù sí nínú tó máa bínú eléyìí báyìí nísìnyí gómìnà fúnra ẹ̀ ló kó wọn jáde òun fẹ́ lápẹ̀tù sí wọn nínú náà pé kó máa jọ kó máa ṣe bẹ́ẹ̀ torí òun fúnra rẹ̀ ló wù lọ láńlá ẹ̀ tó pè wọ́n àkọ́kọ́ la pè wọ́n sí ìbò òun fúnra rẹ̀ ló pín fọ́ọ̀mù fún wọn òun fúnra rẹ̀ ló ra fọ́ọ̀mù fún wọn ló dẹ̀ kó wọn síta pé kó wọ́n dìbò báyìí ni pé ó dẹ̀ ni bó ṣe rí yìí á tún bá wọn sọ̀rọ̀ náà ni òun lábá wọn sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ tiwa á bá wọn sọ̀rọ̀ nígbà lóòótọ́ mo fẹ́ fún yín nípò yìí o but kò ṣeé ṣe o torí ẹgbẹ́ tóbi jù mí lọ o àbí kò jù bẹ́ẹ̀ lọ lọ
1: a
0: lè parí ẹ̀.
1: Honourable Bode Obanla, ẹ jẹ́ ká wá wo ìṣèjọba ní ìpínlẹ̀ Ondo. ẹ ti yà sí apá bẹ̀yẹn lẹ́ẹ̀kan ṣùgbọ́n mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa. Ẹ sọ̀rọ̀ nípa permanent secretary Láwọlé. Bí nígbà tí òun náà tó wà ní Osopadec, ọ̀rọ̀ awuyewuye kò ṣe awuyewuye ẹjọ́ba high-handedness àti nǹkan bẹ́ẹ̀ òun náà ni ó ṣẹlẹ̀ kó tó di pé wọ́n promote di permanent secretary kan tó fi sí suburb àti tí ẹ tún sọ pé ó tún ṣe nísìnyí. Bákan náà lórí social media náà lára àwọn tó tiẹ̀ tún jẹ́ alátìlẹyìn gómìnà ni wọ́n tún complain tí wọ́n tún fi ẹ̀hónú hàn pa bí kọmíṣánná fún ètò ìṣúná ní ìpínlẹ̀ Ondo bí ó ṣe ń ṣe pé kò dáa kò ṣe tó pọ́ fẹ́ ba ìjọba jẹ́ àti àwọn kan bẹ́ẹ̀ náà ó ṣe wá nira fún gómìnà ìpínlẹ̀ Ondo yẹn Lucky Aidatiwa láti wá reprimand àwọn olóyìnbó pé kíni kan ní reprimand pé kó pe àwọn appointees láti bá wọn sọ pé báyìí ni o báyìí nìkan ṣe gbọdọ rí báyìí nìkan ṣe gbọdọ mi fẹ́ nǹkan báyìí mi fẹ́ nǹkan báyìí.
0: olótú nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ni pé tí mo fi mo yà ni pé mo ní ìjọba leadership nínú ìjọba and leadership ní party pé ó fẹ́ fara pẹ́ra tí pé nǹkan tí gómìnà ń ṣe gan nínú ìjọba ó wà fẹ́ ti party wà nǹkan tí mo fẹ́ sọ nígbà yẹn nìyẹn pé ìyẹn gan ló mú gbogbo ọ̀rọ̀ ẹ̀ wáyé because gbogbo àṣepọ̀ pátá lọ́rọ̀ gómìnà tó lòun leader wa òun dẹ̀ ni olórí ìjọba wa tó bá ṣe nǹkan tó dáa alágbà fẹ́ràn wa tó bá ṣe nǹkan tó dáa alágbà kórira wa by the grace of God a gbọ́ gbìyànjú láti àkọ́bí mẹ́tẹ̀ẹ́ fọ̀tẹ̀ náà nǹkan tí mo sọ ń bẹ̀ ṣé ní gbàtí sábà ṣèkìtì yẹn ìláwọlé tó wà ní òṣùpádẹ ó fojú sámàní ẹ rí màbo ó fojú ẹ rí màbo then ìgbà tó dúdé ọ̀dọ̀ bàbá wa ọlábìtán ìgbà tó ń di sọ́ọ̀fù kínní ó tún ṣe méje méje tó ń gbọ́dọ̀ mo gbọ́ nǹkan tí mo sọ ń bẹ̀ ni pé gómìnà àti gbogbo kínní wọ̀nyí tó yẹ kó máa correct now àwa olóṣèlú inú ń bí wa that the way he's handling our politicians ó dà pé ó kù díẹ̀ káàtó because there must be respect today now gbogbo minister wọ̀nyẹn pátápátá àwọn civil servant ló máa ní ọ̀pọ̀lọpọ̀ wọn today now ó sọ pé ó fẹ́ yan ẹsẹ̀ sí ó fẹ́ yan ẹsẹ̀ tó pọ̀ káàkiri pé a 5-5 award náà 4-5 award bó ṣe sọ kíní wọ̀nyí ò kò necessary there are boards tó wà serious tó wà consulted dáadáa ẹ máa wo ní zimbabwe ẹ máa wo tescom nísìnyí for years now ẹnìkan ló wà ń bẹ ló control bẹ primary security ló control bẹ ló executive bẹ ló dẹ̀ sí board proper board these are illegal things àwọn board wa tó wà káàkiri local government commission odc board kó constitute gbogbo kìíní ẹ̀ pátápátá kó pé gbogbo àwọn sọ di ẹsẹ wọnyí let them function in these boards kó pé dáadáa kí gbogbo ẹ pé kí ìjọba lè ṣe dáadáa àwọn nǹkan tó ń ṣe wọnyí illegal ti ní ọba tó fẹ́ jẹ nílùú tó bẹ̀ ní látòrò orúkọ yìí.
1: ojú òpó yẹn ó ìlànà rẹ jáwó kí a gbìyànjú láti pe honourable Bọ̀dé Ọbánlá padà kí láti tẹ̀síwájú àti wọ́n sọ ṣùgbọ́n ọ̀dà honourable Ọbánlá ti padà wà pẹ̀lú wa ẹ tẹ̀síwájú.
0: olótú nǹkan tá a sọ bẹ́ẹ̀ ni pé àwọn tó jẹ́ civil servant ẹ jẹ́ kó fún wọn sáàyè wọn àwọn tó jẹ́ olóṣèlú ẹ kó fún sáàyè wọn tí gómìnà gan kó bọ̀ báwọn olóṣèlú kó bọ̀ wọ̀ fún wa ara problem party máa ní nìyẹn ní ondo state bá ṣe ọba yìí nísìnyí party wa ló wà níjọba ẹ yẹ kí gómìnà fúnra rẹ kó bọ̀ wọ̀ fáwọn èèyàn tó wà níbẹ̀ ẹ̀yàn chairman ẹ̀yàn board members sí gbogbo agency tó wà gbogbo ẹgbẹ́ tó wà tí gbogbo ẹ̀ kàn ṣe lófin kí iṣẹ́ máa lọ gbogbo local government wọ̀nyẹn ẹ̀yìn gbogbo ẹ̀ kó dúró dáadáa tí wọ́n dúró dáadáa àwọn èèyàn tẹ́lẹ̀ ẹgbẹ́ wa ọ̀rọ̀ òṣèlú nísìnyí báyìí tó dé nísìnyí a máa parí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó mú òṣèlú dání olùrọ̀ governance lórí àwọn àwọn ìjọba àrà tún ní pàṣẹ wa ṣùgbọ́n nísìnyí báyìí gbogbo àwọn local government gbogbo àwọn board wọ̀nyẹn ẹ̀jẹ̀ kó yàn wọ́n kí ni ìkọ́ta fi ń ṣeré kí ni ìkọ́ta fi ń wé sí owó
1: honourable Bọ́lá pẹ̀lú
0: participate irú water corporation ẹgbẹ́ àwọn èèyàn wà ń bẹ̀ kọ́ ń jẹ́ pé àwọn èèyàn kí ṣe pé kọ́ máa pè sí ìwòsàn lọ́sọ́ ọ́fíìsì kọ́ pè sí ìwòsàn lọ́sọ́ ọ́fíìsì lọ́ máa discuss ìṣúwòsàn mà àrí gọ́vnà eléyìí àrí gọ́vnà ps àlọ́rí gọ́vnà ṣẹ́kìtì àlọ́rí gọ́vnà dàrẹ́tọ̀ àlọ́rí gọ́vnà no shouldn't be a pọ̀ sínú náà àwọn èèyàn pọ̀ káàkiri kó yàn wọ́n sípò ìkálukú kó pọ̀ àfúnṣọ́nà ìkálukú mọ nǹkan tó ń ṣe ìgbẹ́ dúró mi ò sọ léè fún ní ìkọ̀rọ̀ mi lè sọ fún un lẹ́kọ̀ọ́ sọ ń gbagba nísìnyí àdúgbò nísìnyí wá gbọ́ kí wọ́n sọ fún un pé kò ní bẹ́ẹ̀
1: ọ̀nà
0: ẹ̀bọ̀ lè dúró dáadáa
1: ẹgbẹ́ tó múná dáadáa ọ̀nà ẹ̀bọ̀
0: ọ̀nà ẹ̀bọ̀ ṣìṣe pé ẹgbẹ́ tó wà níjọba olótú ẹgbẹ́ tó wà níjọba kí ẹgbẹ́ yẹn kó tó lé dáadáa.
1: ọ̀dà ọ̀nà ẹ̀bọ̀ bánlá pẹ̀lú àwọn concerns àti ẹ ti identify ẹ ti yàn wọ́n yìí now mo nérò pé bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí pẹ̀lú púpọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n ìṣọwọ́ ṣèjọba gómìnà ìpínlẹ̀ Ondo yìí ǹjẹ́ ẹ rò pé ó ṣeé ṣe at the final analysis state òdìbò ọdún 2027 bá máa dé kí ó padà wá fa àkùdé fún bí ẹgbẹ́ òṣèlú APC ṣe máa ṣe dáadáa sí ní gbogbo àwọn ètò ìdìbò tí o ma waye ni odun 2027
0: en ko tan so nbe ni pe en ko do ba se ni joba aso complement che gbe wa ni ki je ku bi awon la base nkan lo ale to da wa no ku yo ni ta lati ri pe asise daada a daun yo lohun daada amuno o lo se ludun ni ta daada so ti government ba mo to ba sise daada ise atu amu atu ai pe ko se gbe ko ba compete Londo state ko ni si competition kokon kan be government ba se ise yen daada iko dan so nisin ni pe mi le so fun ni koro mo kan gba di mo ra ila gba so fun koro ni ma so pe oga nkan to ye yin bayi ni pe awon agencies awon commissions awon mdas woyen oga e constitute won ki gbe ni board housing corporation by o wa for long time ko ni kokon kokon o wa nbe chon ni chairman to ni kokon no awon kokon awon kokon ato pe to ba se dada chairman lo dede o le ma fi le keep owo oro governor finance say governor finance say so kokon mi o to mi fi ndasi won yen edo ni commissioner lo mo ko do le commissioner se governor finance ni edo ni governor boy justice la mo ko do boy justice se ko si ko do kom pelu won yen sugbon nkan do ko emi ni pe o ti commissioner that is a cabinet but ni awon mbs won lawon agency won yen e je ko pe ka politicians ko ma ni e ki sumu san ko ma yes mi sumu san ki ko ni agbon yen ko ma se sa ye tori pe ojo la nbo to abi lowo question abi wa lowo won question abi lowo won igba to ba ya wahala de o
1: Njẹ to ba je pe bi ife inu gomina ni pe bayi lo nse fe ki ijoba won ki o se ri ko da o fe to odun kan ko to ri pe are Muhammadu Buhari ngba ti o wole lo 2019 ko to yan igbimo e bakan na a ri pelu Aregbesola ngba to je gomina ni Osun fe to odun kan ko to ri po yan awon eyan na to ba de je pe bi gomina na se wo pe bo nse fe ba ijoba won lo pe awon civil servant lo fe ba sise nje se bi ife inu gomina le ki yen je
0: ara nkan to pa ẹgbẹ nìyẹn ara pẹlú mo sọ fún yín nìyẹn ṣe mo kọ ọrọ ẹgbẹ náà ń sọ lótú o mo sọ pé ọrọ ẹgbẹ odúró ọrọ governance láti hẹpù ẹgbẹ ó wà ọrọ governance láti hẹpù ẹgbẹ ni mo ní kò da tó yìí ipe gan bọwọ fún àwọn politicians tó yẹ kó ṣiṣẹ tó ti wà pé àwọn kan wà tẹ pé retired politicians retired civil servants ni wọn àwọn kan wà tẹ pé their captain of industry tẹ́lẹ̀ tó ń bá gómìnà ṣiṣẹ ó yẹ kó wà déjú àwọn Ondo state kó fi wọn sí board. Board chairman, board members, board ki ise ma lo daada ise gogo dede pe awon eyan ko ni e lo ma gba lat o ma yan 1000 ba yan ma gba lat kini yen ba iyen is the wastage nkan to le ni pe wa yan awon yen si board won yen nkan to won fe yen na a sele nkan to fe yen na gbogbo awon to wa nbe ko pata wa kun be yen wa kun awon board won yen iru ba ku la fi se se ko je ki awon minister ko professional iye ko ma di pelu senior director ko ma di pelu permanent secretary ko ma di pe it's not neat it's not okay ko da iye go party wa ko ma party e ama ma I'm weak opopopo nkan ta ro na ni aruwo kini won na la be sin da orisisi group sile pe now awon yo fe wa edu today now we thank God almighty gbogbo awon ti o do se din je gbogbo nkan to je ki won se ba awon se ni tege baba awon se gbe gbogbo e na lo wa bayi pepon won se won group the other and they are very busy about the grace of God ma ma bere ni campaign ma bere ni August September e ma ri pe awon group won functional then governor no awade wa ri pe o la ti compliment e pelu ise ijoba ti governor wa respect awon politicians to won se po won yen to gbogbo se ko to di lowo ma di pe da won civil servant ma di pe do director ma di pe do kini kan is fraud ko ti ko do be lo fraud ni get people involved ki ka ki chairman board yi wa chairman den guest yi wa chairman rich yi wa board members yi wa deliberate on things ki ko move ko move freely ara nkan ti o fa konu ko nu egbe na ni
1: oda yato si
0: ni olohun to ba je ko se dada bele yi gbogbo awa okay
1: oda yato si si joba
0: emi gebe nikan olotu emi gebe nikan mi o si ni aye lati ba soro ni one on one then ba de royo si o le ma le jise board mo mo pe ti gbogbo ba listen si kini agun kan ti mo so mi o korira governor mi o ba aja bi le ba se ni team o a te gbudo ba aja tori o ni olori wa o ni gomina wa o ni leader of the party party dance by ni se olori party dance yi to ba si dada gbogbo ada e ba le dada a fo ti ko to le da fun wa awon na ni finle o a ma e ba wa fo ti dada ko le da
1: Honorable Debala, kin tori akoko wa kin to je ki em lo ka to ka seto nle oro bi nkan se ri ni agbonselu isejoba ti gugu e ni ipinle Ondo ati awon ti ti inu odun si awon kankan nje bo ni awon agbagba ni ipinle Ondo ni egbe oselu APC atawon to ni mo dada se le se to fi di pe ele ko ni fa pe ka awon eyan de pe won binu lati wa be si ni sise lodi si egbe oselu APC ni odo 2027
0: ko se ta sise lodi si APC ni egbe 2027 lotu gbogbo ele te ri ni ori social media won yen gbogbo yen egbe ni internal mechanism to ma resolve issue won ele ti mo so jade disin gomina para re o yera won wo ipe gomina o elu awon to ye ke elu si joba ki joba yin le dun dada kala du le feran wa o ton to ba le ti lo beyen nisi it's a matter of time between now and August ending to ba yin awon board won yi ti board won don chairman ni won to ni members won ti gbogbo e pe to pe pere pere pere Ondo state egbe pere pe iboro adun joba dan de dun a de rorun fun gan fan re appointing SAs kakiri gbogbo boro is just a waste of resources. But when I say when you see, when see board when you come functional, when they were okay, take care of them. Don't want that. She do that. And when I say I don't want to sit down, what do you want to say? But when I don't want to say, I don't want to see board. Can you go and say it here? Can you go and be it here? You want to do? You want to do? So in your new country, go your mouth deep and lose some man. Go your mouth deep and lose one. Go your mouth deep and find the director of the governor. PS agbe find the governor in here ko da to una pe ni fraud fraudulent team so what happen is that at least o good of no awon boss dey keep account on board here ko pe kaluku ma sise ko do se ti do to dey do party wa do o go fe ko meet e ni o ki se ko yawo la mu party wa do party wa ti dun laye o ti dun a dey fit mu do lagbara olohun pelu ko ti kaluku ba ni awon yan dide lati da se egbe wa egbe adam ko do wa egbe wa nisi olotu ebe so bi gbo awon ya joko nisi wa plan nkan won awon national assembly members won ye awon na nipo ate kon na olotu won ni federal constituency won awon kon ni won ni won ni constituency won ni assembly awon kon ni federal constituency won won dem ni owo lati to bi egbe won ni federal constituency e kanuku ni apartment by nisi very soon apartment to start awon se ma se apartment kakiri iyan mi pe governor ma se te lapa kon awon national assembly member don ta won na ti nipo ate kon na awon na se ti won egbe de du but we are the concern that we know everybody will concide and governor wa is pe ko ki se pe ko ni kan to se to bu anu baaja ba se nkan governor wa ni on leader egbe wa ni nkan lati baaja sugbon degbe se to o wa lowo mi o wa lowo minister o wa lowo assembly members o wa lowo national assembly members alagba olohun bu areda ba se so leni bayi nisin all the national assembly members they are all the PC. All the assembly members, they are all the PC. So egbe wa o le me ko le meyin lagbara Olorun. Gbo Olorun adasi.
1: Oda akoko
0: akubumeti wa ni.
1: Akoko ti ko wa npa pamora. E se honorable body Obala fun akoko yin pelu lori eto fun ti ose yi.
0: Thank you.
1: Oda eyin eyan wa nle a ni riju bayi lo lori eto iriju mi fun ti ose yi lagbara deda. Ojo mejo oni ki e tun pade wa nigba ti a mu akotun itun wa si eti igboyin ati foro wero. Pelu honorable body Obanla ati Tobi Ogunle ti won je agbejoro ati omo gbe oselu APC ni ipinle Ondo titi dojo mejo Olasokunmi Ilujoba oni oruko temi.
2: Yeah, eba mi ki Tinubu.
3: Asiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to n gbe labe ilana erongba ere ti otun diriludun of agenda n tan mole se gbogbo korokon du orilede yi itesiwaju n wole o afolote eniyan ni ope babu walai ekaabo sori eto iriju mi eto kan wayami ti o mo salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi n gbe kayi o le gbo gege mara tuntun nile atalejo lara la mo peyamo e labala labala eto iriju mi gori ikan ni adaba se be ri dagbasoke awon amayemugba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wadi gbogbo ojo aje Monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori ikan ni adaba 88.9 FM Akure. Egagbe ka won ka sira won wo ka jo lubulubu awon asijori ti sojoba re Bola Tinubu nse eto iriju mi lori ikan ni adaba 88.9 FM gbogbo ojo aje Monday ni o ago meji osan sago meta ni e mo mi si e minister to ri soro abenu Olubunmi tun ji ojo lo sagbateru e.
4: on your track. Set.
5: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
6: Radio. Adaba FM 88.9 Akure.

0: ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kin la wà tá a ti ń gbọ́ Ṣátágùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn o. Oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣèka kó dẹ̀yìn níka àtòrí àtìka kò sẹ́yìn tí ò lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bá ọba ṣe rí ọ̀kẹ́sàn rè. Gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yọ kẹsàn ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní gbélé ayé kó ṣe rere torí péré ló pé ìkà ò pé. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní bẹ́ẹ̀ nìkan tó bá nà kankan sọ́mọ nìkejì kọ́ mọ rántí o kìí pé mẹ́sàn-án tó kù òun náà ló ní. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní fún díẹ̀ yìí gbélé ayé kó ṣe rere. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé ní ọ̀sán tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀rọ̀ kókó ńlẹ̀ ń ògò kó ńlẹ̀. Ọmọ ṣokùnfà bí ayálégbé bó ṣe ti gbẹ́mìmì. Nígbà tóun àti ẹni tó jẹ́ pọ́nyá ẹni tí ó ń fún gbé ilé fún wọn nípínlẹ̀ Èkó tí wọ́n wọ̀ yá àjà ọ̀rọ̀ bá di ranto ayálégbé gbẹ̀mìmì Lẹ́kọ̀ọ́. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ tún gbọ́. Láti ìpínlẹ̀ Anambra ni ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Anambra ló ti jù. Wáyà mástà kan ó ti jù sẹ́wọ̀n báyìí lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Òun náà fi kan ku aya mástà ó ti ń fi aṣọ péńpé roko ọba báyìí. Ó gbóná nú òtútù rẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kú ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́n. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn fi kélé òfin wọn fi gbé ayédèrú pásítọ̀ kan àtobìnrin míì lẹ́yìn tí wọ́n tún dóòlà ẹ̀mí ọmọ ọ̀sẹ̀ bíi mẹ́rin eléyìí tí wọ́n ní wọ́n jí gbé. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́n. Àwọn ọlọ́pàá fi kélé òfin gbé ọkùnrin kan lórí ẹ̀sùn ìṣekúpani nípínlẹ̀ Adamawa. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo kó ń bẹ̀ ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ó ti ba àwọn fìríǹdì ọ̀kẹ́ alọkólóhunkígbe. Àwọn adigunjalè ní jábẹ́ nípínlẹ̀ Ondo. Ọgbà bẹ́ẹ̀ ni wọ́n tún rí àwọn bájínọ́tù tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi gbà lọ́wọ́ wọn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mọ́tajú kan rí ìròyìn kan láti ìpínlẹ̀ Èkìtì. Ilé ẹjọ́ ló ti ní kí àwọn méjì kan kán máa lo ẹ̀wọ̀n 30 ọjọ́ báyìí. 30 days náà ná fún wọn. Látàrí pé kíni wọ́n rìn hòhò káàkiri nípínlẹ̀ Èkìtì. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ́ lọ́sàn tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ tún jẹ́ àjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ Àdàbà FM. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ Àdàbà FM tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ jẹ́ àjọmọ́ gbọ́ lọ.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápá ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Anambra ni. Ilé ẹjọ́ ń ló ti ju Kiwaya Master, ó ti jù sẹ́wọ̀n lórí ẹ̀sùn wípé ó fipá bá ọmọ lájọṣepọ̀. Ilé ẹjọ́ gíga yìí tó wà nípínlẹ̀ Anambra ìnájà pé ó ti ní ọkùnrin kan James Honora kọ́mọ lọ ẹ̀wọ̀n ọdún 25 báyìí o lórí bí ó ṣe fipá bá ọmọ ọdún 24 tó jẹ́ obìnrin ó fipá bá lájọṣepọ̀. Wọ́n ní ṣe ni kó tún máa lọ sí ẹ̀wọ̀n ọdún 7 míì lórí ẹ̀sùn ìwà burúkú ọ̀hún eléyìí tó wù. Ilé ẹjọ́ lábẹ́ onídàájọ́ Chudi Nwaku iná ni ó jẹ̀bi ẹ̀sùn eléyìí tó jẹ 2/3 eléyìí tí wọ́n fi kàn án. Níṣe ni ìròyìn wá fi yé ni wípé James ọ̀hún ó ní ìròyìn fi yé ni pé ó wu ìwà láabi náà ní ọjọ́ 17 oṣù keje ọdún 2026 gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yé ni. Ilé adájọ́ ilé ẹjọ́ ọ̀hún iná ni kọ́ mọ́ lọ sí ẹ̀wọ̀n báyìí látàrí bí wọ́n ti ṣe ìwádìí tí wọ́n sì ní ẹni tí ó jẹ́ olùfisùn àwọn olùfisùn wọ́n mú àwọn ẹ̀rí eléyìí tó dájú wa. Wọ́n ní Kiwaya Master ni nínú ìjọ kan ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́ ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn mẹ́rin lọ́wọ́ ti bà lórí ẹ̀sùn ìjínigbé nípínlẹ̀ Anambra náà tún ni. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra ló ti fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé mẹ́rin kan èyí tí wọ́n ní wọ́n wu ìwà ìjínigbé yìí digunjalè káàkiri ìpínlẹ̀ náà tí wọ́n tún rí àwọn ìbọn lọ́wọ́ wọn àtàwọn nǹkan ìdaràn míì. Iléeṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tún pinwọ́ àwọn ikọ̀ ajínigbé ọ̀hún eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ kọlu ìjọba ìbílẹ̀ Ògbárù ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá tó Chukwu Ikenga gẹ́gẹ́ bó ṣe ti wí ó ní ọwọ́ bà wọ́n látàrí bí àwọn ikọ̀ elétò ààbò bọ́ ti gbéná wojú àwọn tó ń ṣiṣẹ́ láabi nípínlẹ̀ ọ̀hún. Daily Post náà ló gbé jáde àti Punch lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ayálégbégbé mímì lẹ́yìn tí wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lórí pé kò ń lé mi kúrò nínú léhùn òkú ò nípínlẹ̀ Èkó. Ọkùnrin kan tó jẹ́ ayálégbé ẹni ọdún 77 ni èyí ni bàbá 67 Pastor Bọ́lájí Olúkọ̀tún òun ló kọ rẹ̀ ń jẹ́ná ló ti gbẹ́ mímì báyìí lẹ́yìn tí wọ́n ní wọ́n fi ìyà jẹ ọkùnrin ọ̀hún tí wọ́n sì ń tì lọ́pẹ̀pọ̀n láti kúrò nínú ilé eléyìí tó wà ní Admiralty Home Estate ní Lekki nípínlẹ̀ Èkó èyí tí wọ́n ní afurasí àwọn ẹjẹ́ǹtì kan òun náà lọ́jà àti láńlọ́ọ̀dù òun lọ́jà pé wàhálà ọ̀hún lọ bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ ilé náà. Ìròyìn wá fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ yìí òun lọ ṣẹlẹ̀ lọ́jọ́ 11 oṣù tá a wà yìí nígbà tí wọ́n ní ẹni tó jẹ́ ayálégbé ọ̀hún tó sì gbẹ́ mímì láàárọ̀ kùtùkùtù lẹ́yìn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Ìròyìn fi yé ni pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣojú wọn ni wọ́n sọ fún agbẹjọ́rò yìí ní agbẹjọ́rò Apombe Deniran ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun náà ló jẹ́ pé kò sẹ́yìn bí wọ́n ti ń yanjú ọ̀rọ̀ ilé láàrin Pastor Bọ́lájí ọ̀hún àti ẹni tó jẹ́ onílé náà. Ó tọ́ka sí pé Bọ́lájí òun lọ ya ilé ọ̀hún pẹ̀lú àdéhùn eléyìí tó wà wípé kódà ó lè ra ilé ọ̀hún gan náà tó lè àbí kọ́ jẹ́ pé wọ́n fi gbé sílẹ̀ fún ṣùgbọ́n ńṣe ni ìgbà tí owó ilé rẹ̀ ọ̀hún tó parí ní láńlọ́ọ̀dù ọ̀hún lọ́ba ní ọ̀dà náà kí ọ̀rà ṣe ni ẹni tó jẹ́ Bọ́lájí ọ̀hún ó ní kò lè láǹfààní láti wá san owó ọ̀hún. Ọ̀rọ̀ náà òun ló di wàhálà láàrin wọn pẹ̀lú àdéhùn tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ àní ni Bọ́lájí náà ná bá sọ pé kó kúrò nínú ilé èyí tí ó fa wàhálà láàrin pé òun ti tà á fún ẹlòmíì. Ọ̀rọ̀ bá di ranto ibẹ̀ ni wọ́n ti ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ tó sì ṣokùnfà bí wọ́n ṣe ti nà án ibẹ̀ ló gbẹ́mìí sí. Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọyẹ́ gbọ́ o gbona nu tutu leyin bembe royin ni pele adamawa awon iko eleto abo olopa notifikele ofin gbe okunrin kan ti won po kore ni Abubakar Musa lori esun wipe o se kupa Nathaniel Yusuf eni ogbon odun ni Jamatu Ward ni joba ibile Ariwa Yola inu atijade ti agbenso ileise olopa Suleiman Guruji to fita ani ni owo ti ba afurasi ohun latari bi won se ni won wa so ni ileise olopa en to je egbon re Grace Yusuf wipe en se ni won ti se kupa aburo ohun atijade ohun o ni se ni won fi esun kan pe aburo re ohun ni afurasi na inu se ikolu si ti o je pe won gbe digbadigba lo le ewosan ibe ohun lo ti gbe mimi o gbona no tutu leyin bembe royin punch onu gbe jade loso oni awon adari ko ansaru meji ni won ti ni awon jebi esun eleyi to jesu mami ti won fi kan won awon iko meji kan ti won je afrasi adari ko ansaru ina je pe ti won ni won feju wina esun sumami nile ejo giga yi to wa nilu abuja lo je pe loni ni won ti ni da awon jebi esun meji ni ni ogbon eleyi ti won fi kan won leyin ti ojo opo osu eleyi ti won tin kawo pan irojo awon eyan ni Mahmud Usman ti gbogbo awon eyan mo si Abubara Abbas Mukhtar ati Abubakar Aba atawon mi yin se ni iroyin fi ni pe won ni awon jebi esun ni waju onidajo Emeka Wati ni kete leyin ti agbejoro won baladakun ti o so fun ile ejo pe awon mejeji leyin lo so fun ile ejo lori oro awon meje oje ohun leyin ti won ti ba won soro tan ti won si ni won ti ni awon ti tan lati rawo ebe ki won si bebe pe ki won si ju anu wo won iwe iroyin Vanguard onugbe jade losan toni o gbona no tutu leyin bembe iroyin awon adigun jale owo ba won ni pele Ondo awon iko adigun jale kan o lo je pe ti won sora won di kanran jagba sawon eyan lorun nipinle Ondo ati ipinle Eko lo je pe yin se ni owo ba won bayi latari pe awon meta o ni awon iko eleto abo ni won mu nipinle Ondo nigba to n ba won nirin soro nilo Akure loni komisina olopa nipinle yi Felix Ohagu o ni awon afurasi ohun ni won je owo iko adigun jale ti won wu wa laabi laarin ipinle Ondo lo si ipinle Eko ti o je pe oniru iwa laabi o na ni won ti wu noba dako awon afurasi ohun okan lara won Promise Daniel Ifeanyi Umar ati Adara Moya Bayomi ni owo ba awon eyan ohun nigba tawon iko eleto abo ti won kan lu won o gbona nu otutu leyin bembe royin awon ibon AK-47 atawon nkan mi oni won rigba lowo won to fi mota abon iwe royin Premium Times onugbe jade losan ni o gbona nu otutu leyin bembe royin oye ma lo si ogba ewon ọgbọ̀n ọjọ́ òun náà ni kẹ́ ẹ lọ lò ń bẹ̀ ilé ẹjọ́ ńlọ dájọ́ bẹ́ẹ̀ fún àwọn kan eléyìí tí wọ́n ní ẹnìkan tí wọ́n ní ó ń rìnrìn gbéregbère tó jẹ́ pé ìhòhò ló ń rìn nípìnlẹ̀ Èkìtì ilé ẹjọ́ magistrate tó wà nílùú Adó Èkìtì ló ti ní kí àwọn méjì kan Adébíyí Olúṣọlá àti Ògúntọ́lá John kọ́ máa lọ sí ẹ̀wọ̀n ọgbọ̀n ọjọ́ báyìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ àwọn di nǹkan sáwọn sí ìgboro ìròyìn fi yé ni wípé àwọn afurasí ọ̀hún ẹni tó jẹ́ olùfisùn iléeṣẹ́ ọlọ́pàá èyí ni Akínwálé Oríyọmi ó sọ fún ilé-ẹjọ́ wípé àwọn èèyàn náà ni wọ́n wíwá láabi lọ́jọ́ kẹtàlá oṣù tá a wà yìí ní nǹkan bí aago mẹ́rin àárọ̀ mọ́rù aago mẹ́rin òru ní agbègbè kan tí wọ́n pè Palace Area nílùú Adó Èkìtì ìròyìn wá fi yé ni wípé wọ́n káwọ́ wọn pọ̀yìn lójọ́ lórí ẹ̀sùn kan dondo èyí tí wọ́n ní dídá omi àlàáfíà rú àti àwọn ìwà míì wọ́n ní ṣe ni wọ́n ní àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nígbà tí wọ́n kà á sí wọn létí ti agbẹjọ́rò wọn Ògúnlẹ̀yẹ Abiola ti ó sì dá wẹ́ẹ̀bẹ̀ lórúkọ wọn ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ ọ̀hún Àbáyọ̀mí Adéọ̀sùn ó ní ṣe ni kí àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ní àwọn ti jẹ̀bi ẹ̀sùn náà ọ̀dà náà lọ́ba ní kí wọ́n máa lọ sí ẹ̀wọ̀n ọgbọ̀n ọjọ́ báyìí láì fọn lówó òtanràn ìwé ìròyìn Daily Post onígbe jáde lọ́sàn-án tòní o gbóná nó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn ẹjẹ́ fún èèyàn méjì péré láǹfààní 08162519991 ó gbóná nú. Ó gbóná nú. Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ ṣeun wọ́yá pápápá.
2: Ọmọ pásítọ̀ ọ̀gá akọrin tó bá ọmọ kékeré sì yẹn lọ́sọ́ dákun yẹn gan ló dáa. Ó mà fi ẹ̀dẹ́ mọ́ kó ló máa ṣọ̀gá akọrin náà.
0: Ọ̀làgbà ẹ ṣeun ẹ ṣeun 08162519991. Ó gbóná nú.
3: Ó tutù lẹ́yìn
0: dẹ̀. Bẹ̀m̀bẹ̀ ròyìn ẹ ṣeun.
3: Àwọn ọ̀dọ́ méjì tí ó ń rìn ò Lekiti State tó rán lẹ́wọ̀n 30 days. Ó kéré jù ó yẹ kí ó rán lọ ẹ̀wọ̀n 21 years. Kọ́ ló máa kọ́gbọ́n akọ àwọn olùkọ́ akọ́ ọlọ́gbọ́n.
0: Ìyá
3: ìmúkúmu tí wọ́n mú yẹn ló fi òjẹ́jọ́ wà nọ́mà ni tí wọ́n kọ́gbọ́n bẹ̀.
0: Ìjẹ̀fì
3: yẹn kéré ó jẹ̀ mí ládájọ́ yẹn ó sì tójú àdúgbò wọn. 21 years.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun. 08162519991. Ó gbóná nú.
4: Ó ti fi lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Ẹni wàá lè lágbó ọlọ́run.
0: Àmì ẹ ṣeun. Ọyọ́ ń pápá pa.
4: Ẹ jẹ́ tó bá gbalẹ̀ lọ́wọ́ èèyàn jẹ́ ká má fi ṣe. Ẹ̀wá wo tí bàbá ìwà ọ̀rọ̀ tí bàbá ìwà já síbà ẹ̀ jọ àti jíjà àti ọ̀gẹ̀ àti òkú ẹ̀jẹ̀ ká tòó papọ̀. Ìlànà
0: ẹ ṣeun ẹ ṣeun 08162519991. Ó gbóná nú.
5: Ó dúdú lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ròyìn.
5: Ọ̀gá mi ọgbẹ́.
0: Ẹ ṣe bàbá.
5: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè ní pupa. Ẹ̀rá méjì tí wọ́n rìn òhò nídàájí yẹn. Ọ̀gá òkété wọn bóru ni ó ní tí wọ́n fi ṣe. Òkété wọn ló bóru. Gbogbo ẹni tó bá ti fẹ́ hù àbàjẹ́ ọwọ́ ìjọba ó máa tẹ̀ wọ́n. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o. Ẹ já máa lọ ìyókù yóò di ọ̀la. A tún máa pàdé lórí Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ó gbóná nú tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ̀ ròyìn.
1: Libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
6: ADABA.
7: Ọkùnkùn ọ̀dà mọ́sàn mi sọkùn
8: ọ̀sán. Àmì àṣẹ ọlọ́run bá mi mọ́sàn á sọ̀kùn ayé ojú ni mọ́lẹ̀ ara ojú bá mọ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláùsà Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi nini la òní wọ́n tún gbé wá. Lẹ́dọ̀ àwọn mọ̀sán gbogbo aṣọ́kùn ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
9: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní dín tẹ́mà náà lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláùsà Ventures.
8: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
9: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tàbá ń lé owó tà ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí ti ń ká fi mú ọ̀rọ̀ ojú.
8: Aláùsá Aláùsá gbogbo Kánò gbogbo náà tì ni wọ́n ti máa ti jẹ́ Aláùsá ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
9: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
8: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
9: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
8: Bó wa leléyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Aláùsá náà ni.
9: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
8: Bó ló ṣe jẹ́ pé lórí ojú òun lẹ̀yìn ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
9: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
8: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà.
10: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday on the 20th ogúnjọ́ oṣù keje tá a wà yìí àti ọjọ́ Tuesday on the 21 ọjọ́ kọkànléní ogún oṣù keje tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
8: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
10: Ní òkè Mọ̀pó hall ìyẹn hall tó kọjú sí palace ní òkè Mọ̀pó nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ìlú Ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé.
9: 070 60 47 80 37.
8: Ẹ bá ń tún pè.
9: 070 60 47 80 37.
8: Ìbá àbá ń sọ ń pa ojú kí làwọn nǹkan ti máa yọ ojú lẹ́nu.
9: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹnu elomi lati bi aikesi ara latara onje latara eruku latara adoti awon to ye ka mojuto ta mojuto o ma ngba oju lowo elomi
8: ojo ba ma wa mi
9: elomi accident ori na
8: mo mi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin imi o ma dabi eni pe nkan ta di
9: lori sirisi
8: imi o ma wo bi eni pe ko ri nkan baba to di nkan ngba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le setan lati se fawe eyan
9: pelogo lodo lo
8: egbe le fe fi se ni abijo abeya abesin
9: gbogbo eyan patapata la pe tolorun ba ti da ojumo
8: le fe kan na o wa
9: lokunrin lobirin lomode
8: la pe o fe le si pe gbogbo eleyi
9: be ni egberun meta ni won fi gba form
8: owo form ni won san
9: be ni 3000 naira pere
8: leyin egberun meta un elo ni won se ayewo
9: ko si nkan kan mi mo
8: elo ni won se itoju
9: ayewo ofe itoju ofe ni
8: ba ago melo le to ye ma bere lojojumo
9: lati ago meje aro
8: ago meje aro
9: titi di ago mefa role lojojumo
8: o ma si ti de tan gba form o ni sewo kankan
9: rara pa
8: e si ni se ijoba lorun yin
9: ile salada ni
8: e ja se ibo le ni itoju yo ti waye
10: eto yi tin bere ni ojo Monday on the 20 ogunjo osu keje ta wayi ati ojo Tuesday on the 21 ojo kokan le ni ogun osu keje ta wayi bakan na ojo meji pere 2 days ni anfani yi yo fi waye ni oke mopo hall iyen hall to koju si palace ni oke mopo ni ilu owo ibe ni anfani yi yo ti waye fojo meji gbako ilu owo gangan ni anfani yi yo ti waye
9: 0706047807
8: e ba n tun pe
9: 0706047807
8: adupe lọlọrun ero ibani soro tawo eyan le fi bere tori pe oro oju ki se nta le ma fowo jebe temu afi ki eleduwa ko ma so gbogbo ana so okun aye ka si moju to ero ibani soro wo lo le ja sodo yin
9: ero ibani soro tan le pe wa 0706047807
8: e ba n tun pe
9: 0706047807
8: ile ise wo lo se agbekale anfani yin na
9: ile ise alausa ventures to kale si ilu kanu
8: labẹ dokita
9: dauda kwande
8: ojo ni ti sa o ko ti gan ti je
9: oruko temi ni dr maruf lati ile ise alausa ventures
8: agba pe ile ise alausa ventures pe kanu ni wa wa eyin so yoruba bo lo se je
9: bene sir yoruba le mi ti mo je asoju fun ile ise alausa ventures ni gbogbo ile yoruba ni mo ti je asoju fun
8: bawo yan ba pe ero oba ni soro eyin le gbe
9: bene sir mi
8: ma lati ki a ma bi won o sirin
9: bene
8: atokunrin atobirin atagba atomode ati gbogbo eni to ba jese pe oju yo lenu kawon na o wa lati wa sayewo lati wa gba to lo fe
9: bene sir
8: sugbe egberun meta pere na gba form
9: bene sir
8: eje yonda yin o la wa na ti gba won o eje agbera lati janfa ni oju onirelede a o ani wa lokun aye eku kan
7: okoko da ma so mi

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ̀ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product tí wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kíni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi mi ìtọ́ ẹ pé mi ò ti ẹ̀rọ ti dárúkọ.
0: ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: ṣeré top touch natural skin care product is NAFDAC approved yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved à ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product you can trust it for longevity a dey care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ̀ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want a wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kò wọ ibìkan kíski ní ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural.

jẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: ìlú Arigidi àkọ́kọ́.
1: Ìyẹn náà ọjọ́ kẹ̀ndọ́gbọ̀n.
0: Oṣù ta wà nínú rẹ̀ yìí.
1: Gbogbo kọ̀ọ̀kan ìlú Arigidi máa kún bábá.
0: Wá kú dẹ́múdẹ́mú.
1: Tijọ́ tijọ́.
0: Tori tori.
1: Tìlù tìlù.
0: Gbogbo ọ̀wọ̀ ara family.
1: Ládùúgbò Èkìtẹ́jì.
0: Arigidi àkọ́kọ́.
1: Tí gbà pé lóríṣiríṣi.
0: Congratulations tí ń wọlé fún bàbá olóyè tuntun ni.
1: Gbogbo kọ̀ọ̀kan ìlú Arigidi máa mì tìtì.
0: Ẹ gbéná wá kẹ gbájú pàwá.
1: Kẹ wá gbògó ńlá ríbi tì.
0: Àní kẹ wá wòrà wọn lákẹ́ ńkẹ́.

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What? Aww.
3: My love, what did happen?
2: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car. Will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things don't already dey house?
3: Abba, since last month.
2: Ah, pastor, continue the wedding.
4: Yay! Walk on that, turn together.
3: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest. Normal market price. Download CityCare today.
5: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olumoto's, opposite Maria Assumpta Catholic Hospital, Ikerio Road, at Doikiti. Please call 0707-484-3351.
4: CityCare. Pay small. Live BB.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Communications tún gbọ́ nàrà yọ. Odún ni wọ́n kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Bóyá ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti ríra.
9: Dúró náà ń kó tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé.

àwọn wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: Live it. Mafoko.
1: ADABA.
2: 89 Adaban.
3: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládani tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: Data, nourishing minds, sharing happiness for 50 years.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ma dogbo won si ma ta kebe kebe kini o fa
1: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasuko yi atawon kan ta mu ba won kan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re ta ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun be elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baboke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀nà kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń se ẹ̀yọ́ ìnira lòun fi ń se ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbọ́rọ̀ ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
2: ọ̀rẹ́, a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó, bẹ́ẹ̀ làá bí ní.

0: ìṣòro isara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
1: Àgbọn yìí ṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀ ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: That

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ. Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Welcome to Great Springs International School, Emorele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbà lóde 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062-6253 0916062-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
5: Ẹ̀ka àbọ̀ padà láti òkè lọ́hún fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.889.fm. Ẹ sì lè download application wa ní Google Play Store Adaba FM. Bákan náà lè lè darapọ̀ mọ́ láwọn ojú òpó ìbánisọ̀rọ̀ Facebook, Instagram àti ìtàkùn X @889FM. Adaba FM TV lẹ́ẹ̀tì bá wa pàdé lórí YouTube. Ẹ sì lè fi ìròyìn sọwọ́ sí wa lórí email newsroom @889.fm. Ìròyìn tẹ̀síwájú. Nílẹ̀ òkèrè, ààrẹ orílẹ̀-èdè Gabon Brice Alice Nguema ló jẹ́ pé ó ti bẹ̀rẹ̀ àbẹ̀wò rẹ̀ sí orílẹ̀-èdè France báyìí pẹ̀lú bí ìrètí ṣe wà wípé yóò ṣe ìbásọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ohun àlùmọ́nì ilẹ̀ ètò ààbò àti ìbáṣepọ̀ tó dánmọ́ràn. Níbẹ̀rẹ̀ tí orílẹ̀-èdè Gabon tí wọ́n bèèrè fún ọ̀hún òun náà ni kí àwọn iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ àlùmọ́nì ilẹ̀ nílẹ̀ France kí wọ́n rí dájú pé wọ́n ń fọ àwọn ohun àlùmọ́nì ilẹ̀ ọ̀hún kó tó di pé wọ́n gbé lọ sókè òkun. àbẹ̀wò rẹ̀ ọ̀hún onáwáyé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè France ìyẹn ni Emmanuel Macron bí ó ṣe ti ń bèrè fún àtúntò àti àtúnṣe nípa ìrẹ́pọ̀ orílẹ̀-èdè France pẹ̀lú àwọn ilẹ̀ adúláwọ̀ ìbákanẹ̀wẹ̀ ní ìrètí wà wípé àwọn adarí méjèèjì iná jẹ́ pé wọn yóò sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe mú àdínkù dé bá àwọn ọmọ ogun orílẹ̀-èdè France èyí tí wọ́n wà ní orílẹ̀-èdè Gabon. Lágbo amúlùúdùn ẹmọ bá wa kalọ̀.
6: Gbajúgbajà olórin nílẹ̀ yìí Burna Boy ló ti kọ̀wé tán gẹ́gẹ́ bí akọrin ilẹ̀ adúláwọ̀ kọ̀kọ́ tí yóò ṣeré níbi ìdíje gbafẹ́ ayé àgbáyé. Burna Boy àtòǹkọrin ọmọ ilẹ̀ Colombia ni Shakira ni wọ́n jọ pawọ́pọ̀ tí wọ́n kọrin àjọkọ fún ìdíje gbafẹ́ ayé àgbáyé ọdún 2026 eléyìí tí wọ́n pe àkórí ẹ̀ ní dáidáì. Orin ọ̀hún ti wá wọ̀wé tán gẹ́gẹ́ bí orin àjọkọ ìdíje gbafẹ́ ayé àgbáyé táwọn ènìyàn gbọ́ jùlọ lórí òpó Spotify àti YouTube ní bó ṣe lé ní 1,000,000 àwọn ènìyàn tí wọ́n ti gbọ́ lójú òpó báyìí. Òṣèré sinimá àgbéléwò ni Annie Idibia ló ti tako ìròyìn kan báyìí wípé òun ti padà tí ọkọ òun àtijọ́ ìyẹn Innocent Idibia táwọn ènìyàn mọ̀ sí tú bàbá. Annie jẹ́kò di mímọ̀ wípé fọ́nrán àgbéléwò tó gbojú òpó ayélujára kan eléyìí tó mú káwọn ènìyàn rò pé òun ti padà sákàtà Two Face ń lo jẹ fọ́nrán àtijọ́ tí ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Awuyewuye ọ̀hún ló bẹ̀rẹ̀ lẹ́yìn tí fọ́nrán àgbéléwò kan làdé tó ṣàfihàn ọkọ àtìyàwó ọ̀hún tí wọ́n fi ìfẹ́ràn síra wọn nílé ìgbafẹ́ alẹ́. Annie àti Two Face nìgbéyàwó wọn forí ṣánpọn ní oṣù kínní ọdún 2025 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn méjèèjì ti jọ ń ṣe lọ́kọláya. Ọkan lára àwọn ọmọlé bọ̀dá àgbà Big Brother Naija Mercy Eke ńlẹnúmọ̀ ti ń kùn báyìí lójú òpó ayélujára lẹ́yìn tó jẹ́ kó di mímọ̀ wípé òun lè fẹ́ ọkùnrin tí yóò fẹ́ kóhun ọmọ dáná fóun lójoojúmọ́. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀jẹ̀wọ̀ lójú òpó Tokẹ́ Moment kan, Eke jẹ́ kó di mímọ̀ wípé òun mọ̀ ń dáná lákòókò tára wọn bá wà lọ́nà láti dáná nìkan ni o, ó sì wá rọ àwọn ọkùnrin tí wọ́n bá ń fẹ́ oúnjẹ tuntun lójoojúmọ́ láti gba olópò sákàtà wọn. Ó jẹ́ kó di mímọ̀ wípé àgbọ́yé ṣe pàtàkì nínú àjọṣepọ̀ lọ́kọláya, ó sì wá rọ àwọn ènìyàn láti mọ fẹ́ ẹni tí èròǹgbà wọn bá jọ papọ̀. Èyí ló pin ìròyìn àwọn amúlùúdùn lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní. Adégbòyègà Àlàní lórúkọ tèmi.
5: Ó ṣe ń ṣeun Adégbòyègà Àlàní. Nínú ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ àwọn akọ̀ròyìn eré ìdárayá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ló jẹ́ pé wọ́n ti pè fún ìwádìí fínífíní lórí àwọn ìgbìmọ̀ alámòjútó Wikitories èyí tí wọ́n fi ọwọ́ òsì júwèé lé fún lẹ́yìn tí wọ́n ní ẹgbẹ́ agbábọ́ọ̀lù Wikitories ọ̀hún omi ẹ̀sìn mìrìn ó ti gbé wọn lọ nínú ìdíje Nigerian Premier Football League. Ẹgbẹ́ àwọn akọ̀ròyìn eré ìdárayá ọ̀hún wá ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Bauchi láti tu ìgbìmọ̀ náà ká gẹ́gẹ́ bí eléyìí tó bọ́ sí àsìkò tó sì yẹ pẹ̀lú àlàyé pé eléyìí gan náà yóò tún ṣe ìrànwọ́ lórí ṣíṣe àtúnṣe ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Ẹgbẹ́ náà ló wá ń pè fún kí wọ́n ṣe ìwádìí fínífíní lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ìgbìmọ̀ ọ̀hún pàápàá jùlọ náà lórí ìgbáyégbádùn àwọn agbábọ́ọ̀lù tí wọ́n lọ́mẹ̀ẹ́ àti ṣíṣe ìpàsípayọ owó tó fi mọ àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kàn wọ́n. Ǹjẹ́ ibi tí a rí mọ́ rèé lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní PCNs Olúṣẹ́gun lólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí Jordan Omuwa Sétìgbọyìn Orun Ayọ̀ Láòsùn kásùn rèé o.
7: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mí á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
8: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
9: guy. We don't they talk since oh. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
10: Oh boy, you don't talk. How bad? You know the tire.
9: Now the new level be that oh. This new MTN sachet bundle don't make life easy for me.
10: Brotherly, involve me now. Make myself they follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312*7# and press 2 to start to enjoy from 100 naira. Load

0: Samsung phone for any of our M-Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now now. Pay small small.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Rabba Rabbi, Rekosha Kalekosha.
1: Live it, live it, my father.
2: Eddie A.B.A.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: Bàbá Kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ. Débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipi ìpì. Má le gbápá, má le gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni Bàbá Kẹrẹwà ni ó kàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀ ni. Kìí ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
1: Bàzú Ọlọ́run máa járó ògùn àìsàn.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 80 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
2: Bàbá Kẹrẹwà,
3: kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn-ún ẹ̀mẹfà, kí lẹ̀ tó mọ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí bàbá ìrẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Babangana, Bàbá Kẹrẹwà.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́. Tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
3: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Babangana, Bàbá Kẹrẹwà. Fóònù nọmbà mi 08164122777. 08164122777. 2777.
5: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
6: Ọkùnkùn ọ̀dá máṣọ mi sọkùn.
7: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn-án aṣọ òkun ayé ojú ni málẹ̀ ara ojú bá mẹ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Alausa Ventures tún ti dé o láti ìlú Kano bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni ni la. Òní wọ́n tún gbé wá lẹ́dọ̀ àwọn mẹ́sàn gbogbo aṣọ òkun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
8: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní dín tẹ́mà náà lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Alausa Ventures.
7: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
8: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tá a bá ń lé owó tá à ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fọwọ́ bí tí ká fi mú ọ̀rọ̀ ojú.
7: Alausa Alausa gbogbo Kano gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti máa ti jẹ́ Alausa ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
8: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
7: Kí làwọn tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
8: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
7: Bó o wa leléyìí ṣe rọrùn. Ìjọba ló gbé lẹ̀ yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Alausa náà ni.
8: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kano.
7: Bó o lọ sì jẹ́ pé lórí ojú o lẹ̀ yìí ni ẹ mú bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
8: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
7: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wà.
9: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday on the 20th ogúnjọ́ oṣù keje tá a wà yìí àti ọjọ́ Tuesday on the 21 ọjọ́ kọkànléní ogún oṣù keje tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
7: Ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú yóò fi wáyé ibo ni yóò ti wáyé.
9: Ní òkè Mọ̀pó Hall ìyẹn hall tó kọjú sí Palace ní òkè Mọ̀pó nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ìlú Ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé.
8: 070 60 47 80 37.
7: Ẹ bá ń tún pè.
8: 070 60 47 80 37.
7: Ìbá bá ń sọ ń pa ojú kí làwọn nǹkan tí máa yọ ojú lẹ́nu.
8: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá a mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
7: Ojú ọ̀pọ̀ máa wa mi.
8: Lẹ́lòmí àṣedẹ̀ni tí ò rí nà
7: mọ́. Ìmí ọ̀ máa wa pin. Ìmí ọ̀ máa wo bàlàbàlà.
8: Bẹ́ẹ̀ni.
7: Ìmí ọ̀ máa yọ bí èéfín.
8: Bẹ́ẹ̀ni sà.
7: Ìmí ọ̀ máa dàbí ẹni pé nǹkan ta dì.
8: Lóríṣiríṣi.
7: Ìmí ọ̀ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gan ń gbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
8: Pẹ̀lú ògùn lọ́dọ̀ lọ.
7: Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
8: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
7: Lẹ fẹ́ kàn náà wá.
8: Lọkùnrin lóbìnrin lọmọdé
7: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
8: Bẹ́ẹ̀ni 3000 ni wọ́n fi gba fọ́ọ̀mù.
7: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
8: Bẹ́ẹ̀ni 3000 naira péré.
7: Lẹ́yìn 3000 èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
8: Kò sí nǹkan kan mímọ̀.
7: Èlò ni wọ́n ṣètọ́jú.
8: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
7: Aago mélòó lè tó yí ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
8: Láti aago méje àárọ̀.
7: Aago méje àárọ̀.
8: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
7: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù o ò ní sanwó kankan.
8: Rárá papọ̀.
7: Ẹ sì ní ìṣèjọba lọ́ran yín.
8: Iléeṣẹ́ aládàáni
7: sọ. Ẹja ṣe ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
9: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday on the 20th ogúnjọ́ oṣù keje tá a wà yìí àti ọjọ́ Tuesday on the 21 ọjọ́ kọkànléní ogún oṣù keje tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé. Ní òkè Mọ̀pó Hall ìyẹn hall tó kọjú sí Palace ní òkè Mọ̀pó nílùú Ọ̀wọ̀ ibẹ̀ ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ìlú Ọ̀wọ̀ gangan ni àǹfààní yìí yóò ti wáyé.
8: 070 60 47 80 37.
7: Ẹ bá ń tún pè.
8: 070 60 47 80 37.
7: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sóòkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 80 37.
7: Ẹ bá ń tún pè.
8: 070 60 47 80 37.
7: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
8: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
7: Lábẹ́ dókítà
8: Dauda Kwande.
7: Ojú ò ní tì í ṣá, orúkọ tí ga ti jẹ́.
8: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
7: Àpapọ̀ iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
8: Bẹ́ẹ̀ni sà, Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
7: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
8: Bẹ́ẹ̀ni sà, èmi
7: láti ìgbà mọ̀ bí wọ́n ó ṣe rìn.
8: Bẹ́ẹ̀ni.
7: Atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
8: Bẹ́ẹ̀ni sà,
7: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
8: Bẹ́ẹ̀ni sà,
7: ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú wa ò ní relédè á o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkà.
10: Please listen to this announcement. The Industrial Training Fund ITF invites all shortlisted applicants from Ondo State to the ITF Super Training Screening Exercise. The screening will hold from 21st to 24th July 2026 between 9 a.m. to 4 p.m. at any of the following centers closest to you. Government Technical College, Okitipupa, Industrial Training Fund, Akure, behind Mobile Filling Station, Elisha Garage, Akure, and Industrial Training Fund Vocational Skill Training Wing behind Agbaude High School, Ikari Akoko. All applicants are required to come with their National Identification Number, NIF, for identification. For further inquiries, please contact 0806-377-4504 or 0813-7878-799 and 0806-427-2855. Dr. Afiz Oluwatoyinogun, Director General Industrial Training Fund, announcer.
11: This world is not my home. I'm just a passing through.
12: The entire Omolola family of Odode Idori, Idori local government area of Ondo State, announced the final funeral of their beloved mother, Amatra, the late Madam Omoshekola Rebecca Omolola. Body leaves the best funeral home on Thursday, July 23rd, in a motorcade to a resident located at number 73 Ayeyemi Street, behind Methodist High School, Ojimaba, Odode Idori. Wake up comes up by 4 p.m. at same venue. Funeral service comes up by 10 a.m. on July 24th, year 2026, at the Cathedral of St. Paul's Anglican Church, Idori Diocese, Odode Idori. Interment follows at a resident. Entertainment of guests take place at the Technical College, Diabag Balegi Road, Odode Idori. Chief Dr. Anthony Adelanke Omolola, President General Idori Development Assembly, announcer for the

0: ṣiṣẹ́ mọ̀ pé ìdájọ́ òdodo ní orílẹ̀-èdè lékè. Ó ní àwọn ẹbí Apostu Akinjiṣẹ́, Ọlájídé, Bishop Joel Obamomi,
1: Ọ̀gbẹ́ni Ẹ̀ńdóòrò
0: àti Alàgbà Ajímúdá Rafael lórúkọ ara wọn àti ẹbí Olúsẹ́tẹ̀ pẹ̀lú ẹbí Òrólálá tìlú Òkúnmọ́ ló jẹ́ kí wọ́n pe Olóyè Akinyemi Ọ̀rúntọ́ lórúkọ ara wọn àti

0: ìwà táyé ń pọ́ lójú tí nǹkan doríkodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú musu mọ́ ọ lọ́wọ́ ló wá dàbí pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró dè ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters, Ìlàlà, Ọbalógun, off Ifewara road, Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08038709441 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing ìdáǹdè rẹ dájú.
1: Ẹ kálẹ̀ òdodo ọmọ Ọlọ́run, akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Tẹ́rí ẹ̀ bá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga ẹgbà ọpẹ́ wa nítorí pé ẹ̀yin ni Ọlọ́run kò sí ẹlòmíì. Ní ọwọ́ rẹ ni gbogbo ẹ̀dá ayé tí gbàṣẹ wọ lọba tí kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. A gbé orúkọ yín ga ní àṣálẹ̀ ẹgbà ẹ̀yin wa. Ilé gbogbo tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, Ogun kò fi ayé yín sílẹ̀. Ìwọ ọkàn tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, àánú kò wá ayé rẹ rí. Gbogbo ògo tó ti dòkú, agbára àjíǹde kójú ìdìde. Jésù Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Ohun tí mo mú wá fún yín ní àṣálẹ̀ yìí ni ẹ̀mí apọ́ni lójú. Mo wí mi ò dá wí, mo sọ mi ò dá sọ, mo dúró lórí àpáta Kristi. Ilẹ̀ mìíràn iyanrìn ni, mo dára mi pọ̀ mẹ́jẹ̀ ẹ̀dọ́ àgùntàn. Ìwọ ọkàn tó bá rí àmì méje ṣe ní orúkọ Jésù ìṣẹ̀dá rẹ kò tún jagun mọ́. Nínú ìdè ìpọ́njú tó wà yẹn, ó yá jáde kúrò ńbẹ̀. Ẹsẹ̀ kánú ọ̀rọ̀ Ọlọ́run yẹn wípé ó sì ṣe bí ẹnìkan ti ń ké ti igi, àáké yọ sínú omi, hallelujah, àáké yọ sínú omi, ó bọ́. A kó ìṣòro alágbára lọ, ọ̀tá gba irinṣẹ́ sọnù lọ́wọ́ akọni ènìyàn. Ẹ̀mí ìpọ́njú ló ń jẹ́ bẹ́ẹ̀. A ti sọ sẹ́ ẹlòmíràn di ìṣẹ́mọ lọ́wọ́. Ó sàn ṣe sáà náà ni, kò ti ẹ̀ yé mọ́. Àìsàn ti jẹ baálẹ̀ sínú ayé ẹlòmíràn. Ta ló sọ fún ọ pé ò lè dìde mọ́? Ta ló sọ fún ọ pé ikú ni ò pa àìsàn tó ń ṣe ọ yẹn? Ó wá wà níbẹ̀ nígbà tí a dá obi. Ta ló sọ fún ẹ pé ò ní lọkọ láyé? Ta ló sọ fún ọ pé ò ní láya? Ta ló sọ fún ẹ pé ò lè bí ọmọ? Ẹ̀nìyàn wo ló sọ fún ọ pé ò lè jẹ́ èèyàn mọ́ láyé? Ta ló sọ fún ọ pé èèwọ̀ ni ìlú òyìnbó lílọ jẹ́ fún ẹ? Ta ló sọ fún ọ pé dandan ni kí o sìnkú ọmọ? Ìwọ náà wá sọ wípé o ti gba kámú. Ní orúkọ Jésù, o ní gba kámú aburú. Máa bọ̀ ní ibùdó àdúrà lọ́wọ́ ìyanu. Wá gba ìtúsílẹ̀ ní kankan. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí n júwe ọ̀nà fún ọ. Ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kó o lò 08038709441. Gbọ́ lẹ́ẹ̀kan sí 08038709441. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń tẹ̀síwájú. Ó wí pé yéé, àtọ̀rọ̀ rẹ̀ ni. Ẹ̀ríyàn Ọlọ́run wí pé níbo ni ó bọ́ sí? Ó sì fi ibẹ̀ hàn. Ó sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀. Irin náà sì fò sókè. Nítorí náà, ó wí pé mu. Ó sì na ọwọ́ rẹ̀, ó sì mu. Ní orúkọ Jésù, ìrẹ̀ ayé tiẹ̀ náà ti ọ̀ lọ́wọ́ lónìí. Kò sí ẹni tí Ọlọ́run dá ìṣẹ́ àti òsì mọ́. Dìde ilẹ̀, má jẹ́ kí ọ̀rọ̀ ayé rẹ̀ ó sún ọ. Oúnjẹ ojú oorun ni ayé fi ń bá ẹlòmíràn jà. Nǹkan tí gbogbo ènìyàn fi ìrọ̀rùn ṣe, ìnira ni ẹlòmíràn fi ń ṣe tirẹ̀. Má wo ara rẹ níran. Tí ènìyàn bá dákẹ́, tí ara rẹ̀ yóò bá dákẹ́. Jẹ́ kí n wo nǹkan tí ìlà ọwọ́ rẹ ń sọ. Gbogbo nǹkan rere tí ènìyàn ń ṣe láyé, ó ní í ṣe pẹ̀lú ìlà ọwọ́ ènìyàn. O fẹ́ kọ́lé, ọwọ́ ni o máa fi ṣiṣẹ́ owó tó máa fi ṣe. O fẹ́ ra mọ́tò, ọwọ́ náà ló máa fi ṣiṣẹ́ owó ẹ̀. Ọwọ́ tí ayé ti wá fi gẹ́gùn. Nǹkan rere wo ló fẹ́ ti irú ọwọ́ bẹ́ẹ̀ jáde? Ẹni tí ó fẹ́ jèrè ọmọ, ọwọ́ ni yóò fi ṣiṣẹ́ owó tí yóò fi tọ́ ọmọ náà kó tó di pé yóò máa jẹ rẹ̀ ní ọjọ́ alẹ́. Máa bọ̀, jẹ́ kí n wo nǹkan tí ọwọ́ rẹ ń sọ. Jẹ́ kí n gbàdúrà fún ọ kó o ní ìtúsílẹ̀ kíákíá kúrò nínú ogun ayé. Pàdé mi ní ọjọ́ mẹ́jọ ní àkókò yìí kan náà, títí ìgbà náà, máa kọ orin yín tẹ̀lé mi wípé a ṣẹlẹ̀, ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi. Ìyanu a ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ a ṣẹlẹ̀ nínú ayé mi àti ìwọ. Àmì.
2: Ọlọ́run ló rán etí wa. Ọlọ́run. lala eni ton woju oluwa fun omo bibi eni ta fi asan de mole eni ti aye pon loju o kawe titi o rise amubo ni ajoke okun irogun olodoju ko e o ti ni titi won so pe ko so na abayo mo o na abayo ti de loni ma bo ni olowo yanu prayer city and physical ini to wa ni ilala oba logun kose re ile telso state ko le mo bi adua sin gba loju koroju eni to ba ni ko si wole a je pe ti ran re lo ku wole ti olorun lo fun na wala koko yi o na ni wole timothy adegoriola baba olowo iyanu fun amoran atebe adua tabi ti wo ba fe bere bo se le ri won 08038709441 nile adua olowo iyanu adua ngba ni be e gba be
3: bo nanza
4: Ibe owo ifa ti wole ba wa nile yi eto wo ifa bonu eji to se yen ko wole over 11.3 hectares of land scale 1:5000 ile yi ti di tita o se ti di rira fe ni to fe invest nile yi fe ni to fe ra fojo iwaju eni fe fi sise agbe iba je won ogbin ni tabi won osin o da pupo bakan na be ba fe ko estate ile yi wa fun yin o po nle owo re o si won ko poju ko lo nle ko dogo ni kia kia ni ile ohun wa ni to si omo meji kan of ilu abo via akure akure North local government. Fe ba se fe si la wa se ma ta fun yin. Gbogbo awon document ori ile yi lo si pe pere pere. O si je awon ejo kan lori ile ohun o. Tarata latodo awon to nile ohun. Le ti ma ra. Eni kede to ba nife si. E pe awon number won ji 0703092-9412. Le kan si 0703092-9412. E si le pe 0912492983. E gbo le kan si 0912492983. Fanin la reo, orewa, majo fuoru.

0: ṣe ti gbìyànjú láti mú báyìí rotin. Ó dùn alẹ́ òní létí àti lọ́kàn ṣe mo jẹ̀bi. Tí n bá jẹ̀bi lójú tiyín.
1: Mọ́lẹ̀ tọ̀.
0: Hello.
2: Wa.
0: Alaji.
2: Mo ti dé.
0: Kí ló dé táre fi ń pa yín?
2: Kí ló pẹ̀ yín náà lẹ́yìn?
0: A gbọ́dọ̀ ṣe àbòsí ara wa.
2: Ẹ̀rọ àdúsá àbòsí.
0: Ṣé mo jẹ̀bi?
2: Lẹ́yìn ọ̀dọ̀ mi lálẹ́ yìí o. Àtẹ̀mí àti ń dí àkùkù pa kùlókìtì pupa ń bí. Ẹ jẹ̀bi.
0: Ẹ ṣàlàyé fún wọn.
2: Ìdí tẹ́ ẹ fi jẹ̀bi ni pé ọ̀rẹ́ yín ó má gbúrò yín.
0: Ó kan.
2: Ó sì dáadáa fún.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ̀yin náà sì wọ ọ̀rẹ́ yín. Ẹ wọ ẹ̀gbẹ́.
0: Ẹ̀gbẹ́ ojú wa.
2: Ẹ̀yin náà sì dáadáa fún.
0: Mo kan.
2: Ẹ forí san orí nìyẹn.
0: Alájè ti dọ̀rọ̀ rú. Hello.
3: Hello, bàbá o.
0: Ẹ ká ẹ lẹ́sà.
3: Ẹ ká ẹ lẹ́sà, báwo ni iṣẹ́?
0: Adúpẹ́ sà, orúkọ yín láti wo?
3: Orúkọ mi ni Dr. Mike láti.
0: Kí ni àgbẹ̀ sà?
3: Dr. Mike láti Ọwá
0: Ìf. Yes sir, ṣé mo jẹ̀bi lódù òní?
3: Ọ̀rọ̀ tẹ́sẹ̀ báyìí, kò tẹ̀bi bẹ́ o.
0: Mi ò jẹ̀bi.
3: Tó jẹ̀bi o.
0: A dàbẹ̀rẹ̀ pé mo ní fáǹsì tó pọ̀ lálẹ́ òní. Hello, ṣé ẹ ti wà ń bẹ̀?
4: Olúwa ń bèrè, bàbá ṣáì láìtọ̀ mí.
0: Ẹ jẹ́ kí n tún gbé ìpè mí. Hello, ẹ ká alẹ́ o. Ẹ ká alẹ́ sà. A yẹ sọ̀rọ̀ sókè. Ṣé mo jẹ̀bi lójú tiyín?
5: Wọ́n wà ní.
0: Wọ́n wà ní pé mi ò jẹ̀bi. Ṣé ẹ jẹ́ kí n sọ kiní kan fún yín? Ẹ̀gbọ́n ẹ̀yẹ jẹ́ precious lójú ọ̀rẹ́ mi. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń gbìyànjú láti wò ó pé ó ṣe rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sáré fún yín ní nọ́mbà yìí kí n tó yà síbi tí ó ní ìtumọ̀. Iléeṣẹ́ kan wà nílùú Àkúrẹ́ báyìí, Elora Mart ni wọ́n pè é. Wọ́n ń ta wig Oasis ni wọ́n ń tà fún gbogbo ẹ̀yìn tí ẹ bá ní saloon tí o fẹ́ ra Oasis Lákúrẹ́ ń bí. Èyí tí wàrà Lẹ́kọ̀ọ́ náà ni 08131515189 ni nọ́mbà yẹn. Mo ń bọ̀ wá fún yín ní nọ́mbà kan ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Nọ́mbà bàbá ọlọ́wọ́ ìyanu tí Ọlọ́run ọba mi ń lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ọlọ́run ọba mi lè lo bàbá yìí náà fún ìwọ náà.
6: Ilé ìtajà kan ti kalẹ̀ balẹ̀ sípínlẹ̀ yìí. Elora Mart ni wọ́n jẹ́. O ní gbogbo èèyàn sọ lákòókò yìí. Gbogbo èèyàn ló dá wọn mọ̀. Elora Mart beside Airtel main office adjacent First Baptist Church Eso bus stop Ọba Adéṣídà road Àkúrẹ́. Elora Mart direct distributor ni wọ́n jẹ́ láti company. Original product ni wọ́n tà bíi Wavon tó jẹ́ different colours and sizes, attachments, relaxers, conditioners, hair treatment, hair dye, Brazilian wool and attachment. Àwọn products lóríṣiríṣi bíi expression product, Aviv products, Elan products, loose net air, shampoo and conditioners, hair cream, darling products. Hot market price ni wọ́n ta fún retail, saloon, bulk fún alára tún ta 5-20 cartons, 30-50 cartons. Wholesale ni wọ́n ta. A ní kò save transport money yẹn. Buy at cheaper wholesale prices. Ìnàkúrẹ́ níbikíbi tẹ̀ bá wà. All over, wọ́n máa ṣe delivery. Ìrọ̀rùn ló bá dé. For more info, call or WhatsApp 08131515189. Yes, Elora Mart ni ilé ìtajà tí wọ́n ti ń ta Wavon attachment relaxers tó jẹ́ wholesale nílẹ̀ yìí. Elora Mart òun là wá mọ̀.
0: Àwa ti mọ̀ wọ́n. Hello.
7: Hello, ẹ kalẹ́ o.
0: Ẹ mà kalẹ́ mà orúkọ yìí o.
7: Ẹ kú ètò Rẹ̀mí Lẹ́kún láti ìfẹ́ra àkọ́kọ́.
0: Àǹtí Rẹ̀mí Lẹ́kún, ṣe mo jẹ̀bi lójú yín?
7: Jẹ̀bi o. Do me and do you ni o, God know the first.
0: Ṣé ẹ rí ẹ̀gbọ́n ẹ̀yẹn òun nìkan náà ni obìnrin fámìlì wọn. Mòríyá. Hello, ẹ ká alẹ́ o.
8: Hello, sir.
0: Orúkọ yín láti wo?
8: Orúkọ mi ni Adéwọlé láti ìlú Ìdọ̀rùn.
0: Yes, sir. Ṣé mo jẹ̀bi lódù òní?
1: Ah,
0: eh, Jebi.
1: Jebi.
0: Oh, sure, oh, sure, girl. Eh, Jebi, Allah. Ha, ha, ha, ha. Okay, no. E mo ki e ko mogi ni ni ojo obi ti e ki ma dupe lo gbugbu e da ti e je ololufe mi ti e si ni fe mi mo dupe o e je ki n sare fun yin ni number yi ki n to gbe ipe mi mo ki Kenny Block Industry ojo oni ti number baba olowo iyanu re ti olohun oba ran baba yi lowo fun gbugbu awon eniyan agaga won ti o ba ni idojuko is
1: 0870-94-41-0 0870-94-41
0: Benisa. To ban wa se cleaner bi guard pe number 0803817-7268 yes sir daddy se mo je bi sir
9: eh je bi o
0: mi o je bi
9: o so to ba ri gbajumo ti o ba mu
0: Aburo mi lo se mo wa lo se egbe to ju wa bi odun erin
9: ah bojo bo ni
0: aja igbe ipe kan si lagba be ah honorable ah se ko poju sa honorable odun merin elo e ka le o
10: e ka le sa
0: oruko yin lati bo
10: mo sa fe jo lati isuwa
0: ah go o le ja yin kuro nbe
10: Ah, why ye?
0: Mumba yi?
10: Eh, she a yu kote she nye heo, tiye jebi la rao.
0: Me o jebi?
10: Wallahi. To ba yi kwe mini ma, ma tiye ma roju ma fun lo nyuni yu.
0: Ikakpo o. Aja ke ima ki ya shi mwa la shon. Ojo o ne ti, ala lu barika o bini. Mondu kwa yelo gugwe, date edara po, mwame la le o ni. Ibi o ni de ba yi. Eh, ne beku se, ne beku ji o. She de, my number mi 0803-79-3018. 0803-79-3018. O na ni number mi, to ba lo nte efe kashi papo. Is 0803-79-3018. Ire, ti mo fi inle si lo ni ayo, ti mo fi inle si lo ni. La kwa da barawa, lo se ti mbo.
11: Hala dekure ko se pe lo ti ko bo ne kegbedun
12: iyo se like ti ara dun mi ke re mi to se
11: ko ri ti lo ba e
12: awo gba arun

0: Ojule
1: kẹrìndé lọgbọ̀n
0: ọgbọ̀n ayégúnlẹ̀
1: lókòrókòrò gate
0: High Court Lakurẹ́
1: nìkú ọlọ
0: láti ṣàyẹ̀wò
1: ara rẹ
0: oríṣiríṣi ẹ̀rọ
1: ìgbàlódé
0: lẹ́lọ́dọ̀rin ọ
1: ẹ̀rọ òun léde àtú àṣírí
0: ibi kò jòjò sápamọ́ sí lára rẹ
1: adé fún ọ̀nà àbáyọ sí ọ
0: adé àfún ọ lámọ̀ràn
1: adé ní
0: nàṣẹ́rà
1: clinic
0: ibi kan tá a tọ́jú rin
1: bẹ́ẹ̀ ládé ní ọ
0: nàṣẹ́rà
1: Aba Product
0: ká a má rẹ̀ rẹ̀ jí pépé
1: wákàtí
0: mẹ́rìnlélógún
1: lọ́fíìsì lọ́sà
0: ẹ àlùṣíṣí
1: pẹ̀lú ìhàn ṣẹṣẹ
0: ọkọ̀ṣẹ́mọṣẹ́
1: ẹ kàn sí a
0: lójúlé kẹrìndínlọ́gbọ̀n
1: ọgbọ̀n ayégúnlẹ̀
0: lókòrókòrò gate
1: High Court
0: Lakurẹ́
1: 08038.

0: guy, why you dey smile like this? Wetin happen?
1: Cause I don't withdrip to go abroad.
2: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
3: Keep it locked on Adaba FM.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: Johnny. Adaba 88.9 FM. Atuti Fufere.
1: Adaba yo.
2: Honorables, ife ẹ̀yẹ àgbáyé tún ti dé o. Bẹ́ẹ̀ ni trophy sì wà fún gbogbo honorables. Ra ìgun Trophy Premium Lager kan kí o sì yẹ abẹ́ ìdérí rẹ̀ wò fún kóòdù. Kàn sí trophylagerng.com kí o sọ tẹ́lẹ̀ ẹni tí yóò gba ife ẹ̀yẹ náà. Tẹ kóòdù ọ̀hún sí yóò sì yí koto tí o fi jẹ káàdì ìpè. Bí kóòdù rẹ bá ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni àǹfààní jíjẹ ẹ̀bùn rẹ yóò ṣe tó. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Kì í ṣe fún ẹni kò tí ì pé ọdún 18. Má ṣe mu ọtí àmupara.

0: Hallelujah.
1: Ọ̀rọ̀ tí Ọlọ́run ní kí a fi gba gbogbo ẹ̀dá ènìyàn tó ń gbọ́ mi lọ́wọ́ níyànjú ní ìṣubú onígbàgbọ́.
0: Ìṣubú onígbàgbọ́.
2: The word that we are here to give to you people is what we call the falling of the believers.
1: Ìṣubú onígbàgbọ́.
2: The falling of the believers.
1: Ìṣubú onígbàgbọ́.
2: The falling of the believers.
1: Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló ti ṣubú.
2: Many believers, they are falling.
1: Àwọn ohun ayé ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ṣubú.
2: The things of the world have made a lot of people to fall.
1: Àwọn ohun tá a kó sáyà ti jẹ́ ká ṣubú.
2: Things that we put in our mind that make us to fall.
1: A ti dalẹ̀ Ọlọ́run.
2: We have said God.
1: A ti ṣe ohun tí ò yẹ ká ṣe.
2: We have done things that we suppose not to do.
1: Ọlọ́run ti kọ̀yìn sí ọ̀pọ̀lọpọ̀.
2: And God has backed some people.
1: Torí pé wọ́n ṣubú.
2: Because they are falling.
1: Wọ́n ṣubú lójú ìjà.
2: They fall in
1: Ọlọ́run
2: the battle.
1: Ọlọ́run kọ̀yìn sí wọn.
2: And God bring their
1: head. Ọ̀pọ̀lọpọ̀ ohun ló jẹ́ kí àwọn ènìyàn ṣubú.
2: A lot of things that make them to
1: fall. Àwọn ohun tí ò tó nǹkan ló jẹ́ kí àwọn ènìyàn ṣubú.
2: Things that does not bring anything
1: ọ̀pọ̀
2: that make them to fall.
1: Ọ̀pọ̀ ti ṣubú nínú ìgbàgbọ́.
2: Things that make them to fall in
1: Àwọn tí a ti ń wò gẹ́gẹ́ bí alágbára.
2: People that we see as powerful people.
1: Àwọn tí ó súnmọ́ Ọlọ́run pẹ́típẹ́tí.
2: People that are closer to God.
1: Àwọn tó ti ń sọ̀rọ̀ Ọlọ́run.
2: People that are doing things.
1: Àwọn tó ti ń wàásù Ọlọ́run.
2: People that are evangelizing.
1: Àwọn tó ti ṣiṣẹ́ Olúwa nílé Olúwa.
2: People that are doing the work of God.
1: Àwọn tí Ọlọ́run ti ń lò.
2: People that God has used.
1: Láti fawọ́ èèyàn sókè.
2: To open people.
1: Láti ṣe ìyanu.
2: And do miracles.
1: Gbogbo wọn.
2: All of them.
1: Wọ́n ti ṣubú.
2: They have been falling.
1: Wọ́n ṣubú níwájú Olúwa.
2: In the front of
1: wọ́n
2: God.
1: Wọ́n ṣubú.
2: They fall.
1: Onígbàgbọ́ ṣubú.
2: The Christians are falling.
1: Ìṣubú onígbàgbọ́ ò dáa.
2: The falling of the believers is not
1: good.
2: The falling of
1: believers. Àwọn nǹkan tó ń jẹ́ kó ṣubú.
2: The thing that make them to fall.
1: Ọ̀pọ̀lọpọ̀ ipò ló jẹ́ kó ṣubú.
2: Things of the world that power.
1: Ipò ló wá lọ tó fi ṣubú.
2: He look for power and he fall.
1: Ó wá ipò lọ.
2: He look for power and he fall.
1: Ó rí pé ipò ṣeé ṣe pẹ̀lú agbára Ọlọ́run. Agbára Ọlọ́run ò gba ìdọ̀tí. Agbára Ọlọ́run ò gba ìgbàkúgbà. Wọ́n wá ipò lọ. Wọ́n ṣubú kúrò níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló tún ṣubú.
2: Tó
1: jẹ́ pé owó ló wá lọ.
2: Ó
1: ń wá owó. Èèyàn lè wá owó kó tún sin Ọlọ́run. O lè kó méjèèjì pọ̀.
2: Bíbẹ́
1: ni tiẹ̀ sọ pé owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀.
2: Kò sí
1: ohunkóhun tí ènìyàn ṣe.
2: Tó
1: bá ti láìkì owó jù. Ó máa ṣubú ni. Owó ti jẹ́ kí onígbàgbọ́ púpọ̀ ṣubú.
2: Where money have made a lot of Christians to fall.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé agbára ló wá lọ.
2: A lot of people they are seek for power.
1: Owó agbára tó wá yóò fi ní ka.
2: The things of the
1: world. Fi ní ka.
2: The
1: ó ti gbàgbé pé Ọlọ́run ló ni gbogbo agbára. Ọlọ́run lè dáàbò bo ènìyàn kó wáyé má ka ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé obìnrin ló wá lọ. Obìnrin ti jẹ́ kó ṣìnà. Obìnrin ti jẹ́ kó ṣubú.
2: Mo
1: ti ẹ̀ rí èèyàn tó jẹ́ pé Ọlọ́run pàápàá pé.
2: I will see a lot of people that
1: Ọlọ́run
2: pè
1: é síṣẹ́ ìránṣẹ́.
2: God really called him.
1: Láti ṣiṣẹ́.
2: To work.
1: Ọlọ́run dẹ̀ ro lágbára.
2: And God empowered him.
1: Nǹkan tí àwa gbọ́ lẹ́yìn ẹ̀ ò dáa.
2: But at the end of it, it's not.
1: Ẹni tọ́lọ́run pè tí obìnrin pè padà.
2: People called them but they.
1: Obìnrin pè padà.
2: The women called.
1: Ó pè padà kúrò níwájú Ọlọ́run.
2: They differed from the word of God.
1: Ó pè padà kúrò níwájú pẹpẹ.
2: And it was bad men from the word of God.
1: Ó dáhùn sí ohun obìnrin ju ohun Ọlọ́run lọ.
2: He lis ten to women more than God.
1: Gbogbo nǹkan wọ̀nyí ni à ń pè ní ìṣubú onígbàgbọ́.
2: Ó
1: jẹ́ kó ṣubú kúrò níwájú Ọlọ́run.
2: Ó
1: jẹ́ kó bẹ̀rẹ̀ sí ń ṣe ìfẹ́ ti ara.
2: Ó
1: jẹ́ kó ṣe ohun ti ara.
2: Ó
1: jẹ́ kó gba ohun ti ayé.
2: Ó
1: kọ̀yìn sí ohun ti ọ̀run. Ẹ jẹ́ ká sáré wo ìwé Hébrù orí kẹfà.
2: Ẹsẹ̀
1: ìkẹrin sí ìkẹfà. Àwọn tí a ti là lójúlẹ̀kan tó ti súnmọ́ Ọlọ́run tó ti tọ́ ìrere wò tó ti tọ́ Kristi wò tó ti tọ́ agbára Ọlọ́run wò.
2: That yes. Is the word of God. Tí wọ́n sì ti tọ́ ẹ̀bùn ọ̀run wò.
1: Ẹ̀bùn ọ̀run Ọlọ́run ti dáwọ́ lẹ́wọ̀ àwọn náà ti mọ bí mírẹ́kù ṣe rí.
2: They have known the miracle is.
1: Wọ́n mọ bí àdúrà ti ń gbà.
2: They know the power.
1: Wọ́n ti ké pé Ọlọ́run rí Ọlọ́run sì ti gbọ́.
2: They have shout to God and God listen.
1: Yes.
2: Tí wọ́n sì ti di alábàápín ẹ̀mí mímọ́.
1: Wọ́n ti di alábàápín nínú ẹ̀mí mímọ́.
2: They have things of the spirit. Tí wọ́n sì ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò.
1: Wọ́n ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò síbẹ̀ wọ́n ti wá ṣubú báyìí.
2: They are still the good things of the world and they are falling.
1: Wọ́n sì ní ìbámu pẹ̀lú agbára Ọlọ́run mọ́.
2: They are not with God again. Àti agbára ayé tí ń bọ̀.
1: Àti agbára ayé tó ń bọ̀.
2: And the power of the earth that are coming. Tí wọ́n sì ti ṣubú kúrò.
1: Wọ́n ṣubú
2: fún
1: ìwé mímọ́ sọ yẹn wọ́n ti ṣubú wọ́n ti dún agbára Ọlọ́run ò rí.
2: Ọlọ́run
1: ti rí wọn gẹ́gẹ́ bí ikọ̀. Ọlọ́run ti ń lò wọ́n. Ọlọ́run ti ń lo ọ̀pọ̀lọpọ̀ láti ṣàánú. Ọlọ́run ti gbé ọ̀pọ̀lọpọ̀ sókè.
2: Ó
1: ti
2: dẹni òkè.
1: Wọ́n wá ṣubú níwájú Ọlọ́run.
2: Kàwé. Kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònú pípadà.
1: Kò ṣeé ṣe mọ́ wọ́n ti ṣubú ọ̀rẹ́dì. Wọn ò lè padà mọ́.
2: Ìtìjú
1: ò lè jẹ́ kán padà mọ́.
2: Bẹ́ẹ̀
1: tán bá padà Ọlọ́run á dẹ̀ gbà wọ́n.

0: to accept them.
1: Ṣùgbọ́n wọn ò lè padà mọ́.
0: But they cannot come back.
1: Yes.
2: Nítorí wí tí wọ́n tún kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébù wa.
1: Torí pé wọ́n ti tó àgbélébù wò.
0: They have tested the course.
1: Wọ́n ti wá dalẹ̀ Ọlọ́run.
0: And they now rest on the word of God. Ẹ̀sìn
1: wọ́n wá tún kan Ọlọ́run, wọ́n tún kan Jésù mọ́gi lẹ́lẹ́kejì.
0: And they also crucify Jesus.
1: Wọ́n dojú ti ara wọn. Nítorí pé wọ́n lè dojú ti Jésù, ara wọn náà dojú ti.
0: They cannot ashamed Jesus.
1: Àwọn tó ti ń gbé Bíbélì, àwọn tí wọ́n ti ń gbàdúrà.
0: People that are carrying Bible
1: and
0: praying. They are the Christian folk.
1: Tẹ̀síwájú.
2: Sí ara wọn ní ọ̀tún. Wọ́n sì dojú ti ní gbangba.
1: Wọ́n dojú ti ara wọn. Ìyẹn lè dojú ti Jésù. Nítorí àwọn tó ń ṣe, wọ́n ti ṣubú. Wọ́n ti ṣubú kúrò níwájú Ọlọ́run. Wọ́n wá ń wu àwọn ìwà tí kò tọ́. Wọ́n wá padà jẹ́ irinṣẹ́ èṣù.
0: And they be the instrument of the devil.
1: Láwọn tó ti jẹ́ irinṣẹ́ Ọlọ́run.
0: Is it an instrument of God?
1: Láwọn tó ti ń súnmọ́ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn tó ń pe Ọlọ́run tí Ọlọ́run ń dáhùn tẹ́lẹ̀. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run.
0: People that are behind God.
1: Àwọn tó ń ṣe koríkòsù pẹ̀lú Ọlọ́run.
0: Ohun
1: ayé ti jẹ́ kan ṣubú.
0: The taste of the world made it to fall.
1: Gbogbo ìwọ náà tó ń gbọ́ mi yé.
0: Show that you are hearing me today.
1: Ọ̀nà wo ni ìwọ gbà ṣubú?
0: What are the things that make you to fall?
1: Ọ̀nà wo ni ìwọ náà ti ṣubú?
0: What are the elements that make you to fall?
1: Ó bẹ́tà kó padà báyìí.
0: It's better for you to come back.
1: O ṣubú kúrò níwájú Ọlọ́run.
0: You fall in the presence of God.
1: Àkókò ṣì wà fún ẹ báyìí.
0: There is time for you.
1: Tó bá lè padà.
0: If you can come back.
1: Padà báyìí.
0: Come back now.
1: Nígbà tí àkókò ṣì wà.
0: When the time come.
1: Padà báyìí.
0: Come back now.
1: Nígbà tó ṣì ní orí ọ̀fẹ́.
0: You are the grace.
1: Gbogbo ohun tí o ń ṣe tẹ́lẹ̀.
0: Everything that you're doing before.
1: Ní rere.
0: In good thing.
1: Padà rẹ̀ sí ń ṣe.
0: Begin to do it.
1: Ẹ bá mi tún wo ìwé Efésù orí kẹfà.
0: Let's see the book of Ephesians chapter 6.
1: Ẹsẹ̀ ìkẹwàá sí
0: kẹtàlá. Verse 10-13.
2: Lákòótán ara mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa.
1: Ẹ jẹ́ alágbára, àìlágbára ló jẹ́ kẹ ṣubú.
0: Be strong.
2: Àti nínú agbára ipa rẹ̀.
1: Àti nínú agbára ipa rẹ̀.
2: Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀.
1: Ẹgbẹ́ agbára Ọlọ́run àti ìhà ọmọ Ọlọ́run ẹgbẹ́ wọ̀.
0: Carry the armor of God to yourself.
2: Kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù.
1: Àìlágbára tó ni èṣù fi ń borí yín. Tí ẹ bá di alágbára, ẹ ó lè kọjú ìjà sí èṣù. Gbogbo àrékérekè ohun tó lé yíkò níwájú Ọlọ́run. Wà á ti mọ̀ pé ète èṣù ni. Wà á lè borí ẹ̀.
0: Ẹlòmíì
1: torí àti jẹ.
0: Torí
1: oúnjẹ lásán.
0: Ó
1: ṣubú kúrò níwájú Ọlọ́run. Ó torí oúnjẹ. Ó bíṣẹ́ Olúwawo.
0: Wà
1: á jèrè ẹ lọ́jọ́ ìdájọ́. Ẹ kàwé.
2: Nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjà kadì.
1: Kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara là ń bá jìjà kadì. Èṣù lágbára jù yín lọ.
0: Àrékérekè
1: èṣù ó pọ̀.
0: Áńgẹ́lì
1: èṣù ó ń dúnkòkò. Àwọn ohun tí èṣù fi ń jẹ́ kí onígbàgbọ́ ṣubú ó pọ̀. Onígbàgbọ́ tí ò bá wà nínú ẹ̀mí wa máa ṣubú ni.
0: Wọ́n
1: náà wo ipò tó wà tẹ́lẹ̀.
0: Wo ipò
1: tó wà wà báyìí. Wo ibi tí àtẹnujẹ ń ràn ẹ. Wo ibi tí ojú kòkòrò owó ràn ẹ. Padà sẹ́yìn lónìí. Padà sọ́dọ̀ Jésù lónìí. Ẹ kàwé.
2: Ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí.
1: Àwọn tí a ń bá jagun nìyẹn, àwọn olóyè, àwọn ọlọ́lá. Àwọn
0: èèyàn
1: tó jẹ́ pé wọ́n gbóná nínú ẹ̀mí òkùnkùn.
0: Àwọn
1: tó ti bá sátani jẹ́ wọ́n ti bá mú. Àwọn lẹ̀ ń bá jà. Àwọn lẹ̀ ń bá jagun. Àwọn ló ń bá wa jagun.
0: A
1: gbúdọ̀ wà nínú ẹ̀mí.
0: A
1: gbúdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú sátani yìí.
0: A
1: gbúdọ̀ bájà.
2: Àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run.
1: Àwọn ẹ̀mí búburú ojú ọ̀run.
0: The things of the darkness.
2: Nítorí náà, ẹ gbé gbogbo ìhámọ́ra
1: Ọlọ́run wọ. Gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì.
0: Gbogbo ẹni tó ń gbọ́.
1: Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ.
0: Let's carry the armor of God. Yes. To ourselves.
2: Kí ẹ̀yin kí ó lè dúró tíri.
1: Kí ẹ lè dúró tíri sí ọjọ́ ibi.
0: So that you can stay till the end time.
2: Nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán.
1: Tí ẹ bá ṣe ohun gbogbo tán.
0: When you do everything.
2: Kí ẹ sì dúró.
1: Kí ẹ sì dúró
0: ṣubú. So that we can wait.
1: Kí ẹ má bàa ṣubú.
0: So that we not
1: fall. Kí sátani má bàa gbé yín ṣubú.
0: So that the devil will not.
1: Ọjọ́ ibi ń bọ̀.
0: The day of vengeance is coming.
1: Ẹ kí ìsara.
0: Be very careful.
1: Ọjọ́ sátani ń bọ̀.
0: The day of.
1: Ojoojúmọ́ ni sátani ń yọ wá lẹ́nu.
0: Every day is deceiving us.
1: Ojoojúmọ́ ni sátani ń yọ ọmọ Ọlọ́run lẹ́nu.
0: Every day is deceiving people of God.
1: Ojoojúmọ́ ló ń kí àwọn ọmọ Ọlọ́run kí wọ́n jèrè Kristi.
0: He don't want them to
1: enrich
0: Christ.
1: Ó ń fẹ́ kí wọ́n ṣubú.
0: He wanted to fall.
1: Kò fẹ́ kí wọ́n jèrè ìjọba ọ̀run.
0: He don't want them to enrich the kingdom of God.
1: Jọ́tún bá mi sáré tún wo àkókò. Bá mi sáré wo ìwé Ẹbẹ́rù orí kẹwàá.
0: Let's look at the book of Hebrews chapter 10.
1: Ẹsẹ̀ 26-27.
0: Verse 26-27.
2: Nítorí bí àwa bá mọ̀ ọ́mọ̀ dẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́.
1: Ìwọ́ to ti sumo Olorun tele.
0: You said you have closer to God before.
1: Ti o wa subu yi.
0: And you fall.
1: O mo mo dese ni.
0: You are
1: idajo idajo to lagbara lo ma face.
0: You will face the wrath of God.
1: Kawe.
2: Ko tun si ebo fun ese mo.
1: Ko si darije ese mo.
0: No forgiveness is sin again.
1: O ti mo Olorun.
0: You have no God.
1: O ti mo Christ.
0: You have no Christ.
1: O ti wo nu awon agbara yi.
0: Enter the power.
1: O ti mo nu irere yi.
0: Enter the evangelism.
1: O ti ba Olorun je o ti ba mu.
0: You have eat with God.
1: O ti so fun Olorun pe o ni pada mo.
0: You have thank God that you no go there.
1: Owa ye je ko pada.
0: And the things of the world will make you to go.
2: Bi ko se ireti idajo ti o ba ni leru.
1: Ireti idajo ni ko ma reti.
0: The inheritance of heaven.
1: Nitori pe o ti dale Christi.
0: Because you have not done of God.
1: O ti subu loju ija.
0: You have fallen in the
1: death. O ti dale Jesu.
0: You are done of Jesus.
1: O ti mu ki iku Jesu ko wa si ohun ti o fe je nkan ti eyan le dimu.
0: You have made the blood of Jesus.
1: O je ki iku Jesu ko wa powerless.
0: You have made the blood to be powerless.
1: O je ki iku Jesu fe je alai lagbara.
0: You have made the blood of
1: idajo n bo lori e.
0: There will be a judgment on you.
1: Sisubu to subu yen. Wa mo pe iya nbe onbe.
0: You will know that there is
1: a judgment. Bani kasari lo si iwe Chronicle keji.
0: Let's look at the book of Chronicles.
1: Orikeje ese ikerinla.
2: Bi awon eniyan mi ti an pe oruko mi mo.
1: Gbogbo wa gbogbo Christian ti
0: every Christian
1: ti a ba le rera wa sile. Yes.
0: Be yourself.
2: Babare re ara wa sile.
1: Babare ra wa sile.
0: Iwo
1: to subu yen ni to ba le re ara e sile.
0: You humble yourself.
2: Ti won ba si gbadura.
1: Ti e ba le gbadura.
0: You go pray.
2: Ti won ba si wa oju mi.
1: Ti e ba wa oju Olorun.
0: You seek God face.
2: Ti won ba si yi pada.
1: Ti e ba yi pada.
0: And they repent from their sin.
1: Iwo oro biburu won.
2: Nigba na ni emi o gbo lati orun wa.
1: Hallelujah.
0: And I will hear from God.
1: Hallelujah.
0: Hallelujah.
1: O ti lo Olorun wa gba wa. E je ka yi pada.
0: Let's repent.
1: Ni subu o.
3: Amen.
1: Gbo en te ti subu Olorun wa la yi pada.
3: Amen.
1: Ni oruko Jesu Olorun wa.
3: Amen. Amen. Amen. Ni oruko Jesu.

ọlọ́run fìran ló fi ń jíṣẹ́ ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn òjíṣẹ́ ọlọ́run àyànfẹ́ olódùmarè agbáwo lee níjọ sẹ̀lẹ̀ prophet dr alex ọmọjọwọ jp sẹ̀lẹ̀ alex wòlíì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára ìpín rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni má lóyún ọ̀ràn sí kùn kò pin rọrọ kí ni ń dà ọ́ láàmú lórí ọmọ ni iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun layé o alágbára ń fipá wọ̀ ni ẹni bá sùn ni kì í sún síwájú má dóni dọ́là gbéra ó yá lọ́dọ̀ wòlíì sẹ̀lẹ̀ alex calvary parish Similoluwa olokun agbaluko arigide nbo lo ti nbo boya lati ipinle kogi ni abi kare ni ti o ba ti wo arigide akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo ojo isegun nla kan se ise laago mewa arose ago meji la osan atunye ogo jesu n duro de o e pe baba woli dr alex omojowo jp si number yi 08035248215 la kan si 08035248215

0: Ìdàbà 88.9 FM Àwọ̀lú Sọ̀lú Dẹ̀rọ̀ Pẹ̀sẹ̀.
1: Ìfẹ́ mi, ayé mi, ẹ̀mí mi, my atarodo, my sombo, my tatashe.
2: Lórí irọ́, akọni sọ̀rọ̀ sókè kí ló tún fẹ́.
1: Lórí irọ́ kọ o. Mo fẹ́ ká jọ gbọ́ program ọ̀rọ̀ ìfẹ́.
3: Ládàbà FM ni.
2: Bóyá bébì mi, já mi sí na.
1: Ok.
4: Mo ti rẹ́ni géèdì mi.
1: Bóyá sá ọ̀rọ̀ ìfẹ́. Ètò tá a gbé kalẹ̀ lórí ìfẹ́. O lè dúró dáadáa. Ó tún yanjú aáwọ̀ ìfẹ́. Ìmọ̀ràn ìfẹ́ tó mú kó dúró ṣinṣin. A bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Mo fẹ́ ṣe yìí kẹ́, mo fẹ́ yí kó níbẹ̀. Ìjọ máa yí o, àlàní ẹ̀rẹ́ dídí gòrí afẹ́fẹ́ yín. Radio Boyfriend tiwa. Ọ̀rẹ́ mi àwé, èèyàn mi èèyàn. Èrò ipò, èrò ọ̀fà. Ẹ tètè pọ̀sẹ̀sẹ̀ wá, àlàní fẹ́ gbòde. Onílé ọgbọ́n, oníyàrá ìmọ̀. Ọlọ́gbọ́n inú ti ń fọgbọ́n inú ró ni Radio Àbáṣẹdọ̀ tó mọ̀ jìnlẹ̀ ọ̀rọ̀. Àlàní ò wọ kẹ̀ǹbẹ̀ fogun sí, ó wọ kẹ̀ǹbẹ̀ léhun tó dùn mọ́lẹ̀ ọkọ̀ ọlọ́mọge. Adégbóyè ga àlàní gbóhùn sókè ọjọ́ ń lọ.

ọjọ́ ti mo kọ́kọ́ pàdé wọn wọn mọ̀ pé mo ṣàkíyèsí wọn bí tán wà mo wo bí àǹtí yìí ṣe wùwà lọ́jọ́ náà ọjọ́ tán rò pé mo recognize àwọn kọ́ ni mo recognize wọn mo ti recognize wọn tipẹ́tipẹ́ mo ti recognize wọn ní police headquarter nílùú Àkúrẹ́ ṣùgbọ́n ọjọ́ tí mo lórí ọ̀fẹ́ kétèmi àti wọn jọ lórí ọ̀fẹ́ àti sọ̀rọ̀ ẹ máa rí pé èèyàn wà nínú ọkàn àti yìí mo appreciate wọn supo ajíṣe olúwàbùnmi ọmọ wọn nílùú ẹpẹ̀mì àkókò happy birthday to you supo àṣọdúnmọdú báyìí ní ìṣàwọ̀ àṣọdúnmọdú aṣoṣùmọṣù báyìí ní ìṣàwọ̀ aṣoṣùmọṣù ogbólogbó ẹdàn àdàgbàrá kò ní ti gbìn supo olúbùnmi ajíṣe aya rotimi ayé ọbásàn ọmọ gbélẹ́jọ́ akípè nílùú rèlè aya gbélẹ́jọ́ akípè nílùú rèlè ìrèlè ẹkùn ẹ máa pẹ́ láyé àǹtí ogbólogbó ẹdán o àdàgbàrá kò ní ti gbìn níléeṣẹ́ ọlọ́pàá bó bá ń gba promotion ńláńlá ẹ̀yìn náà ó gbà ti yín bẹ̀ òní lọ́jọ́ ìbí àǹtí yìí lẹ́gẹ́lẹ́gẹ́ mọ lóbìnrin ìgbà yìí adọ́gbadélẹ̀ mọ́ kù síbì kan ọmọ tó dára bí egbin eyín fún jowó amọ́lára bí òlú abitan bí afárá oyin supo bùnmi ṣe tọrọ bọ́tọ́ bí ọká ó sì ti ròǹdò bí abo tòmáàtì ó jókòó na fọ́tò ojú ẹ̀ gúnrégé ó náà rò ó dọ́gbadélẹ̀ ó tún dáa láyaba lágbára ọlọ́run kẹ pẹ́ lókè pẹ́ yìí àǹtí mi ẹ̀ ní bá wọn bà á tí o ọkọ ò ní kú mọ yín lórí o ọmọ ò sì ní kú mọ yín lọ́wọ́ láṣẹ ọlọ́run bẹ ṣe sọdún ilé yìí ẹ máa sọpọ̀ ẹ happy birthday to you supo tó mòye

0: ni ose to koja se giveaway lori eto yi awon obirin meji kan wa ti mo fun ni awon obirin kan wa ti mo fun ni 5000 naira ikan wa ninu awon iya yi o ti pe mi olo ma ja jegun moyan iya ti number won pe paru pelu 9991 awon nikan loku ti won ti pe mi kin le fun won lowo won so edakun iya yi be ba ngbo mi lale yi to ba de yin program e send the text message si mi e send account number yin pelu number yin to pari pelu 9991 5000 naira yin wa nle ma le send e si yin all right eku le o salafia ni mo ba yin gbogbo eyin ololufe fine boys fine girls eyin iya iya arugbo iya gbagba ta yin iya ewe eja lo ton ara wale and before that eja ka koko lo si ile ise Janus Ajbet King okan lara awon ti won fi ipolowo won sori eto yi niyan baba ti de lati be a ma lo sodo AAT Trado Medica a ma wa lo toast ko to de pa ma lo sagba mi ife lati lo ton ara wale so eja dodo Janus Ajbet King lapa be yen baba ti pada de a ma wa tesiwaju e ku kale.
1: Hello, gbogbo eyin boys to mo number wa teyin gele to menu e.
2: All right.
1: Series of complaints in la ngbo nipa awon ile ise betting si bi ke je ki won dowo oworu. Oto ni keni o lo bet house ko ke o mo bale.
2: E ku orire sama.
1: Gbogbo won yi o si lodo Janus Ajbet King sha.
2: Janus Ajbet King.
1: Okan soso oru e betting house to wa trusted and reliable. Ke ta numbers ki numbers o wa ke se gbowo yin po oropo without delay.
2: Kai kai kai.
1: Awon idije bolu alafesegba nlo lorisirisi.
2: Rugby se nlo ni basketball nko.
1: Se be ramu abese ku bi ojo atawon oni tennis ti won jo nfa gba ko se yi te le kowo le lori lodo Janus Ajbet King ti o ni pawo ore wale ori ofe nbe lati joko farabalẹ wo match to ba nlo lowo lati Champions League wo La Liga Premier League wo Italian Serie A German Bundesliga Abibilia ti be be lo
2: gbogbo e gbogbo laisan toro ko
1: be nle le foko balẹ charge awon gadget yin lai beru sue sue boro betting so ba ye yin won tun le to yin sona to wo yin o ni sofo abo to pe ye wa ni nooks and crannies ile ise Janus Ajbet King ko sewu number 3 Akinjo Street oke Ijebu ni lu Akure ni won kete nfe si bẹ́ẹ̀ bá ń bẹ ń létẹ́ ẹ̀fẹ́ kan bá yín ta bẹ́ẹ̀tì yín ẹ pé wọ́n sórí nọ́mbà yìí
2: 0706-733-1191 0706-733-1191
1: Janus Ajbet King adé orí òkín.
3: Ìdọ̀tí dé.
1: Ó dé. Kakakakaka ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. Àjò ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. Ògùn tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. A jẹ́ bí ìdá márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni. Àrùn ti ń dani gúnlẹ̀ bí àfiṣe.
2: Káíkáíkáí.
1: Ọ̀tọ̀ ni Faisabu Naba Capsule. A jẹ́ bí ìdá gbogbo níṣẹ́ dánwò kó mẹ́nu ẹ̀. Ìkejì ni Gastrocap iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Fún lílo ọmọnìyàn kára ó dátaká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yiri ẹ̀wù. Wọ́n kan sára sí yàn lóǹtẹ̀ gbà. Wíwúli. Múmúràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803-444-7184 0803-444-7184 dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
4: Alani mi.
5: Yes, my dear.
4: Alani.
5: Oh, she my baby.
4: Mapa me now.
0: Ṣé ẹ rí pé tuntun ni mo gbé wọlé lálẹ́ yìí? Látorí Janus Ajbet King tó fi dórí Sign-Tune wa. Ẹja sáré lọ toast láàrin ìṣẹ́jú kan. But before then, ẹyin tí ẹ rí nọmba Janus Ajbet King mú ẹ mọ gbàgbé bẹẹ bá wà nílé ọdọ yín gan tí ẹ fẹ ṣe betting tiyín wọn lè bá yín ṣe lọnà sòsí ẹ kí ẹ kàn pé wọn sórí nọmba yìí 0706-733-1191 0706-733-1191. Ojú òpó tó dọ́dọ̀ Janu Zaji ni. Ẹgẹ́ ti kọ́ọ̀pù yẹn ẹja toast. Supu olúbùnmi ẹ̀yìn náà gẹ́ ti kọ́ọ̀pù yẹn àṣálẹ̀ bẹ́tìdé yín ni ẹja jọ toast papọ̀. Tí dádì bá wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí dádì náà ní kọ́ọ̀pù tiwọn. Táwọn ọmọ yín bá wà ń bẹ̀ yẹn ẹ fún wọn ní kọ́ọ̀pù wọn. Ẹ jẹ́ kí drink kan wà náà kọ́ọ̀pù yẹn, ó ṣeé ṣe kó jẹ́ minerals, ó dẹ̀ possible kó jẹ́ omi or wine. Ẹ ṣáà jẹ́ kó wà ń bẹ̀. Ẹ wá kọjú síra yín. À ń tòsí sí ìdílé ọ̀tún. À ń tòsí sí ìdílé tí ò ní bàjẹ́. Ìdílé aláyọ̀, ìdílé alálùbáríkà pẹ̀lú ọmọ rere bíi Samuel. Ẹwẹ́ ń tó wà níwájú yín yẹn, ẹ wọ ọkọ yín tàbí kẹ wà àwọn ọmọ yín tó wà ń bẹ̀ yẹn. Ẹ wá sọ fún ọ pé my darling, olólùfẹ́ mi, I love you so much.

0: 0816-251-9991. Hello, somebody a kaleo.
1: E kaleo.
0: Shall I feel alewa?
1: Hello, hello.
0: Mommy in call.
1: Mommy one be.
0: Mommy one be. Oluko wole man kwe won.
1: Ah, if any.
0: Oluko wole wano man kwe yin.
1: I am.
0: Okay. On wan be yin abi.
1: On wan be.
0: Egbe fun fun won.
2: Hello, sir.
0: Hello, ma. Shall I feel alewa, ma? Yeah, mo fe bi yin le request kan. Ojo won daddy ti raye ba yin sere pate, iru ire pate fe last. Like e kan sere pa ninu le ke jo gbadun ara yin dada.
2: O ti se die pa.
0: O ti se die. Iru awon ire pa wo no ma ba yin se sometimes back to ma dun mo yin nu dada. Dada
2: ni ale wa lo ni bed ka jo ma sere pa ka ma yin ra wa ni kini kini.
0: Ke ma yin okay. E fi phone yin si last week.
2: Oh, last week.
0: Hello, sir.
1: Hello, sir.
0: Now, mommy is supposed to pay 30 Joshi Rikpala's kilo far.
1: No.
0: I'm not going to be able to get a little bit.
2: Hello, sir.
0: Se fe kan ba yin sere pate like.
2: Ben, sir.
0: Oya, eyin ni ke kokko rin won gini gini. Awon na wa rin yin gini gini. Oya. Oya now.
2: Was it better?
0: Oya, e continue. E ma se lo. Hey. Oh my gosh. So ti su yin ni. Abe fe continue.
2: Continue.
0: Oh yeah, continue.
2: Yes.
0: Am I going to pa lomo? Am I going to say lomo lori o? O da ro. 0816251-9991. Mo like e. Mo fe tan na opolopo eyan le lale. Hello, somebody e ka le o.
2: Hello, sir.
0: Shall I feel ale wa?
2: Sir,
0: ekale. She ti marry?
2: No, sir.
0: Okay. How old are you? Sorry.
2: Sir?
0: Omodun melo ni?
2: 22.
0: Okay. So, you have a boyfriend, right?
2: Yes, sir.
0: Iboluwa?
2: Ibuto wa jino.
0: Iluwo? Iluwo lo wa.
2: Akure.
0: Iluwo ni wo wa.
2: Akure no mo wa sa.
0: And you said ilu to wa jina. E ma rira yin every weekend ni e.
2: Be sa.
0: E ma lo si party, e ma lo club.
2: Be sa.
0: E ma lo si nule odo e, awa tono blue, apana yellow.
2: Be sa.
0: So awa joko si ti bed, ona awa joko si gun bed lo. Abi.
2: No sa.
0: Okay. Iwo ma joko sori aga o ma joko si Tibet. I'm so okay, baby come now.
2: Rasa.
0: But okay, kilo mama nshi, kilo mama nshi. To ba ti lo le to ba ti turn blue.
2: Mama ba
0: ita
2: okoko de a ma se re pa de ma lo.
0: Ire pa wo la le nshi labe na blue. You don't know that ina blue yen o ni mini. Hello?
2: Yes, sir.
0: Ina blue ni mini now. Say you don't know.
2: Sir?
0: Show man gbarin mu. Show ti gbarin mu ri.
2: Be sir.
0: Ah. Man gbarin mu. You are 22 years old. O man gbarin mu. Hello?
2: Be sir.
0: Kitchen,
2: be sir.
0: Kitchen cabinet nko. O man gba kitchen cabinet mu.
2: Rara sir.
0: Ah, kido wa man gba mu.
2: Just normal play.
0: Okay. I don't know. Mi o mo iru oruko ti eyin pelu boyfriend yin jo ma npe rayin, but let us do a love name game. You will call me a name, okay. And I will call you a name. Ka wa weni to koko ma suna awa mejeji.
2: Okay, sir.
0: Are you ready?
2: Yes, sir.
0: Female first.
2: Ifemi.
0: Ayomi.
2: ìdùnnú mi.
0: Ẹni bí ọkàn mi.
2: Ayọ̀ mi.
0: Tèmi nìkan ṣoṣo. See finish woman. O dàrọ̀ o. Thank God I'm married. Orí yọ mí. 08162519991. 22 years ni o ti ń gbárin mú. Hello, somebody ẹ̀ka lẹ̀ o. Ṣàlàfí àlẹ́ wà sá. Dádì, ó dàbí ìgbà tán bá ti gbé yín gorí odò. Ẹ ti gun òkè. Ẹ gbóhùn sókè dáadáa.
3: Mi ò tí gun òkè.
0: Bọ́ ẹ ṣì máa gòkè.
3: Mo ṣì máa gòkè.
0: Mọ́ mi nǹkan.
3: Mọ́ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Ẹ bá ń pa rédíò yín yẹn. Ẹ ló mọ́ mi ẹ̀ka lẹ́mà o. Ẹ̀ka voice daddy ha voice mommy ha kí ló ń ṣẹlẹ̀. Otútù mu yín.
3: Otútù ní pè báyìí.
0: Ìpèlè ti ń pè mí.
3: Bẹ́ẹ̀ sọ.
0: Bẹ́yìn méjèèjì ṣe wá dọ̀ yìí. Iná yín wáyà yín ò connect mọ́ transformer yẹn dáadáa. Mo máa jẹ́ mo fẹ́ ṣọ̀kẹ́ díẹ̀. Ẹ ló mọ́ mi. Ẹ pẹ̀lẹ́ mà, ṣàlàfí àlẹ́ wà mà. Mo fẹ́ spark kí náà porúkọ ẹ̀. Ẹ̀yin méjèèjì, mo fẹ́ gbé yín gorí transformer. Ẹ kọjú síra yín. Ẹ kọjú síra yín.
3: A tẹ̀ dira mú ni gan.
0: Ẹ kọjú síra yín, mi ò ní kẹ́ dira yín mú.
3: A kọjú síra tá a dira mú ni.
0: Dáàdì.
3: Yes sir.
0: Ẹ wọnú ojú mọ́ mi. Ọjọ́ wo lẹ́
3: ọjọ́
0: ẹ dúró. Ok, ẹ pa náà kò sí wàhálà. Ọjọ́ wo ni ẹ dúró mọ́ mi iná yín ti ń bright ẹ̀ nǹkan tí mo fẹ́ nìyẹn. Dáàdì, ọjọ́ wo lẹ ti rẹ́rìn-ín tẹ rẹ́rìn tó dàbí pé kẹ rẹ́rìn kẹ máa tọ̀ last. Ọjọ́ wo lẹ ti rẹ́rìn tó mi jábọ́ lójú yín last.
3: Ó ṣe díẹ̀ o.
0: Oya, ẹ mú ọwọ́ yín méjèèjì, ẹ gbé sí orí èjìká mọ́ mi. Ọwọ́ yín méjèèjì, ẹ jẹ́ kọ́ ọwọ́ yín kan wà lórí èjìká mọ́ mi kí kejì wà.
3: Ó ti wà ń bẹ̀ sá.
0: Mọ́mì.
2: Sá.
0: Ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀.
2: Mo ti ṣe bẹ́ẹ̀.
0: Dádì ẹ̀yin lẹ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ẹ̀rín. Ẹ̀rín tí ò ní reason. Ẹ̀rín yín dẹ̀ gbọ́dọ̀ mú kí mọ́mì rẹ́rìn.
3: Àwọn tiẹ̀ ti rẹ́rìn gan báyìí.
0: Ó yẹ ẹ máa rẹ́rìn, ẹ má bá mi sọ̀rọ̀. Ẹ máa ẹkọ̀ bẹ̀rẹ̀ ní bá ẹkọ̀ bẹ̀rẹ̀. Ẹ rẹ́rìn yẹn dáadáa. Ẹ̀rín yóò tí ì pa mọ́mì lẹ́rìn o.
3: Mo ti rẹ́rìn o. Omi gan ti jáde lójú.
0: Ẹ̀rín yóò tí ì pa mọ́mì lẹ́rìn.
3: Ẹ̀yin ò kì í kúrò lẹ́nu tí ẹ̀ ò tí ẹ̀ rẹ́rìn báyìí.
0: Ẹ̀mi ò tí ì gbọ́ dáadáa ni. Ẹ̀yin méjèèjì jọ máa spark táwọn aráàdúgbò máa pè yín pé kí ló ṣẹlẹ̀. Ó yá.
2: Ẹ̀là ni wọ́n pa mí.
0: Ẹ calm down. Now, mọ́mì, mo ti ń succeed nǹkan tí mo fẹ́ bọ̀. Ẹ wá mọ̀ nǹkan tẹ́ máa ṣe fún mi ń sìn. Mọ́mì. Ṣé dáàdì wọṣọ?
3: Mi ò wọṣọ o.
0: Fine. Dáàdì ẹ̀yin ni kẹ́ mú fóònù dání.
3: Àwọn mi náà ni fóònù wa.
0: Ok, mọ́mì. Ẹ bá ń fi ọwọ́ yín. Ẹ bá ń fi wá àyà dáàdì. Ẹ máa rí egbọn méjì kan bẹ̀ẹ́.
3: Ọyàn ló wà
0: bẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mọ́mì, kí lẹ rí ń bẹ̀? Ṣé ẹ rí egbọn ń bẹ̀? Ẹ rí wóró ìbẹ̀pẹ́ ń bẹ̀?
2: Ẹ̀wọ̀n náà ni mo rí.
0: Ẹ kàn ra máa bá mi fi ṣeré díẹ̀díẹ̀. Díẹ̀díẹ̀ ni o. Díẹ̀díẹ̀. Mi ò like ẹ. Dádì ti rẹ́rìn jù. Mi ò like ẹ. Dádì ẹ calm down. Ó yá mọ́ mi, ẹ continue.
3: Fọwọ́ mi lẹ̀.
0: Níbo? Mọ́ mi ẹ continue.
3: Ó dẹ̀ di ọwọ́ mi mú.
0: Mo ọwọ́ yẹn kọ́nà fẹ́ dì mú. Mọ́ mi ẹ continue pẹ̀lú bí tẹ̀ wá yín. Ìkójọ. Ó dàárọ̀ o. Ó dàá náà jọ̀ọ́. Kálọ̀ ṣàánú mi. 08162519991. Hello, somebody ẹ̀ kalẹ̀ o. Hello? Hello, ẹ̀ kalẹ̀ o. Ọ̀yà. 08162519991.
4: Alani.
5: Oh, she my baby.
4: Papa me now.
0: Hello, somebody a kale o. Hello.
4: Hello.
0: Ah ah. Ina yin mejeji mo like bo se bright. Shalafia le wa.
4: Alaafia la mo wa.
0: Daddy, ina te gbe wole yi o ni tumo ki le fe.
4: Mi gbo.
0: Ki le fe ina te gbe wole yi ni tumo ina yin yen bright.
4: Ah bo sa bo se ko ru bo se ko lati ko inu.
0: La bo se ko ri lati ko inu.
4: Be ni.
0: Daddy e ti ma to mo odun melo wa.
4: Ah mo mo ti e mo se mo ya to gbe ogoji odun ati nkan
0: kan. Ogoji odun. Mo fa bere boya e ma ngbeyin wole te ba nbo lati bi ise.
4: Eyin, iwaju ni gba wole.
0: Iwaju le feran lati ma gba wole. Ah ah ah. Oh. Ina yin yen de bright. Why now? Hello, somebody e kale o.
6: Hello.
0: E kale o.
6: Mo pa de gbe gala ni.
0: Shalafia le wa.
6: Shalafia ni mo wa.
0: Ah, ede gba mi lokan so, e di mi lokan mu. Oye, je ka jore ni. Daddy nko.
4: Daddy golo ba yin soro, se be so pe like e go.
0: Sir. How far? Shewa, okay sir.
4: I'm okay.
0: E so pe ko nse pe mommy wa ni ori carrot.
4: Ah, mo tepo ni eni ti won tepo fun se sa lo.
0: E tepo fun won ara yin fere. E calm down. O se yi mi ni. Eni to ba se tepo tan ara yi bale.
4: Asmodi.
0: Oko yin. Oko te egun nko, oko te egun de nko.
4: Eo.
0: Oko te egun de nko.
4: Opo.
0: Oko te tepo fun nko.
4: Ah, o ti sa.
0: Ibo lo sa lo. O ye ile, o ye ma le lo. Ele.
4: Mo ti fun lowo kada bi ko ma.
0: Eduro. Wait. My brother.
4: Yeah.
0: Agbesun. Eh, Gori Ola ni.
4: Ah, Gori Ola ni ni. Gori Ola, Gori Owo, Gori Kole, Gori.
0: E ti mari.
4: Eh.
0: Eh,
4: ojo
0: le ko si e. Wow, ibo le gbagbe nosu yin gba se eyin ni e gbagbe nosu yin gba ni abi waju.
4: Gbogbo ani gbogbo ni mo on papo.
0: Kilometer melo le rin?
4: Ha. Ni la 15 kilometer.
0: Bawo ni ojo ona headquarter yen se ri? Se o lomi abogbe?
4: Na ti mo ko fe bere yen o yo bottle.
0: Igba te fe wole headquarter, ojo ona yen yo.
4: Ibe yo bottle.
0: Igba te ma pari. O ti panu mo.
4: O gbe.
0: O wa senu suti.
4: Ah, ege.
0: Kai.
4: E ma je ke yan ara lo.
0: No. Awon fans wa gbo. Emi ateyin nikan ni. No problem. Ti yawo yin ba de bayi.
4: Eyo.
0: Ti yawo yin ba de.
4: Eh.
0: Ki le ma so fun won.
4: Aha, ama ati ke wa lo yin.
0: Hmm. Kiyawo yin to de te ba tepo.
4: Eh.
0: She problem ma wa.
4: Ah, problem ma wa.
0: Why?
4: Ah. Somo pe to ba pe bi reverse chiri ba sister to ba ri nkan. Eh, nkan.
0: Kini yawo yin lo se nbi tan lo?
4: Yo.
0: Kini yawo yin lo se nbi tan lo?
4: Na ka to.
0: Eni? Kini yawo yin lo se nbi tan lo?
4: Nkan to wa lo o la sawo kokan ni
0: eni lati pe won wale tara yin o ba le bale tori pe ohun te n se emi o fara mo
4: bibele to ka si o ni ka fo yaya to tun wa ka ma ba se
0: an den o wa ni tumo e lo fe lo te ba je pe iyawo meta le fe fe tagbara yin de gbe ti agbara yin de gbe ti se pe e ma fi dokan e lo mari won legally
6: ẹgbẹ́
0: òkú
6: ti
0: súnmọ́ mi sí
6: ó dáa
0: ránṣà mo ti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ sá ó dáa ránṣà ẹ ṣe gan-an sá 0816251999 hello somebody ẹ̀kálẹ̀ o ẹ̀kálẹ̀ o ṣàlàfíà lẹ́wà
7: àlàáfíà ni o
0: yà mọ́ mi nkọ́
7: ẹ kú iṣẹ́ o
0: mọ́ mi nkọ́
7: mọ́ mi wà ẹ kú iṣẹ́ ọpọlọ
0: amọ̀pọ̀ wà ṣọ́wà pẹ̀lú yín bẹ̀yẹn
7: ẹkú tọ̀ síbẹ̀ fẹ́ ń jọ gbogbo ẹ̀ là ń gbádùn program yín o
0: ọpọ tí yín náà tàn lẹ̀ kí lẹ fẹ́ what do you want what do you ẹni.
7: ẹkú kòlábò gbogbo ẹ̀ là ń gbádùn o.
0: kí lẹ fẹ́ sà.
7: A kò fẹ́ ká kí náà ni.
0: all right ṣé ìyàwó yín wà ń bẹ̀yẹn. hello wọ́n ti sá lọ. 0816251 hello ekale o ekale ma
8: o tojo meta o
0: ojo kan pe
8: ala ni ma pa mi
0: eyin ni ke ma para yin o daddy hello? Daddy nko
8: o wa n bi bye
0: awon be yen ina yin bright show ni nkan kan te fe so fun mi personality daddy o gbodo gbo laarin awa mejeji
8: ko ti e si
0: ki le wa fe ma mi
8: mo n gbadun eto yin na ni bi mo se n gbadun daddy
0: ojo wo hey. ọ̀nà wo lẹ máa ń gbà gbádùn dáàdi.
8: Gbogbo ọ̀nà.
0: Gbogbo ọ̀nà.
8: Bẹ́ẹ̀.
0: Wow. ṣé dáàdi bá ju ìfami sódò ṣó máa ń kan ó máa ń kan náà ìsàlẹ̀ odò.
8: Ó máa ń kan náà ìsàlẹ̀ odò.
0: Anytime tí ìfami dáàdi bá dé ìsàlẹ̀ odò ibo lẹ máa ń gbáwọ́ mọ́.
8: Mo máa ń gbáwọ́ mọ́ bàdí wọn méjèèjì.
0: Ẹ ti fẹ́ máa gbé mi rìn fáfà ẹ ti fẹ́ máa gbé mi kọjá iye mi ẹ ti fẹ́ máa gbé mi kọjá iye mi ẹ̀ló dáàdi ẹ̀ka lẹ́sà mọ́mí ti fẹ́ máa gbé mi kọjá iye mi mo ní kémi àtẹ̀yìn kúkú jọ sọ̀rọ̀ káwọn aráàlú má gbọ́ mọ́mí sọ pé ìfami yán ló máa ń dé sàlẹ̀ odò
7: ó máa ń débẹ̀ o
0: ọgbọ́n wo lẹ máa ń ta sí
7: ọlọ́run ni
0: so anytime tí fàmí ti yín bá dé sàlẹ̀ odò kí ni ringing tone tí mọ́mí máa ń fún yín.
7: mọ́mí akọ máa ní
0: ṣíì
7: adàbẹ́ni pé ó ń fọ mi tap.
0: ṣé kò ṣe pé tí ìfami yín bá dé sàlẹ̀ odò báyìí omi á wá dà sí gbogbo etí ìkànga gbogbo àwa máa yọ àyọ kulẹ̀lẹ̀.
7: ìyẹn máa ń jáde àdìtẹ́lẹ̀.
0: Ó dà pé jaga jìgì lẹ̀rọ mọ́ mi.
7: ó dàbọ̀ gbà.
0: ẹlòsà ẹ má ì tí lọ. ẹlòsà. ó dàárọ̀ gbà yẹn tó bá ti jẹ́ pé a lè sọ̀rọ̀ in peace láìṣe pé bóyá ẹ bá kó mi lọ síbi tí mi ò fẹ́.
8: a gbé yín lọ bí tẹ ẹ fẹ́.
0: ẹ ti ń gbé mi lọ síbi tí mi ò fẹ́.
8: Àgbẹ̀ ni a ti ẹ̀ ń ṣe Jangilofa lọ́wọ́ náà ni.
0: Kí lẹ sọ pé ń ṣe?
8: Jangilofa.
0: Jangilofa. Ó dà rọ̀ sà. Ó dà rọ̀ sà.
8: Ó dà rọ̀.
0: Ẹ ṣe o.
9: Ìfẹ́ òfin o, ìfẹ́ tẹ̀rì yẹn, ìfẹ́ tẹ̀rì yẹn làlákòjá òfin o.
10: Yes, my dear.
11: Alani.
10: Oh, she my baby.
11: Papa me now.
9: Taba unfera wa oye kabi fun sarawa.
12: Ife la koja obi somori mo fe ke mo. Ife la koja obi somori mo fe ke mo. Esun mo bi o

ọwọ́ ba sopọ̀ olúbùn mi lálẹ́ ọwọ́ ti bàǹtì iná àti ti tàn lẹ̀ iná wọn tàn lẹ̀ ọkọjà kàsí nǹkan kànga wọn gan fẹ́ẹ̀ lè máa sẹ́mi lẹ̀ bẹ́ẹ̀ bá wẹ́ẹ̀ kọta wọn báyìí wà láì ó ti lómi wọ́n sáré fún mi ní text message wọ́n ní daddy is not around sorry àǹtí mi ẹ mọ́ bínú ẹ má ní ìjì ẹ̀bẹ̀ ẹ dì mọ́ pílò yín ẹ dì mọ́ pílò yín.

Jimo Abayomi ESP tó moye. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo. Ranking officer. Ojú òní ti yin bàbá mi. Fọ̀tò ń kọ́ ní PPR yóò ń bẹ̀ yẹn. Ọ́fíṣà Mayor ní ìlara mọ̀kín. ASP Fọlákẹ́ ṣàlàfí alẹ́ wà lálẹ́ yìí. Ẹja celebrate àwọn ọlọ́pàá ìdí ẹ̀. Sweet sweet love and I beg you give to me. Rock me body, shake me body. Turn me body, I beg you one by one. Rock me body, shake me body. Honorable Idowu Adebomi.